0: bàdúrà
1: kọ̀kọ̀.
0: Olúwa
1: mọ̀
0: kọ̀ láti gbé ayé
1: òfin.
0: Olúwa mọ̀ kọ̀ láti gbé ayé
1: òfin.
0: Mi ò ní báwọn gbé ayé
1: òfin.
0: Ẹ̀yin agbára. Tẹ fẹ́ fi ayé mi
1: sòfin.
0: Ẹ máa
1: sòfin.
0: Ẹ̀yin agbára. Tẹ fẹ́ fi ayé mi
1: sòfin.
0: Ẹ máa
1: sòfin.
0: Àdúrà. Ẹ̀yà lè má gàdá bí àlàsà. Mi ò ní báwọn gbé ayé òfin. Mo kọ̀ láti gbé ayé òfin. Mo kọ̀ láti gbé ayé òfin. Gbogbo agbára tó fẹ́ kí n gbé ayé òfin. Kó máa sòfin dànù. Mi ò ní báwọn gbé ayé òfin. Mi ò ní báyìí gbé ayé òfin. Ìyàgá lè má sún bí àlà. Mi ò ní gbé ayé òfin. Agbára tó fẹ́ gbé ayé òfin. Yóò fún ẹ máa sòfin dànù. Jésù Olúwa wa ẹ gbàdúrà kejì. Gbogbo ẹni ní lọ́kàn. Àtẹn tó wà ní ipa rẹ̀. Láti fi tí mo wá ṣe láyé sòfin. Ẹ sọ wọ́n di aláìlágbára. Olúwa gba agbára. Lọ́wọ́ tó fẹ́ fi ayé òkè sú mi. Ayé òkè ló dá. Ẹni tí ò ga. Wọ́n ò ní rí pọ́ wá. Nígbà tá a wà
1: primary school.
0: Wọ́n máa ń gbéwé kan lẹ̀. Wọ́n ń pè ní
1: register.
0: Ẹni tí ò bá wá. Wọ́n á rọ̀ǹgì wájú. Ẹ ń bá wá. Wọ́n máàkì. Nínú ẹ̀mí. Wọ́n rọ̀ǹgì ẹ̀yìn kan. You exist. But you are not alive. Gbogbo ẹni ní ipa. Láti bá yé mi jẹ́.
1: Don't
0: dem.

0: Oluwawa.
1: Ẹ̀tọ́ ìsúná àwọn kan fẹ́ ìwòsàn.
0: Bible their finances need healing.
1: Iṣẹ́ àwọn kan fẹ́ ìwòsàn.
0: Service their work that need healing.
1: Tó bá lọ ka Matthew.
0: If you read that book of Matthew.
1: Chapter 10.
0: Matthew Oligawa.
1: Láti verse 1.
0: From verse 1.
1: Ó rán mi.
0: He sent me.
1: Láti wá bá ọ.
0: To to
1: you. Ó sì fún mi ní agbára.
0: And he gave me mandate.
1: Lórí àìsàn.
0: Ó bẹ́ẹ̀ mi sickness.
1: Kàbí bẹ́ẹ̀lì fún mi o.
0: Read for me. Nígbà tí ó sì pe àwọn ọmọ ìlú méjìlá sí
1: ọ̀run. Ó pè mí mọ́ wọn sá.
0: Ó
1: fún wa ní agbára.
0: Ẹ̀mí
1: àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára rẹ̀.
0: Ìwòsàn.
1: Gbogbo àrùn. Ayé agada pàdú àsàdá. Enene mẹ́rúbà. Àga àbálẹ̀ gada. Aya bí na nọ́ẹ̀tẹ̀ fọ̀dí.
0: A ti kòrò jọ̀ mi láti ṣe lẹ́yìn.
1: Ẹ̀má sádàyà. Ó gbọ́ ẹ̀yìn tẹ́ ṣàìsàn.
0: Ọlọ́bí dàtà sí.
1: Ẹ̀dìdẹ́. Àìsàn jáde. Lára rẹ̀. Orú àìsàn. Lórúkọ
0: Jésù.
1: Kò jáde. Ayé agada bàṣà. Àtòrí ẹ̀ ní àtẹ̀lẹ̀. Gbogbo ọ̀fà tó dúró síbẹ̀. Dé odidi ẹ̀mí. Tó náà fẹ́ pa ọ́. Ọ̀fà tó jogún ẹ̀. Àìsàn jogún bá. Eléyìí tó kó. Lára ọkùnrin. Eléyìí tó kó. Lára obìnrin. Eléyìí tó ń ba ilé ìwé. Àìsàn tó bá fẹ́fẹ́ wọlé. Àyà yóò pa àwọn àlejò. Wọ́n fi bẹ̀rù jáde. Níbi kọ́lọ́ fi wọ́n. Gbogbo ẹ̀yìn àìsàn. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ó yẹ kọ́ ìwòsàn. Yẹ kí ọwọ́ rẹ máa rọ.
0: Ha
1: ọfà.

Rap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gbọ́ngbọ́n ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: wọn tún bẹrẹ n ò lè ṣe aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ sáwà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 0707-484-3351.
7: CDK, sọ yẹ́ yẹ́, gbẹ́gbẹ́ jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
8: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
1: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDK CD CA RE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
0: gas
1: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die lai ni ele kankan ninu ati wa ma fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
0: kini o ko ma se pe fe gbe won ma ra
1: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
0: mo be bi npe se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die abi bawo won se se
1: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa ni yen sa
0: ikini idi ti e fi se ba npe kawon yen kokoko san le die de to di pe egbe oja fun
1: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
0: eleyi
1: yo le mo sanwo lo to ti olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
0: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
1: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkankan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
0: nibo ni office yin
2: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
1: Olulose wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben olotu
3: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
1: e seun olotu
0: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni o le ba de ton idukia
4: ore wa kini re to roju koko bayi
5: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
4: ara nta nwo nu shop o gbo nipa CDK ni
5: CDK kini nje be
4: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo èlò tó bá rà fún ìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
6: Ọmọ ti dé o, ó ti kó wọ̀ọ́dú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
7: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀n ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa gbá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó, promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló ba Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí, ibi fíofíó láti bá igi ọ̀gá wó, ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọmọ ènìyàn ń lò ní sáàtà wáyé, ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
8: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke beyin ati awon brand new phone to be latori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
7: o be mani e
8: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Te ba fe lori accessory phones di gbogbo e lo wa e ma bo ni part and part. Lako street light de lati enhance security materials. Layeka ile yin, awon street light yen be latori 27,999 si awon bi 30,000, 40,000 gbogbo e lo wa lodo wa. Iyen o tun wa ton si ibe o, ani solar CCTV cameras latori 25,999. Awon solar CCTV cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se pe mo n lo ilé-ìwé kò ní ná. Wọ́n tún lè yọ lọ láìbírì, wọ́n lè gbé kiri. So kò sí ẹ́sẹ̀nsì pé mi ì rí ná kàwé mi. Ìyẹn 150,000 naira ni. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de normal part and part multi-purpose. Multi-purpose lórí laptop, lórí solar, lórí phone.
7: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
8: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Weber Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Formal Laco ẹ ti rí wa mẹ́.
7: Kí làwọn nǹkan míì tẹ́ tún ní báyìí?
8: Photocopier machine, printers, freezers.
7: Ó wá dàbí Leventis dàbí Shellerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
8: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tìtorí létí mọ solar materials látòrí controller, látòrí iron tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa máa lo iná kékeré. Eléyìí tó wá yà mí lẹ́nu jù, wọ́n á lọ fòye bí iye gba mí. Ẹlẹ́mẹ̀ta tún ní ọ̀nà ọ̀rọ̀ jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
7: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra sólà.
8: Ilé tó wá jẹ bàbá rẹ̀ pé tẹ́lẹ̀ tó wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ̀rí ó ní 1,000,000 naira. Ẹ̀rí ó ní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí ó ní 600,000 tá gbé freezer yín. Tẹ bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín ẹ lè kàn sí wa a wá bá yín wò ó a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping à ń ṣe upgrading. Ẹlòmíì tẹ̀lé ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbe to ba pe wa a wo a ba upgrade e a do wo kekere mo a fi gbe nla gbogbo ko tan soro e atori laptop atori solar atori phone even ta ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin we ma bank branch ati Rikabi mouse o je yellow upstairs obade sida
7: to ko ni ju bayi lo fun ti akoko ye to mo gun olupomi lo ko temi e se people
9: won tun bere won le se alai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
10: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
9: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
10: Maggi star yo so gbogbo onje ta se

0: àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ ayé òun tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ 100 ọdún, wọn á lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí, tá a máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtẹ̀gbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtẹ̀gbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse
5: o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta

0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Yeah,
3: ma fọwọ́ kan.
4: ADABA

0: Everlasting International Outreach Ministry.
1: Nilu iru akoko.
0: Ilu ibe wa se bi anniversary and launching
1: of 30 million naira bus project.
0: Kise oluwa ole tubo ma dagba soke.
1: Akuri ajodun yi ni.
0: Promise keeper.
1: Ara oto lo ma jesa.
0: Tori o ma fa bag dani o de ma gbo mo po seyin.
1: Ojo Monday ogujo osu July.
0: Si ojo kerin lologun e.
1: Ni revival o fi ma mile titi by 4 p.m. daily.
0: Ojo Sunday 26.
1: Bere lati 9 a.m.
0: Ini gidi gogo eto yo wa ma sele ni wo mu wo mu gba mu gba mu jigi jigi.
1: Ile ijosi wa.
0: Kale si adoro
1: ni koja omolore ni after police station ni ilu irun akoko
0: orisirisi awon eyan janka janka pataki pataki lo ma peju nbe
1: awon guest minister ni
0: pastor adebisi olawale
1: prophet oluwa bumi fatuyi
0: ni evangelist oluwa tosi oluwa ti fe
1: bakede ni pastor and pastor mrs ann teni ola david
0: ti won je host yo fi adura ti wasu pitu ni bi awe eto yi
1: Christ in life everlasting international outreach ministry
0: ni adoro road irun akoko
1: lo gbe wa si bi ajodun yi
0: eyin na e mama mi si e
1: tori iyanu
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni kodà ṣe kan sun lo ni
1: aba ajo oko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogedegede idoti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nafdac fun tẹlu gba o da alago ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijagwa ija osi always guide me
2: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
6: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: kí ló ṣẹlẹ̀.
6: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé
4: ẹni 2026.
6: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwájú lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: Have you been trusting God for a testimony that will make you laugh again? Then get ready, because your season of lasting laughter has come. Agape Christian Ministries International proudly presents her 38th annual convention with the theme, Lasting Laughter, from Sunday the 2nd of August to Sunday the 9th of August 2026 at Possibility Cathedral, 1 Agape Avenue, Ilesha Road, Akure. Come and experience powerful worship, life-changing messages, miracles, signs and wonders, and unforgettable encounters with God. Ministering are God's servants, Bishop Francis Wally Oke, Apostle Lawrence Achudume, Reverend Bimini Yeboda, Reverend David Adejumo, with our hosts, Bishop Felix and Bishop Funke Felix Adejumo. Come expecting, leave rejoicing. Join us daily by 7 a.m. and 5 p.m. Don't come alone. Bring your family, friends, and loved ones. Agape Christian Ministries International, a people helped and blessed by God.

0: awolu solu dero pese.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: bí ọdún bá ti jọ pèrè gun ọmọ wọn tuntun bọ wáyé bí iṣu bá ta lóko inú olóko adùn ayọ ṣẹṣẹṣẹ. Ọdún ìjẹsùwárí gidi àkókò. Ìpínlẹ̀ Ondo wọlé bá wẹ́rẹ́ gbogbo wa la ń dáwọ́ dùnú torí. Ọdún ìgbọdọ̀ tó ṣojú ẹ̀mí wa ọpẹ́lóye fẹ́lẹ́ dùwà fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀. Ìdílé yìí tí èmi Aishi Fọlátúnjì Olúmídé Bẹ́dẹ́gì ti àgbálùkù àrígidi. Àti Aishi Fadéjúmọ̀ Rótìmí olóyè ti àdúgbò Ẹ̀sẹ̀n àgbálùkù àrígidi àkókò. Pẹ̀lú gbogbo olùgbé àrígidi àkókò gbogbo olóyè lọkùnrin lóbìnrin ẹgbẹ́ àgbà
2: erigbo
1: ìlàkùrẹ̀
2: èrìdẹ́jì
1: olùtọ́ lórí tẹlẹ́mù
2: àgbálùkù àrígidi àkókò la ń kí pé abáríkà ìjẹsù
1: àtùnbá kábíyèsí ọba yísà àbọ̀ ọlánìpẹ̀kún sákì àrígidi ayọ̀ ìjáwé oríire àti ìdáláre
2: láti ilé ẹjọ́ gíga
1: supreme court
2: gbogbo tòní létàlejò pẹ̀lú gbogbo èèyàn ni à ń pè lógúnjọ oṣù kejì ọdún
1: yìí láti wọ́n bá wa jẹ̀gbọ́dọ̀ lórúkọ Aishi Fọlátúnjì Olúmídé Bẹ́dẹ́gì àgbálùkù
2: àti Aishi Fadéjúmọ̀ Rótìmí olóyè ti Ẹ̀sẹ̀n àgbálùkù àrígidi àkókò
1: ìgbìmọ̀ ìjẹsù
2: àgbálùkù àrígidi àkókò 2026 ni olùkéde.
0: Iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
3: Life is good on Adaba FM.
4: Tell me

0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n sẹ́tù ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wọ́n sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
2: gas
3: ni
2: o,
3: bẹ́ẹ̀ fẹ́ ra aga o wà nbẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò o wà nbẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wọn nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èló ni wọ́n ń ta,
2: kí ni
3: wọ́n lọ wò ó, kó tó di pé wọ́n wà á ní àǹfààní pé jẹ́ mọ sanwó kínní ní ọ̀dọ̀ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó, àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀.
3: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
2: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe.
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
2: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
2: eléyìí
3: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
2: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
3: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
2: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí?
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
3: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
5: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
2: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Nínú gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
7: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
6: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti rà gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo ohun elo to bara fodido osu mejila tabi ogoji ose
3: iro ni o
6: ototo han ni gbogbo awon nkan elo nu le mi ori cdk ani mo ti ra won koda iphone to wu lowo mi yi ni sanwo re tan
3: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
6: iwo lo beere sugbon ni bayi tete download cdk lori google play store ati ios app store ki won na ma jaye cdk ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa

0: lopo igba awon eyan ke mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto updates niye ti orun ba ti wo lara ise bere niye ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
1: yay mo gbe o data ti mo sese se ma ti tan
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni wele mu leave it 100 mtn
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Àdàbà FM.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Keep it locked on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Prayo homes and properties.
1: Bo ba se san wo re lo ma gba gbogbo owe to sopo mo ro le re pata ore ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re
0: be si ni 30,000 naira o kere ju lo
1: lowo to fi bere sisan lodo won irorun lo ba de lai lawurujunu
0: ibi te ba nfe si lati ra ninu le won bi
1: Emperor Royal City and Park
0: ati Emperor Sun City
1: to wa lo lokuta community aponmu Ondo Road Lakure
0: o si se Emperor Hill City agbajo alade idanre
1: bakan na ni won lawon le to po si pinle Ekiti
0: ni Kings Court ati Emperor Flourish City Airport Road Lado Ekiti
1: ibi te ba tin fe nbe ni ke to ka si lai si wahala kankan
0: le ba don le don le
1: Emperor Your Homes and Properties,
0: number 34 Iromu Street, opposite Echo Bank, Arakale,
1: at number 2 Obanla Junction.
0: Nilu Akure and Lovisi Wawa.
1: Fun Ekunrere Alaye ati Badewopo.
0: Emma Akun, wọn sori 0813 065 9233.
1: Tabi 0806 734 6645.
0: Emperor Your Homes and Properties.
1: Ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo.
2: Oun le ti gbọn yen o, ibi irorun ni fun gbogbo eni fe ra le kole ayo. Lai mu awuruju dan lai si wahala da mu omo onile tabi ajagun gbale. Ate ba ti ba Emperor Your Homes and Properties dowopo gbogbo e di dudun ni 0813 065 9233 loju opo ti e ma pe si 0813 065 9233 oda na bawo la se ma se be ba ti di odo wa bayi la se ntale wa o be ba ti di odo wa nbayi ni mo fe fi ile mi ko abi nbayi ni mo fe fi ile mi se abi mo fe ra ile mo fe gbe sibe kí fi ṣòwò ni ẹ ṣáà ti jẹ ká mọ òótọ ọnu yín á fún yín ní àwọn ibi tó jọjú ibi tí a bá sì ti fún yín lójú ẹsẹ bẹ bá ṣe ń sanwó lẹ máa gba ìwé tó sopọ mọ ọrọ lẹyìn pé ẹyin lẹni o fún ìdánilójú tó mọyán lórí pé ẹyin lẹni lẹ tẹ bá sì ti ń gbàwé yín ẹ jẹ kí n wá sọ àǹfààní tó wà wà bí sísanwó wa ilẹ tí ẹ bá ti náwó síta bá ti fún yín iyekíye tí ì bá ògo jẹ tí ẹ bá ní oore ọ̀fẹ́ àti san owó ilé ẹ̀kan ṣoṣo ẹ káàbọ̀ tó bá sì jẹ́ pé ẹ̀ẹ̀mejì lẹ fẹ́ san ẹ̀ẹ̀mẹ́ta àbí ìlàrin lẹ fẹ́ san owó yín ẹ káàbọ̀ ṣùgbọ́n n tó wà níbẹ̀ ni pé oore ọ̀fẹ́ tí ó kéré pin òun ni 30,000 naira tí a lè fún yín láti máa san owó yín 30,000 naira gbójú-oṣù lẹ fẹ́ san o ó jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san o ṣùgbọ́n ẹni oore ọ̀fẹ́ àti san gbogbo owó yín tán pátá láàrin ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni láàrin ọdún mẹ́ta ìbẹ́ bá ti sanwó léyìn owó lẹ́yìn tẹ̀sí ti gba ilẹ̀ yín ìyẹn túmọ̀ sí pé ẹ lè kó materials wá o kẹ bẹ̀rẹ̀ sí kọ́ léyìn bẹ́ẹ̀ ṣe ń kọ́ léyìn lọ ẹ máa sanwó yín díẹ̀díẹ̀díẹ̀ ìjọ orí 100,000 owó olówó lowó jọ sí ìjọ orí 50,000 ṣùgbọ́n ó kéré pin 30,000 ni owó tí a ń gbà lórí àwọn ilẹ̀ wa tí ẹ bá sì ti bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ tá a bá ti mú yín lọ síbi tẹ́ máa gbà ẹ gbàwé lẹ́yìn kẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí lẹ́yìn láìpẹ́ láìjìnà láàrin ọdún kan sí méjì ẹ̀yìn náà ló ń lé nìyẹn ṣùgbọ́n kinní kan tí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ ló wà nídàálẹ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ wọn ò fún wọn lóore ọ̀fẹ́ láti máa wá sí sáìtì tán sì fẹ́ kí ilé kó máa lọ káwọn máa kọ́lé àwọn lọ ẹ bá lè ṣe Emperor Your Homes and Properties dòwòpọ̀ ẹ bá ti bá wọn sọ̀rọ̀ wípé ibi tí ẹ tà fún mi ẹ jọ báwo ni ẹ ṣe lè bá mi mọ́nítọ̀ ilé kíkọ́ sórí ẹ̀ nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé sórí ẹ̀ àwọn structure báyìí ni mo fẹ́ yálà ilé ìwé lẹ fẹ́ kọ́ ni ilé ìgbé lẹ fẹ́ kọ́ ni ilé ìwòsàn lẹ fẹ́ kọ́ síbẹ̀ ni tàbí ilé ìtajà ńlá lẹ fẹ́ kọ́ síbẹ̀ tẹ́ ẹ bá ti fún wọn ní pláàni nǹkan tí ẹ fẹ́ kọ́ tí yín ni pé ẹ jọ dúnàdúrà iye báyìí ni tí ó parí nta fẹ́ ṣe yìí o tẹ́ ẹ bá ti sanwó tí ìná bá ti wọ̀ ẹ má jẹ ǹtàn yín àwọn ni ó mọ fi kọ́kọ́rọ́ wá yín kiri o ipe ẹ̀sà ẹ̀sma ẹ wá gba kọ́kọ́rọ́ yín ẹ wá gba kọ́kọ́rọ́ ilé yín ti parí nítorí náà ìwọ tó ń wá sílùú ẹ tó jẹ́ pé òtẹ́ẹ̀lì ló ń dé sí ní gbogbo ìgbà oore ọ̀fẹ́ ti wá wà fún ọ báyìí kí ìwọ náà radé kọ́ mú kọ́kọ́rọ́ sílẹ̀ kọ́ sí kónú ilé rẹ ni ẹ yẹlé ń wọlé lọ́nu lódì kóró bẹ́ẹ̀ ni 0813 065 9233 bákan náà lórí ọ̀fẹ́ wà fún ìwọ bàbá wọn láì nígi lọ́gbà ká mọ̀ mọ̀rú èso ti ń so o ti mọ̀rú àwọn èèyàn tó ní rálẹ̀ lórúkọ àwọn ọmọ rẹ̀ àmọ́ tí ọlọ́jọ́ lè wí ó ṣeéṣe kó pẹ́ ó ṣeéṣe kó yá lásìkò tígi gbígbẹ́ ń dàwó tígi gbígbẹ́ ń dúró tí tútù ń dàwó yìí rálẹ̀ lórúkọ ìyàwó rẹ̀ rà fún àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbọ̀ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí tó bá ti ra plọ́ọ̀tì kankan lórúkọ ẹnì kankan forúkọ wọn sí ìyẹn túmọ̀ sí pé o ti tọ́jú ọjọ́ ọ̀lálẹ̀ fún àwọn ọmọ àti fún ìyàwó rẹ̀ nu nítorí náà tó o bá ti dé ọ̀dọ̀ wọn so fun won pe ile yin mo fe ra loruko awon omo mi ni ile yin mo fe ra loruko iyawo mi ni so ba si ti ba won soro be won oruko omo to fe ra ni o wa lori iwe oni o je olotu atoludari ile ohun on lo ma ni gbogbo document oruko re ni o kari nitori na e pe won sori 0813 065 9233 0813 065 9233 Oluleise won be ni number 2 Obanla Junction te ba nbo ni Oba Adesida ile epo MRS yen ona to dojuko gangan to dojuko ile epo MRS te ba ti wole nbe e ti ri number 2 ibe gangan ni Oluleise won wa nilu Akure bakan na won wa ni number 34 Iromu Street ni dojuko ju Eco Bank lara kale nilu Akure te ba ti debe e ba won dunadura ipe bye bye le fe o bye bye le fe se o dudu lo san so lodi keji lohun e je gbo tan ni nbe.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láì sí dàmú làásìgbò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Ẹ ṣe púpọ̀ látòdì kejì lọ́hùn. Ní àwọn ilẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ń bèrè lọ́wọ́ mi pé ṣé àwọn pẹ̀lú iṣẹ́ táwọn ṣe ṣáwọn lè ra bẹ̀. Mo ní sẹ́ wo lẹ̀yìn ṣe ẹnìkan lòun Márúwá lòun wà. Mo ní good. Bó ti wù kó rí. Ó sáàmọ̀ pé láàrin oṣù kan wàá máa rí owó ẹ̀ṣàjọ díẹ̀ díẹ̀. Ìwọ náà kakuléètì iye oṣù tí ń bẹ nínú ọdún. Kakuléètì iye oṣù tí ń bẹ nínú ọdún mẹ́ta. Tí wàá sì lè sanwó ẹ̀ tán. 30,000 naira. Owó ìkéré pọ̀. Ẹ já woyè owó tá ń bá àná níbi fàájì. Ẹ já woyè owó tá ń bá àná ní patí. Lámọ̀ ń sọjọ́ òbí tàmẹ̀dúsòkú àgbà. Làkásègbè ní sọmọ lóko. Ẹ já woyè owó tá ń bá àná. Wọ́n bọ̀ wájú eléré ó bùlò ẹ̀. Ó bọ̀ ibi tí wọ́n ti ń tẹja tútù. Wọ́n ti ń ta sí ewu. Gbogbo ẹ̀ náà ló bùlò dànù. Àwọn owó wọ̀nyí. A ní ká mọ̀ gbádùn ara wa o. Ṣùgbọ́n àwọn owó wọ̀nyí. Bá a bá ṣe ń bu tọ̀nà fún. Ẹ jẹ́ àmọ́ ìbútara náà lẹ̀ o. Nítorí pé ibi ayé ń lọ yìí. Ibi ayé ń lọ yìí. Wọ́n bá ń gbọ́ Rúmàn Pálọ̀ Sefcon 400,000. Àwọn ilé tán sì ń gbé 400,000 léyìn náà. Ọ̀pọ̀lọpọ̀ inú wọn ló jẹ́ pé ilé tán ti kọ́ láti 1970 ni. Àwọn ilé mi wà tó jẹ́ pé 1980 ni ẹ kọ́. Àwọn ilé mi wà tó jẹ́ pé 20 years ago ni ẹ kọ́. Kí wá ló wá dé? Tí wọn náà lè ṣarajọ, ṣarajọ. Kí wọn náà jẹ́yàn kó bá wọn bùgá láwùjọ àwọn èèyàn. Bó ṣe wà nìyẹn o. 0813-065-9233. O ní ẹ̀rọ tí ẹ lè máa pe iléeṣẹ́ Empire yóò sí. 0813-065-9233. Wọ́n bá sọ pé abẹ́rẹ́ kan lókun ń dì kò lè sọnù. Bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ tó bá ti lókun ń dì ká sì tún takoko ẹnu okun ẹ̀ nísàlẹ̀ lọ́hùn kò lè sọnù kò lè há mọ́nú aṣọ kò lè sọnù. Nítorí náà ẹ bá Empire Yo Homes and Properties dòwòpọ̀ kẹ́ ẹ ń donílẹ̀ kẹ́ ẹ donlé. Wọ́n ní ilẹ̀ sí àpamọ́ gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan àpamọ́ ní olókùúta community lọ́nà Ondo Lákùrẹ́. Wọ́n ní ilẹ̀ sí àgbájọ lọ́nà Ọ̀dànrè nílùú Àkùrẹ́ bákan náà. Bákan náà ná ní ilẹ̀ sí Airport Road nílùú Ado Èkìtì. Wọ́n ní ilẹ̀ sí Flourish City. Wọ́n ní ilẹ̀ sí King's Court. So ìwọ tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ondo tó ń ṣiṣẹ́ nípínlẹ̀ Èkìtì tó o bá ti bá wọn sọ̀rọ̀ wọ́n bọ̀ wá ilẹ̀ tó dáa nílùú Àkùrẹ́ níbi tó o bá ti fẹ́ sí. Wọ́n nílẹ̀ sí Laramọ̀kín ìyẹn ni Golden City. Bákan náà ìwọ tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì tó wà ní ìpínlẹ̀ Ondo bá wọn sọ̀rọ̀ pípo fẹ́ ralẹ̀ sílùú rẹ bí wọn náà bá sì ti fún wọn tó bá ti bá wọn sọ̀rọ̀ tán bá ti fún ọ nílẹ̀ tiẹ̀ rọra máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ dè wẹ́rẹ́. O lè wá ń lo Àkúrẹ́ kán máa bá ọkọ́lé ẹ lọ Ládó. O lè wá ń lo Adó kán máa bá ọkọ́lé ẹ lọ Lákùrẹ́ tàbí kán máa bá ọkọ́lé ẹ lọ Nlara àbí Nídànrè. Bó ṣe wà gangan nìyẹn. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233. Màmá alájàpá ẹ̀yin náà lè kọ́lé síbi tá à ń wí o ẹ lè ralẹ̀ ńbẹ̀. Tẹ́yìn náà kẹ́ ẹ rà á. Ẹ tiẹ̀ kan ra kiní lóko àwọn ọmọ yín. Ẹ rà á lóko àwọn ọmọ yín. Ẹ rà á gan ẹ lè rà fọ́kọ yín. Bífẹ̀ bá wà ńbẹ̀ kò sí tó burú. Kọkùnrin orejo kóbìnrin ọpa bóbìnrin bá ṣiṣẹ́ tó bá ralẹ̀ kọkùnrin kọkọ náà kó máa gbìyànjú díẹ̀ kẹjọ parapọ̀ kẹjọ máa kọ tó bá jẹ́ ìwọ lọ ọlọ́run fún lórí ọ̀fẹ́ àti kọ́kọ́ ralẹ̀. Nítọ́jú yín rí lọ́dọ̀ àwọn láńlọ́ọ̀dù àwọn láńlẹ́dì ó pọ̀ jù ọ̀tọ̀lọ̀tọ̀ lọ àwọn ibìkan wà tó jẹ́ pé wàá máa gbọ́ eh gbọdọ tayo niwaju ile yi o orisirisi ni ngba de yan ba wa nu ile to wa waju ile to rent to lawon mo re gbọdọ gba ballu o gbọdọ tayo ore gbọdọ wa o wa o ofin ile ti anu awon in house policy ti o sinu ofin ayalegbe ati ofin onile lorile de Nigeria nitori na eyin na gbianju kẹyin náà gbìyànjú kẹ bá wọn dòwòpọ̀ kẹẹdónlẹ kẹẹdónlé wọn wà ní nọmba 2 ọbanla junction nídojúkojú mrs filling station ó bá sì jẹ nọmba 34 ìrògùn street nídojúkojú eco bank ní àràkálẹ nílùú àkúrẹ ní ẹẹrì wọn bẹ 0813-065-9233 ǹjẹ́ ǹjẹ́ mọ̀ ìgbónú ayé tá a wà yìí nla ti rí odidi director odidi ps tó rẹ́ǹtì ilé lọ́wọ́ ọlọ́kadà bẹ́ẹ̀ ni ó yà yín lẹ́nu ẹnìkan tàka ò sì dànù ọlọ́run má jẹ́ kí tòun rí bẹ́ẹ̀ ìgbéraga náà ni wọ́n máa bá ọ kí odidi director lọ́fíìsì ìjọba ilé tó rẹ́ǹtì tó ń gbé ǹjẹ́jẹ́ mọ̀ pé ẹni tó ń sin ọ̀kadà ló kọ́ ilé yẹn bẹ́ẹ̀ ni kí wọ́n á ló wá dé tìwọ́ náà owó tó fi ń ṣe big man lóde yìí owó tó fi ń bùlanga tó fi ń ṣe gàrúgántákì kí lóde tí wọn náà lè pa owó ìpọ kí wọn náà fi ralẹ kó bẹrẹ sí kọlé tá rẹ ọpọlọpọ tó yẹ pé ó bá kóṣù mẹfà tí ó rìtáyà tí ó ṣẹṣẹ máa sáré bọlùgì bọlọpẹ bọlùgì bọlọpẹ bọlùgì bọlọpẹ wọn ó tún máa gbà wọn mọ fi jẹun ọpọlọpọ wà ń dalẹ tó jẹ pé tó bá ti sẹńdẹ owó sílé báyìí ṣe náà fowó ẹ pata wọn ara dìyẹ wọn mọ dẹjẹ lówó tí wọn ń lagun sí pé kán bọ kọlé tíwọ náà tó o bá ti gbé gbèsè báyìí ọlọmọ jẹun jẹ ọmọ ayé o ọpọlọpọ ẹgbọn rẹ ọpọlọpọ àwọn àbúrò rẹ ti ń bẹ ń lù àwọn náà ń gbowó rẹ tí wọn fi ń ṣata tí wọn fi ń sararin dín tí wọn fi ń sore síra wọn la ṣùgbọn bí wọn náà bá ti gbé gbèsè wọn ní ojú àwo báyìí làwọn fi ń gbọbẹ lọ rí wọn níléeṣẹ empire your homes and properties kí wọn náà rí pé dodo lọ sàn oṣù 0813-065-9233 lẹ̀rọ tí ó wọlé sí iléeṣẹ́ wọn mo dẹ̀ sọ pé kẹ́ẹ̀ lọ kàn sí wọn náà ní nọmba 2 ọbanla junction nídojúkojú iléepo mrs ní ọbadéṣídà lákùrẹ́ tàbí nọmba 4 nọmba 34 ìrọ̀mù street nídojúkojú eco bank ní àràkálẹ̀ nílùú àkúrẹ́ bó ṣe rí gangan nìyẹn mo ń bọ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ní dún lẹ̀ dún lé pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.

owó làwọn fi ń gbọ́ bẹ̀. Wọ́n jẹ́ kẹ́nikẹ́ni ó gbé ọmọ ra. Gani Afiji, ìwọ náà darí sílé iṣẹ́ wọn kó lọ bá wọn sọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n jẹ́ kẹ́nikẹ́ni ọjọ́.

ba ti fe rale to fe kole o be rale te lawuru ju ni o te ni ba yo ba yo nu zero eight one three zero six five nine two three three ni sengbo aye nbe fun won lati ma sanwo re die die bere lati 30,000 naira irorun pon be lelele ibade eyan sanwo le kan fo di odun meta ti o ba ti je empire yo ko le je bomi tẹ́lẹ̀ mi sanwó gan láàrin oṣù márùn-ún wa máa gbọ́ wa ríyá a rí mú bọ̀mírìn kú ọ torí pé fọ̀ọ́fọ̀ ibi kú ọ̀rọ̀ ni ibi kàkọ́kọ́ mú kú ọ ni a mọ̀ fọ́ nìkan tẹ́ ra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ni wọ́n máa ṣe fọ́ọ̀fọ̀ọ̀fọ̀ọ̀fọ̀ bọ́ ọ bá sì ṣe sanwó lẹ̀ rẹ báyìí lọ́ọ́ máa gba àwọn òwe rẹ èmi sọ fún gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ ralẹ̀ lọ́dọ̀ wa tẹ́ ẹ fẹ́ fi kọ́ léṣẹ́ bí ilé ìwé bí ilé ìgbé bí ilé ìtajà ńlá bí ilé ìwòsàn ẹ lọ sí iléeṣẹ́ ìjọba tó ń mọ̀ nípa ọ̀rọ̀ ọlẹ̀ ministry of land and housing ẹ lọ confirm àwọn ilé wa àwọn tí ń talẹ̀ pọ̀ ń lù yìí dáadáa wọ́n pọ̀ dáadáa. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ti tọ́lú o. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ gédéńgbé ló bá lọ kọ́lé rẹ̀ sókè gédéńgbé bíi ṣọ́ọ̀ṣì oko. Ẹ lè máa sanwó yín díẹ̀ díẹ̀. Ọ̀rọ̀ ajagun gbalẹ̀ ò sí lọ́dọ̀ wa, bayobayo ò sí lọ́rọ̀ wọn. Bó ṣe wà gangan gan nìyẹn. Torí àkókò wa. A nílẹ̀ sí Emperor Royal City and Park, Emperor Sun City, a nílẹ̀ síbẹ̀ ní Olókúta Community, Emperor Golden City, ìlàrámọ̀ kíní yẹn wà, Emperor Hill City, lani sí àpọn ẹsẹ̀ ìdánrin road. Ìyẹn ní àgbájọ ẹ̀dákun. King's Court wa ló wà ní Airport Road Lado Ekiti. Emperor Florida City Airport Road nìyẹn náà wà Lado Ekiti. Ẹgbẹ́ ẹ̀rọ ìléwọ́ wọn kẹ́mú dání 0813-065-9233. Wọ́n wà ní nọmba 2 Ọbánlá Junction ní ìdojúkojú ilé-èkó MRS Lába Adéṣidà Lákùrẹ́. Ẹ̀yin tẹ́ ń lọ patí ẹ̀dákun mo bẹ̀ yín ẹran tí ọ̀la. Ìwọ tó jẹ́ pé alálẹ́ ló máa ń patronize ìyá ẹlẹ́ja rántí ọ̀la. Ìyá ilé-ìfinrin ìyá aládàn ìyá onípọ̀nmọ́ ẹran tí ọ̀la. Ó dàbí ọ̀rọ̀ ọ̀gá mi kan ni. Ó ní remember tomorrow. Ó lẹ́ni tó bá ń fowó mú bí a ayọkù á tún máa yọ di remember tomorrow. Ó ṣe wà nìyẹn ní ìyá Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ èmi ń lọ o. Àbọ̀ ọ̀rọ̀ ńlá sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ odidi ní ìdá. Títí di ọjọ́ mẹ́jọ táwọn ti padà pàdé lórúkọ àwọn ọlọ́gàá ọlọ́gàá nìkan ni Ọlálùbáríkà mo sọ fún yín pé Ayọ̀ láfi pàdé o wọn ò ní jí wa gbé.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagbang gbaragada. Ti mu ni do nle do nle pẹlu rọrun. Lati damu la asibu. Usoro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties. Bo ba se sanwo re nlo ma gba gbogbo owe to sopo mọ ro le re pata. Ori ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re. Be si ni 30,000 naira o kere julọ. Lowo to fi bere sisan lodo won. Irorun lo ba de lai lawuru junu. Ibi te ba nfe si lati ra ninu le won bi Emperor Royal City and Park ati Emperor Sun City. To wa lolokuta community apomu Ondo Road Lakure. O si se Emperor Hill City agbaju alade edanrin. Bakan na ni won lawon le to po si Ipinle Ekiti. Ni Kings Court ati Emperor Flourish City, Airport Road Lado Ekiti. Eyi te ba tin fe nbe ni ke to ka si lai si wahala kankan. Le ba don le don le. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakale ati number 2 Obanla Junction. Nilu Akure n office won wa. Fun Ekurere alaye ati badewopo. E ma pe won sori 08130659233 tabi 08067346645 Emperor Yo Homes and Properties. Ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 àdàbà FM.
2: Wọ́n tún bẹ̀rẹ̀, fún olèṣẹ́ aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: On your trap, set.
7: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba ko kini. O siwaju awon egbe n tele leyin.

Ètò àlùjọ ló ṣe bẹ́ẹ̀ tó gorí atẹ́gùn láàárọ̀ yìí. Olúyẹmí Oyè ní ìran old school ni mo fi wọlé.

bẹ́ẹ̀ni jọ ètò àlùjọ lè ń gbọ́ láti ẹ̀kan láti àdàbà 88.9 fm nílùú àkúrẹ́. Wọ́n ní kí n tún yín lẹ̀ kẹgbádùn oṣù kẹgbádùn ọmọkùnrin yìí pẹ̀lú àwọn orin kan tí ó gbé jáde tó pè ní sí ọ mú bọ̀.

ẹ̀yin kùn lọ́dọ̀ yín ń bẹ̀ ẹni kò yé mi nì tó bá yé mi pé màá mọ̀ pé bóyá nǹkan ò dẹnu kọlẹ̀ káàkiri káàkiri ẹja torílẹ̀-èdè yìí ṣe àwa ara wa òun lọ̀ta ara wa mọ̀ bọ̀. Ọmọ tí wọ́n bí nígbà tí òbí ṣe rẹ́kọ́ọ̀dì ó ti lọ ilé ọkọ ẹ̀yẹ̀ yìí náà ti mọ̀ pé ilẹ̀ ti ta sí wàhálà tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà torí náà kì í ṣe ẹnìkan tó wà lórí àlééfà báyìí kì í ṣe gómìnà kan kì í ṣe alága ìjọba ìbílẹ̀ kan tó wà lórí àlééfà ló ń dá gbogbo wàhálà wọn sílẹ̀ wàhálà ti wà nílẹ̀ wàhálà nó dé finish ni ṣùgbọ́n kọlọ́run ọba kó bá wa paná wàhálà.

lóòótọ́ omi pọ̀ jọka ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ̀tọ́jọ ara yín o ìwọ̀nba tẹ́ bá lè ṣe ẹ̀tọ́jọ ara yín fọ́múlà ẹ̀ bá máa fi fọ́múlà jẹun ṣẹ́rẹ́ kan tẹ́ bá ti jẹun ẹ̀jẹ̀ dáadáa okun inú la fi ń gbé títa.

O ṣeṣeun olorin wa Chief Commander Ebenisa Obe. Iṣẹ́ ajé tá ń ṣe Ọlọ́run yóò fìbùkún sí Ọlọ́run á fìbùkún sí iṣẹ́ ọwọ́ wa. Kìí ṣe ẹ̀yin tẹ́ ń jalè o, kìí ṣe ẹ̀yin tẹ́ ń jalè, kìí ṣe ẹ̀yin tẹ́ ń pa ọmọlẹ́kún jayé kiri. Ẹ̀yin kọ́ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ní gidi, ẹ̀yin tó yẹ pé iṣẹ́ ọwọ́ yín ó dá yín lójú, ẹ̀yin tó yẹ pé iṣẹ́ ọwọ́ yín ó dá, ẹ̀yin ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ṣeun ṣeun olórin wa Chief Commander Ebenisa Obe. Báyìí máa lọ sí ọ̀dọ̀ olórin mìíràn, ìyẹn ni Michael

ètò àlòjó la péjọ. Ok. Michael Adé lélè tẹ́ gbọ́ yìí. Nígbà tọkùnrin sí Young, wọ́n máa ń pè ní sàn ní Ìbàdàn. Ok. Ara tèmi gan bẹ lọ́nà. Ok. Oya naa.

ṣe ti gbọ́ báyìí tẹ bá lọkọ tẹ níyàwó tó ń tọjú yín ẹ tọjú wọn o báńkà yín nìyẹn kò gbọdọ̀ já tó bá ti já báyà tó bá lérò pé nìkan wà bí ìyàwó ẹ ṣe ń ṣe kò ṣe dáadáa tó bá ní jẹ́ kí tó fi ìyàwó ẹ tó fi wó obìnrin míì rogo tó bá sì fọkọ ẹ tó fi wó ọkùnrin míì náà ìwọ náà rogo mú bọ̀.

gbogbo ẹ̀yin tí ẹ̀ ń finú ṣèkà tí ẹ̀ ń fi ìta ṣòótọ́ ọlọ́run rìnú yín o ọlọ́run rìnú yín ẹ bá fẹ̀ jẹ̀ dúdú sínú kẹ́ máa tutọ́ funfun síta ẹ̀yin àtọlọ́nu.

ẹni mo mọ̀ tó ti dín lọ́sàn-án tòní náà ni pẹ̀lú ọkàn tó mọrí ọkàn ìdúpẹ́ ọkàn tó wà tẹ́ńsífù òyìnbó ìfẹ́ lọ́n lẹ́nu ṣùgbọ́n ló pa táǹfù ni mo fẹ́ sọ ṣé mo gbé bàtẹ́ lọ sátidé báyìí nísinsìnyí ẹ máa sọ pà ní kí o gbé ìbò ẹjọ́ mi kan is not my fault yìí o ẹjẹ́ mo kí yín kàn sàn ní gbogbo tí ẹ bá ti ń gbóhùn tèmi lọ́sàn-án tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ wọ́n lọ olódùmọ̀rẹ́ ọba tó dá wa sí tó jẹ́ àwàláyé tó jẹ́ àwàláyé ọba tó fún wa láyè àti àǹfààní láti tó wà níbí lónìí kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe nípa ipá wa kì í ṣe wípa mọ̀ ṣe àti ẹ̀mọ̀ wá wù àmọ̀rọ̀ sọ ohun ọlọ́run nínú àánú rẹ̀ náà náà ló tún fi dá wa sí lọ́sàn-án tòní ẹjẹ́ mọ́ kí yín o ẹ kúra tùnú o ẹ káàsán báyìí sí nídéédé ibi tẹ́ wà o ẹ̀wẹ̀ sọ o ìyẹn okun ìyẹn ọ̀ra o àbí báwo ni mo ṣe máa kọ́ wa ẹ̀sìn mo ti gbé yín lọ abẹ́kúta mo ti gbé yín lọ sékìtì tí bá tún fẹ́ lọ sí ọ̀wọ̀ àbí ọ̀wọ̀ ẹ dákun gbogbo èdè kan ni mo gbọ́ ẹ kúra tùnú o jèrè ẹjẹ́ mọ́ kí yín kàbọ̀ sápá bíbá yìí lórí ètò yín ètò wo ètò gbogbo yín náà ni ká máa fìlì ẹ̀ ní ìkànnì yìí ìkànnì olóríire ìkànnì àwa aláyọ̀ ìkànnì àwa tínú wa mọ́ ń dùn tínú wo sì ní bàjẹ́ láéláé ìkànnì àwa ọmọ ológun tẹ́rábáìtì tá a lè lò tán a tún ti dé lọ́sàn-án tòní náà ni lórí ètò yín ká máa fìlì ẹ̀ ní ìkànnì àdàbà 88.9 FM ẹ mọ bá ti mọ ṣe ní gbogbo ọjọ́ sátidé báyìí èmi ò mọ jù sí yín bọ́ ṣe ń jù sí mi bọ́ ṣe ń jù sí mi lèmi ò mọ jù sí yín ẹ̀yin ò mọ ṣe kíni ẹ mọ hàn ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà orúkọ tèmi ò mọ ìyípadà olúwa nífẹ̀ẹ́ mi adébáyọ̀ náà ni èmi lọmọ ṣílá rẹ ọmọ ṣìlá mẹ́sàn ọmọ olóbì mẹ́wàá àgbà tí gbogbo yín ń pè ní àníkí ọmọ ẹ̀gbà báyìí sí ní dédé ibi tẹ́ ẹ wà ṣàlàáfíà mo báyìí.

0: pẹ̀lú
1: bẹ́ẹ̀ni ó ṣọmọlọ́kù bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú rẹ̀ àmọ́mọ́ títí dé lọ́sàn-án tòní náà ni ọpẹ́ ọpẹ́ náà láàmọ́ fọlọ́run ọpẹ́ ọpẹ́ náà láàmọ́ fọlódùmọ́ rẹ̀ tó tún dá wa sí tó jẹ́ àwà ń bí lápá tòní o ó yá tẹlifrẹ́ǹd tó tẹlifrẹ́ǹd tó tẹlifrẹ́ǹd nípa àníkẹ́ ti wọ̀n láìn ẹ sọ fún wọn wípé mo ti wà òun ẹ sọ fún wọn pé mo ti wọ̀n láìv ẹ lọ sí láìv lórí facebook àti àwọn facebook family mi ẹ mọ ti miss me ìbẹ̀yẹn mọ wọrí I dey for you just as you dey for me as you dey for me I dey for you wà fúnra wa ní ọlọ́run láyé 1930 a sọ wà fúnra ní forever forever náà ni ó yẹ jẹ́ ń já yín tán kí n rẹ̀ yìí sí nítorí àkókò tèmi ìwé ṣe ló gbé bọ́dì rẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ń gbé bọ́dì mi àdé mọ́ gbé bọ́dì a jọ máa dùn síra wa lọ́sàn-án tòní náà ni ẹ jẹ́ mọ́ já yín sí gbogbo àwọn ìpele ìpele láwẹ́ láwẹ́ tá a ní lábala lábala tá a ní lórí ètò yìí abala méjì náà ni ètò ìpèsè ibi àkọ́kọ́ níbi táti máa bèrè ìbéèrè lọ́wọ́ ara wa lórí àwọn ọ̀rọ̀ yorùbá kan a mọ bèrè òwe lọ́wọ́ ẹ̀yìn tí bá ti bèrè ẹ̀yìn ó mọ parí rẹ̀ a máa sọ aáyan ògbófọ̀ kódà a tún mọ sọ àwọn ewébẹ̀ àti àwọn ẹ̀fọ́ àti àwọn èso tí à ń jẹ nílẹ̀ yorùbá tó jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà a mọ nǹkan tá à ń pè wọ́n ní yorùbá ṣùgbọ́n òde òyìnbó yẹn ni a mọ̀ ìgbà tó bá ti a tún mọ ṣe òǹkà yorùbá ilé tó bá ti kọ sí yín òun náà ní kẹ́yìn náà kì sí ni kẹ̀mọ́ ọ̀tá o wọn ni wọ́n ti kọjú sí yín kẹta ó kẹ̀yìn sí yín kẹta bá bá wá kẹ̀yìn nìkan ẹ ṣe kí ni ẹ tún rẹ̀ rà yín pa my dear friend. bẹ́ẹ̀ ni èmi náà ní ìgbàgbọ́ wípé ìgbà ń bọ̀ wá dára fún mi ó máa dára fún ọ ó máa dára fún gbogbo etí tó ń gbọ́ mi lọ́sàn-án tòní ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni kò lè lọ títí ìkáná gófò rẹ fa tó bá ti rí i pé ọmọ olókùú dáàdi mọ́mí yàv gó inside his àárẹ̀ ọ̀ sunkún but later later a mọ̀ mo fọ̀n life goes on ọ̀nà ni àbó wa ni yóò dùn yan o ṣùgbọ́n kí ni a mọ̀ fi para náà ni a tún ṣe kí ni life ó mo fọ̀n ọ̀nà ni àbó láṣẹ wa ṣe ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè nàìjíríà lèmi àti ìwọ a mọ̀ kó eré ibẹ̀ láṣẹ ìlú mọ̀rẹ́ ó yẹ láìfi àkókò wọ́n ṣòfò rárá torí pé aago yẹn ń lọ gan ni ẹ ti àgbébọ́dì wa wo abala kìíní lórí ètò ẹ má gbàgbé wípé nọ́mbà tí ẹ lè pèsè náà ni 08162519991 08162519991 ẹ dákun tẹ ẹ bá ti ń pè ká máa ṣe ní kọ́bọ́nkọ́bọ́ nítorí àkókò ò ṣe kíni kò rílì sí bẹ́ẹ̀ yẹn ṣe ẹ understand ṣe ẹ mọ̀ wípé àdàbà ni wọ́n ń pè bí 88.9 FM náà ni nílùú ìlàrámọ̀ kìíní lọ àkúrẹ́ ẹ jẹ́ sáré jẹ́ kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ gbọ̀dì bí kẹ́ sọ̀rọ̀ yìí ẹ fún mi ní 1 minute péré ń padà bọ̀ ẹ mọ̀ lọ ìyìn tí ì dé.

0: 0816251999 wọn tèmi ní gbòòrò ayé àwọn tèmi ní gbòòrò wọn ti ń wò wípé àní kí ó yá gbé ìpè yìí ẹ mọ wọrí ẹyin ọmọ pè wọlé mi ò mọ gbé lẹyọ kankan ẹ dákun ẹ mọ ti àwọn èèyàn lónìí ọlọsẹ tó kọjá sí la kọǹtira wa kọǹtira ẹ má dé àti yan ká tiẹ fáwọn first time ká fún wọn ní opportunity opportunity saturday is no english day for me you understand. 0816251999 ni nọmba tó wọnú àgbàláwa tó posh àgbàláwa tó tí ìṣẹlẹ o ẹka àsán o.
1: Ẹ pé ètò.
0: Ẹ ṣeun orúkọ yín àti bídẹ́ ẹ ti ń pè wá.
1: Awo Adesina láti ìwárọ̀ ọ̀kà àkókò
0: ni. Awo Adesina ìgbà àkọ́kọ́ tẹ máa pè wọlé ní ìsà.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Mo kí yín káàbọ̀ o ti pàtẹ́wọ́ fún yín ẹ káàbọ̀ sórí ètò ó dá mo máa fún yín ní òwe méjì. Tí n bá ti bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ káwọ bóyá ẹ jẹ káàdì àbí ẹ ní jẹ káàdì ṣé ó ti yá sà. Hello? Wọ́n padà ti awo. Ta ló láyà láyà tó ti awo báyìí lẹ́sẹ̀ yìí ní ìṣọwọ́ mi ò sì gbẹ̀mí re o. Ọ̀yìn mọ́ rẹ̀ ẹ̀yìn ti awo kó lórí ìlà ó dídí awo máa ní ẹ̀ mí sì ń bẹ́ o.

0: ẹni ọlọ́run náà làwa náà mọ fi yìn fún ẹ lọ tá ń bẹ ńbẹ ẹ̀ka àsán o.
1: Hello, ẹ pé tó.
0: Ẹ ṣeun o kan yín àti bíi tẹ ti ń pè wá.
1: AY láti ìkànnì ni
0: o. ay.com.com.com ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Ẹ
0: ṣeun bọ́dé wa mo máa fún yín ní alúfábẹ́ẹ̀tì ni mo máa fún yín eléyìí bá ti fún yín kẹ́ ṣe kí ni kẹ́ máa bá mi dáhùn ẹ̀ lóní kọ́mọ́ kébé ṣé ẹ ti ṣe tán.
1: Mo
0: fẹ́ fún yín ní alúfábẹ́ẹ̀tì G, that is ABDAFE G. G in English, G ní Yorùbá, ṣé ti yá? Bọ́dá Ayọ̀. Hello. Mo rẹ́rìn bí àwọn òyìnbó. Kí ni Bọ́dá Ayọ̀ ṣe iléeṣẹ́ ìní ìsinyìí, onímọ̀ lẹ́wà sá lọ. Ṣé ẹrù bá yìí ni? Ẹ má jẹ́ kẹ́rù ẹyú ẹrù obodo. Ẹ ló ẹ̀ka àsán o.
2: Ẹ̀ka àsán náà.
0: Ẹ̀ka àsán sá, orúkọ yín àti bíi tí ń pè wá. Olúwa Gbẹ̀ngà láti Arigedi àkókò ẹ̀ka àbọ̀ sórí ètò. Ọ̀gá Gbẹ̀ngà, mo ní ìbéèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín. Má sọ àwọn èso yìí àti àwọn ẹ̀fọ́ yìí ní èdè òyìnbó. Ẹ̀yin máa sọ fún mi ní èdè Yorùbá. Má fún yín ní mẹ́ta péré. Ṣé ti yá? Ká gbìyànjú. Ó dààmú láìkì spiriti yẹn. Kí ni à ń pè breadfruit ní Yorùbá? Breadfruit.
2: Ẹ
0: fún mi ní mi. Ẹ mọ̀ ẹ̀fẹ́ ẹ̀rọ breadfruit bí mo ṣe sọ ẹ̀ tí bá sọ ó ní nǹkan tá a máa ń jẹ tó dàbí iṣu báyìí tàbí bíi potato bọ̀ kì í ṣe iṣu kìdẹ́ ṣe potato òun náà rọ̀ báyìí breadfruit la máa ń pè lédi òyìnbó bọ̀ kí ni à ń pè ní Yorùbá.
2: Ẹ má tì mí sọ́
0: ó pàkà sọ. Kódà mo ti fún yín ní example méjì tí bá sọ tán tí bá sọ ánsà ẹ̀ fún yẹn máa rí pé ẹ̀gàn tẹ̀ mọ̀ ni. Ìbéèrè kejì lórí ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín kí ni à ń pè palm kernel ní Yorùbá.
2: Ìsan.
0: Kí ni general because mo mọ nǹkan tí wọ́n ń pè ní general tí gbogbo wa understand bóyá èdè Arigidi àkókò lẹ fi pè. Ó ní nǹkan tí gbogbo àwa Yorùbá máa ń pè tí gbogbo wa mọ̀ lápapọ̀ sí. Bóyá nǹkan tẹ́yìn ń pè lọ́dọ̀ yín nìyẹn o. Bọ̀ ṣé òun náà ni wọ́n ń pè ní Èkùrọ́?
2: Èkùrọ́.
0: Ok. Ṣé òun náà ni wọ́n ń pè ní Ìsan tẹ́ ẹ sọ yẹn?
2: Èkùrọ́.
0: Ok, ewo wá ni eléyìí tẹ kọ́kọ́ sọ fún mi yẹn.
2: Ok, kíní ẹ̀yìn mo tẹ kọ́kọ́ rò pé ẹ
0: sọ. Ok, palm kernel, Èkùrọ́ gangan ni mo ń sọ. Ok, ẹ̀yìn ni wọ́n ń pè ní Ìsan.
2: Ìsan.
0: Ok, gbogbo àná ni à ń kọ́ ọgbọ́nmọ́gbọ́n ni ojoojúmọ́. Ó dà kí ni à ń pè velvet bean ní èdè Yorùbá. Ní ọ̀pọ̀ ìgbà àti bá sọ ẹ máa tètè mọ́. Ní ọ̀pọ̀ ìgbà kí ni mo máa ń jáni lára jẹ báyìí ó máa ń géni lára jẹ ó máa ń jáni lára jẹ báyìí mi ìfẹ́ mo fẹ́ jẹ ayín tán. Velvet bean ó pàtàkì.
2: Ẹ fún mi ní mi.
0: Àyíra ìbéèrè yín ti pè ìbéèrè mẹ́ta ni mo fẹ́ bèrè lọ́wọ́ yín.
2: Ó máa ń jáni lára jẹ.
0: Ó máa ń jáni lára jẹ ó máa ń dá sọ pé a dá sínú omi.
2: Ok.
0: Ẹ ti mọ̀ bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀.
0: Ẹyẹ dárúkọ ẹ. Ẹ tún mọ̀. Ẹ wá máa lọ Bọ̀dá Gbẹ̀ngà. Ẹ máa lọ. Ẹ kí wọ́n ní Arigidi àkókò. Gbogbo question yín pátápátá ni mo fún yín ní expo like mo sun yín mọ́wájú mo gbé yín rìn ṣùgbọ́n ẹ padà gbá náà. 08162519911 náà ni nọ́mbà tó wọ̀nú àgbàlá wa wá ẹ̀lọ́ ẹ̀ka àsán o.
3: Ẹ̀ka
0: àsán sá orúkọ yín àti bíi tẹ́ ẹ ti ń pè wá. Kí lẹ pe orúkọ yín?
3: Sunday Salami.
0: Sunday láti Àkúrẹ́ ẹ̀ka àbọ̀ sá o. Ó dá ẹ ṣeun. Ọ̀gá Sunday mo fẹ́ fún yín ní òwe méjì péré tẹ́ ẹ bá ti dáhùn ẹ ní àǹfààní láti jẹ ẹ̀bùn lórí ètò ṣó ti yá. Ó dá ìbéèrè òwe àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ fún yín. Ó pàdé àgbàlagbà lọ́nà o ní kó yá ẹ nímọ̀ràn ó yẹ parí ẹ̀.
3: Ó pàkà sọ.
0: Ìbéèrè kejì lórí òwe yẹn náà ni a ṣe wà. A kò lè mọ adìyẹ funfun nínú ata. Ẹ parí ẹ̀. Ọ̀gá Sunday, ẹ má ṣe báyìí.

0: àwọn kan fẹ́ máa corrupt èèyàn tẹ́ ẹ bá rí ẹnjìnà rẹ̀ mí ní ẹnìwẹ̀ lọ́sàn-án tẹ̀lé ẹ bá ń fa wọn lásọ pé ẹ ká ẹ mọ̀ ṣe bá wọn kò da don't do that. 0816251999 nọ́mbà tó wọnú àgbàláwa tó posh àgbàláwa tó tush tẹ̀ ẹ bá ń gbẹ́ lọ tush lè posh. Ẹlẹ́gàsán o.
1: Ẹgàsán
0: wa. Orúkọ yín àti bíi tẹ́tí ń pè wá.
1: Tọ̀míwá ló ń pè láti Ọ̀ṣinlẹ̀.
0: Tọ̀míwá láti Ọ̀ṣinlẹ̀. Ṣó ti yá kí n fún yín ní ìbéèrè yín?
1: Bẹ́ẹ̀ ma.
0: Ok, máa fún yín ní ayan ògbufọ̀ méjì. Ẹ máa sọ ní èdè òyìnbó, ẹ máa sọ ní èdè Yorùbá. Ṣó ti yá?
1: Ok ma.
0: It's going to be a good day.
1: Ma.
0: It is going to be a good day.
1: Èmi máa jẹ́ ọjọ́ gidi.
0: Ọjọ́ gidi, tá a bá fẹ́ sọ gidi ńkọ́.
1: Ọjọ́ rere.
0: Ọjọ́ rere, ó dáa, màá gbà ẹ̀ wọlé partially. Ìbéèrè kejì, mẹ́ta ni mo wà fún, méjì mo sọ lẹ́nkàn, bọ̀ mẹ́ta ni mo wà fún yín. Ìbéèrè kejì báyìí. My father has 16 hectares of land in our hometown.
1: Ma?
0: My father has 16 hectares of land in our hometown.
1: My father have
0: 16 hectares of land in our hometown. Ẹ wá ṣe báyìí, ó yá.
1: Bàbá mi ní ilẹ̀ ẹ́tàdínlógún.
0: Ẹ́tàdínlógún, mo gbọ́ yín.
1: Acres of land in our hometown, abi?
0: Sixteen acres of land in our hometown.
1: Bàbá mi ní ilẹ̀ ẹ́tàdínlógún ní ìlú wa.
0: 16 ni mo pe o, kì í ṣe ẹ́tàdínlógún. Ìyẹn ti paka sọ bẹ́ẹ̀ yẹn. Ìbéèrè tí ó gbẹ̀yìn lórí ìbéèrè tí mo fẹ́ fún yín náà ni. Adaba a ti wà lórí ìkẹta, ọ̀gá Tọ̀míwá, ẹ fẹ́ gbé mi ní gogo ni kò jọ ọ̀nà àyè ọmọ ọgbọ́ olè ní jẹ́mi máa ṣe ṣe bẹ́ẹ̀. Oya, third question. Today is the 18th day of the month of July in the year 2026.
1: Èmi ni mo mọ̀ ṣe sẹ́yìn ni. Èní ni ọjọ́ 18 ní ọdún 2026.
0: Today is the 18th day of the month of July in the year 2026.
1: Èní ni ọjọ́ 18 ní oṣù kẹje nínú ọdún 2026.
0: Tá a bá fẹ́ pè ní oṣù kẹje, kí la máa pè é? Ẹ máa kọ́ lọ ilé yín ó dàbọ̀, ẹ máa sọ fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé eléyìí ó ti paka sọ, ẹ ti mú eléyìí, ẹ ti mú jẹ rárá, irẹ́ o. Ẹ gbá kankan. Mo sọ pé hectares of land, 16 hectares of, 16 yẹn sọ pé mẹ́tàdínlógún, that's mẹ́rìndínlógún ni 16. And then hectares of land, kí ni à ń pè hectare ní Yorùbá? Ẹ mọ̀ ṣe báwọn, don't do that. Ẹ ti ń jẹ́ mọ̀ ṣe ìbò báyìí sí ẹdẹ̀mọ̀ gbìdó bá ti ọjọ́ Sátidé, ní bá ti wà lórí ètò báyìí sí, bí kí n gbé ìbò, ìbò ẹnu mi máa ń sáwà. Ṣé sáwà lẹ máa ń pè? Ẹ mọ̀ bínú.
2: Ọ̀pọ̀ ojú yanrìn òkun lọ, nílò ní marú. Àyàfi kí n ṣàmà gbégbá pẹ́, tó ń rẹ rámà pọ̀pọ̀pọ̀, ojú yanrìn òkun lọ.
0: Ṣé ẹ bá ń gbọ́ pé orí ọlọ́run ó pọ̀pọ̀pọ̀, ó ṣe kí ni ó pọ̀pọ̀pọ̀, ẹ bá ó pọ̀pọ̀, ọ̀nà ayébẹ́lẹ́ bó ló ń gbé mi lọ lọ́sàn-án ìbáyìí lẹ́sẹ̀ yẹn.

0: àdúrà mi.
1: Bẹ́ẹ̀ ni Olúwa ti gbọ́ mọ́ àdúrà tèmi náà nítorí gbogbo nǹkan tí mo bí náà ló ń ṣe kíni ló ń ṣe fún mi lẹ́sẹẹsẹ tẹ́ ẹ bá ń gbọ́ pé Ọlọ́run pick kọ́ lómi tẹ́ ẹ bá ń gbọ́ bàbá God o. Ah ó yá píkọ́ píkọ́ Ọlọ́run Ọlọ́run pick kọ́ lómi. Ṣọ́lọ́run pick kọ́ títí yín náà ṣé kò ń ṣe miss call àbí kì í ṣe cancelled call.
0: Wọ́n gbọ́.
1: Ọ̀tí ẹ̀ Ọlọ́run ti ẹ̀ lè cancel call wà lọ́wọ́ gbé ni àwa ṣe ń pè ra yóò mọ wọlé straight to the heart of God. 08162-519991 náà ní nọ́mbà tó ṣì wọ̀nú àgbàlá wa wá a ní kí n sọ fún àwọn ọ̀rẹ́ yìí tell your friend to tell a friend to tell a friend. Mo mọ̀ wípé ó mọ̀ ń le láti wọ inú àgbàlá wa wá a mọ̀ wípé ó mọ̀ ń nira pé a mọ̀ pé pé ìtẹ́lẹ̀ mi ò sọ pé n ti pè tó 350 times àti àdìkẹ́ kò wọlé it is my fault. Ẹ mú bínú ẹ̀ dákun ẹ mọ̀ pé mo lọ́ yín gan ṣùgbọ́n ìtẹ́ bá lè wọlé ẹ ṣe kìíní ẹ pè wọlé kájọ mọ fíìlì ẹ̀ lọ́sàn án tòun báyìí sí ẹ káàsán ọlọ́run gara jù ọlọ́run tálẹ̀ bàbá ọ̀ tálẹ̀ bàbá ọ̀ méjì fẹ́ rí kan ọlọ́run wọ́n gbọ́n yín mo la yín
2: ọlọ́run
1: ẹ wá kí lẹ fẹ́ gangan ṣé kídìnì mi lẹ fẹ́ ni kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ẹ ti wá rí mi báyìí sí ọlọ́run ẹ ti rí mi báyìí mo wà pẹ̀lú yín gan mo wà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun

0: bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà sórí ètò kámafẹ́ẹ̀lì ẹ̀ náà sì ní ètò tó ń gorí afẹ́fẹ́ ní ìkànnì yìí àdàbà 88.9 FM sẹ́yìn tí ń fi ilé ẹ̀ lápá ibi tẹ́ ẹ wà ṣó ti ń wọ̀ yín lára ṣó ti ń wọ kínyẹn mí ara yín ṣó ti ń wọ díẹ̀ mí ara yín kódà ṣó ti ń wọ adébáyé ara yín bó ṣe ń ṣe sí mi náà lèmi náà mọ fún rin bó ṣe ń wọ̀ mí lára lèmi náà mọ kó olù yín lára àdó wa máa kọ́ ọmọ lùbọ́ àdó mọ kó gbogbo àwọn dá nǹkan pa àwọn ṣe nǹkan pa ẹ má rọrọ kọrọ àti náà máa dọmọ pọ tọ ọṣọ tí èyí bẹ́ẹ̀ yẹ. 08262-51991 ni nọmba tó wọnú àgbàlá wa wá ẹlẹ́gà sàn án.
1: ẹ̀ka
0: sàn máa ọ orúkọ yín àti bíi tẹ́sí ń pè wá.
1: Ìyá sí ìsáláṣọ láti ilé Òkìtì Pupa.
0: Láti Òkìtì Pupa. Ẹ káàbọ̀ sórí ètò mọ́mí àfíìsì aláṣọ. Ó dáa mọ́mí àfíìsì ẹ̀yẹ́ ṣe báyìí fún yín. Màá fún yín ní lẹ́tà tí yóò lọ fà rárá ṣó ti yá. Mo fẹ́ fún yín ní alfábẹ́tì A. A ṣó ti yé yín. Ibi tẹ́ ẹ wà yẹn ń pariwo díẹ̀ bọ̀ tẹ́ bá lè sún kúrò bẹ́ẹ̀ díẹ̀. Kọ́sítọ́m ọ̀yà ẹ má lọ yín kọ́sítọ́m ẹ wá rajà ẹ má lọ. Ó yá mo fún yín ní alfábẹ́tì A. Ẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì A.
1: Adébọlá.
0: Ení.
1: Abisola.
0: Èjì.
1: Adéṣioyè.
0: Ẹ̀ta.
1: Àṣàkẹ́
0: erin.
1: Àníkẹ́ àdé.
0: Ó yá orí mi dùn orí mi wú bẹ́ẹ̀ ṣe forúkọ mi sí i ó ti pé márùn-ún lórí alfábẹ́tì A yẹn òun náà ni a ṣe wà ẹ dárúkọ oúnjẹ mẹ́ta tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì A ení.
1: Àmàlà.
0: Àmàlà ení.
1: Ọlọ́pàá.
0: Ẹ kí n jẹ àmàlà nìkan lẹ ń jẹ ni.
1: Àmàlà ayé nìkan ni mo ṣe.
0: Lẹ́rántí. Ṣé bí ẹ mọ̀ wípé.
1: Apà.
0: Kí ló ń jẹ apà?
1: Oúnjẹ àwọn Igbo yẹn.
0: Mi ìgbọ́ rí o, apà.
1: Apà.
0: Apà ẹ̀jẹ̀ yín bò lẹ ma lè dá sọ́rọ̀ èmi àti mọ́mí àfíìsì lọ́sàn-án yìí nítorí èmi ò gbórí oúnjẹ tó jẹ́ apà rí o kò sí wàhálà ẹja kúrò lórí oúnjẹ lórí alfábẹ́tì A yẹn òun náà ni a ṣe wà ẹ dárúkọ ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ mẹ́rin tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì A ní orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ní Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ state.
1: Ní A. Àbújá.
0: Àbújá.
1: Àkúrẹ́.
0: FCT Abuja. Abuja ò sí. Ṣé state làkúrẹ́? Abẹ́ ibo abẹ́ ìpínlẹ̀ wo ni Àkúrẹ́ wà?
1: Ìpínlẹ̀ Ondo
0: state. Ṣe rí pé ìpínlẹ̀ ni Ondo. Àkúrẹ́ is just like the capital of Ondo state. So àwọn state yẹn ni mo fẹ́ kẹ́ ẹ dárúkọ. Mo wí lè tẹ́tí sọ ẹ gbá o. Ó yẹ ẹ̀tún bẹ̀rẹ̀ báyìí.
1: Abia.
0: Abia state ení.
1: Yes. Adamawa.
0: Adamawa odi meji.
1: Yes. Akwa Ibom.
0: Akwa Ibom o ga yoko.
1: Yes. Anambra.
0: Anambra. Oya okori alfabeti ayen o na ni asiwa. E je ka lo si ile idana. E daruko nkan meji ti e le ri ni ile idana to bere pelu alfabeti A.
1: Ada.
0: Kí lẹ̀ ń fàdà ṣe ń kíchì mọ́ mi àfíìsì.
1: A fi ń gé ẹrun tó bá léegun.
0: Ẹbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ ọ máa fàdà roko ni. Ok o lóòótọ́ ni ó ní àwọn àdá kan tá a máa ń lò nínú kíchì tó máa gbà yẹn wọlé. Ó yá ẹ dárúkọ mí fún mi.
1: Asẹ́.
0: Asẹ́ ẹ fẹ́ yọ kọ́kún.
1: Àbọ.
0: Àbọ. Ó yá last one so that ẹ máa lè jẹ káàdì báyìí lórí alfábẹ́tì A yẹn òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ orílẹ̀-èdè ẹyọ kan péré mo lọ fà rárá tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì A.
1: Orílẹ̀-èdè.
0: Bẹ́ẹ̀ni country.
1: Australia.
0: Australia tá a bá ní ká wò ó dáadáa a ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá máa pè é kò ń ṣe Australia. Ó yẹ fún mi. United States of.
1: America.
0: Ẹ pe nọmba yìí mọ́ mi àfíìsì ẹ̀yin ni first winner mi lónìí 080.
1: 73.
0: 98.
1: 02.
0: 02.
1: 34.
0: Ẹ ṣeun gan ni mọ́mí àfíìsì. Ẹ ṣeun. Pé kò síbi táwọn adé ọmọ ń kó wa jẹ náà ni títí lọ sí Ìlárámọ̀kí lọ sí Òkìtì púpa. Àwọn kan dẹ̀kẹ̀rẹ́ àwọn kan wà tó yẹ pé mo mọ̀ wọn ní Òkìtì púpa yẹn ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ ń cast wọn. Ṣùgbọ́n no pọlẹ̀ ni pé ọmọ ará Òkìtì púpa ṣe kí ni àwọn náà ń win àwọn òfin ilẹ̀ náà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run. Ọgbìyànjú, mo wà impressed. Yeah, mo orí mi wú, my head is swell up. Òyìnbó náà ni ẹ mọ̀ bínú tí bá ṣe ń jù sí yín ni kẹ́ ẹ mọ̀ hàn. Lórí ètò iná la ṣe wà lọ́sọ̀tò ní ká máa fi ilé ẹ̀ ní ìkànnì yé Adaba 88.9 FM pẹ̀lú ọ̀nì kí ọmọ ẹ̀gbọ́n ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín sweetheart yín bébì yín ẹ̀ kínní tún fi sí ẹ máa fi sí lápò ara yín. Bẹ́ẹ̀ bá fi eléyìí tí mi nígbà sí o. 8162519991 náà ni nọ́mbà tó wọnú àgbàlá àti wàwá ẹ̀ ló ẹ̀ káàsán o. Ẹ ṣeun orúkọ yín àti bíta ẹ ti ń pè wá o.
2: Gbẹ̀ngà látàkúrẹ́ ni o.
0: Ṣé bàdà Gbẹ̀ngà tẹ́ ẹ pè mí lẹ́ǹkan lẹ́ tún padà pé?
2: Lóòrùn kọ́.
0: Ok, ẹ ti pè mí wọlé tẹ́lẹ̀.
2: O da
0: ẹ mọ bínú, o ti padà wọlé báyìí.
2: Ẹ bá yín fi kún, mo kọ́kọ́ fẹ́ bá yín fi kún.
0: Ìwọ lẹ́fẹ́ fi kún.
2: Sísítà mi.
0: Sísítà, ṣé Abẹ́òkúta lẹ ti wá ni?
2: Mi wà lábẹ́òkúta.
0: Bá wo ni wá di sísítà yín? Sísítà yín lórí afẹ́fẹ́.
2: Sísítà mi lórí ọmọ Yorùbá ni.
0: Ọmọ bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mi, sísítà yín ni mo jẹ́ o. Ó dẹ̀ ibi ń pa sísítà yín o, kí lẹ fẹ́ fún sísítà yín báyìí?
2: Kí ni sísítà mi fẹ́ jẹ?
0: Mo fẹ́ jẹ yún àtọ̀bẹ̀ ẹ̀fọ́.
2: Ṣé ẹ ti mọ̀ pé Èkìtì mo ti wá ni?
0: Iyó kú o.
2: Ẹ máa retí ẹ̀ láìpẹ́.
0: Ẹ ṣeun ọ̀gá Gbẹ̀ngà, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ fún yín ní álfábẹ́ẹ̀tì tí ò lọ fà rárá. Ẹ jẹ́ fún yín ní álfábẹ́ẹ̀tì P in English. P ṣe mọ̀ pé P la máa pè ní Yorùbá, ṣó ti yé yín. O yẹ fún mi ní orúkọ ọkùnrin àti obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì P.
2: Ọkùnrin àti obìnrin márùn-ún.
0: Bẹ́ẹ̀ ni, orúkọ.
2: Pẹ̀lú mi.
0: Ení.
2: Péjú.
0: Èjì.
2: Pítà.
0: Ẹ̀ta.
2: Pọ́ọ̀lù.
0: Ẹ̀rin.
2: Pọ́nlé
0: àrùn. Lórí álfábẹ́ẹ̀tì P yẹn, òun náà ni a ṣì wà. Mo fẹ́ kí a dárúkọ orílẹ̀-èdè méjì, country méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì P.
2: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì P.
0: Bẹ́ẹ̀ni.
2: Orílẹ̀-èdè méjì.
0: Bẹ́ẹ̀ni. Orílẹ̀-èdè wo ni wọ́n ti máa ń sábà jà tó wọ́n sábà máa ń jà jàjà yẹn ná?
2: Palestine.
0: Palestine. Mo gbà yẹ, ó yá.
2: Orílẹ̀-èdè.
0: Bó ẹ jẹ́ pé mo fi yín ní Expo. Ó kẹyọ̀ kan o, ọ̀gá Gbẹ̀ngà àkókò lọ.
2: Ó kẹyọ̀ kan
0: tàbí? Ó kẹyọ̀ kan.
2: Ok.
0: Ṣé ẹ rántí Pakistan?
2: Mo rántí.
0: Àkílẹ̀ tẹ̀ wá sọ.
2: Mi àbí mi rántí jàre mo máa ń kó wà
0: mọ́. Tẹ́ bá ti padà da káàdì yín, àjọ máa pín in sí méjì. Mo ti fún yín ní Pakistan. Peru náà tún wà ń bẹ̀.
2: Peru wà ń bẹ̀.
0: Ó dá lórí álfábẹ́ẹ̀tì P yẹn náà ni a ṣì wà. Ẹ dárúkọ nǹkan méjì tí a lè rí ní ilé ìdáná tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì P. Mo fún yín láǹfààní láti sọ èdè òyìnbó.
2: Nínú ilé ìdáná.
0: Bẹ́ẹ̀ ni, kitchen.
2: Plate
0: ení.
2: Pan,
0: ok. Lórí álfábẹ́ẹ̀tì P yẹn náà ni a ṣì wà tí mo máa fi bí ní ìbéèrè tí ó gbẹ̀yìn. Kí ni a lè pè níbi oúnjẹ tí ẹnu ń jẹ, nǹkan tí ẹnu ń jẹ, ó lè jẹ́ nǹkan múmu, ó lè jẹ́ nǹkan jíjẹ, ó lè jẹ́ lílánà tó bẹ̀rẹ̀ pẹ̀lú álfábẹ́ẹ̀tì P. Ẹ dárúkọ méjì péré fún mi. Nǹkan tí ẹnu ń jẹ tó ṣàgbẹnu wọlé.
2: Pọ́pọ̀
0: ení. Ẹ ń jẹ. Ẹ gẹ́gẹ́ bí ẹ fún mi ní nọ́mbà yìí.
2: 0816.
0: Ok.
2: 0816. 852.
0: 852.
2: 77.
0: 77.
1: 41.
0: E se un gani agba genga. Be je pe have card, be ma worry ma fun ni odin di card e ma worry ma.
2: E se o my sister, God bless you.
0: Yes sir, e se un gani. Ah, ibi te n gbe mi lo yi, o ti n lo fa. E de n paluda ki n powoda kuro lodo aye fele ki n tun se kini. E de sari dodo Adewale Ayuba. Ki na Adewale Ayuba ni ka se loso toni. Nitori ba se wa n bi bayi, awa oni ronu o. Ta ba de wa n ronu akin jo get to us. Because oni pe kini ronu o da nkan. Ore lo mu suru, e mu lo mu suru ba se wa n bi bayi, we happy people. A ni to e mi no e wa de ti dun wa se kini wa fosi wa ju ni wa raja. Oni e peso keke raja lapa bi, inu ti wa ma n dun ni. 08162519991 lori eto kamafile ohun na ni e se wa egba ile latodo Adewale Ayuba.

0: Hello, ẹ káàsán 816251999 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá. Hello, ẹ káàsán. Ẹ káàsán sá, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Mrs. Ojo ni o, láti òkè gbó.
0: Mrs. Ojo, ẹ jẹ́ bá mi sún rédíò yín lọ kúrò níbi tẹ́ ẹ wà tàbí kẹ́ ẹ yí lọlẹ̀. Ẹ ṣeun. Ó dáa, ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí?
1: Mo ń gbọ́ yín.
0: Mrs. Ojo, mo máa fún yín ní òwe méjì àbí mẹ́ta tí n bá ti bẹ̀rẹ̀ ẹ máa parẹ́ ẹ̀ ṣó ti yá.
1: Yes, ma.
0: Owó ìkíní. Àdàdà mẹ́ta ní pète ìlú ẹ parí ẹ̀. Mo gbé yín lọ fà. Ìbéèrè kejì. Eégún tó lé tì rò. Ẹ parí ẹ̀.
1: Ta ló fẹ́ wò?
0: Ta ló fẹ́ wò? Ẹ̀yin ò fẹ́ wò ni. Ẹ̀yin ò fẹ́ wò ni.
1: Ta
0: ló fẹ́ rí? Kò sí ẹ̀gbá o, ẹ̀gbá o. Oge abẹ́nú ló ń ṣe. Nítorí kò sẹ́ni tó máa rí lóòótọ́ tí eégún bá lé sí
1: irun.
0: Oge abẹ́nú ló ń ṣe. Oge abẹ́nú ni mo expect kẹsàn fún mi, kì í ṣe tó máa rí. Ó ti da ìbéèrè tí ó gbẹ̀yìn lórí ìbéèrè tí mo fẹ́ fún yín. Èyí wù mí òun ọ́.
1: Lọmọ ìyá méjì fi ń lọ́kọ lọ́tọ̀ọ̀tọ̀.
0: Ṣọ́fẹ́ lọ́kọ̀ pọ̀ tẹ́lẹ̀ ni. Ẹ gbìyànjú náà actually, bọ̀ ìbéèrè ẹ̀yọ̀kan eléètẹ̀ dáhùn yẹn ló fẹ́ fara pẹ́ answer. Bó ti ẹ̀ jẹ́ pé kì í ṣe answer tí mo fẹ́ náà ni ẹ̀bọ̀ yẹn náà máa ń lò sí. Ṣùgbọ́n ẹ gbìyànjú, ẹ ṣeun gan ni.

0: live it. My fault.
1: N-D-A-B-A. Ile iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dún bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú, mo rọ́nà báyọ̀ oje. Ayé òun tiẹ̀ wá sú mi.
4: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo ò gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07-64-60-64-19, 07-64-60-64-19.
5: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀. tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ́sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o nígbà tó ọba dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19
5: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé

0: nígbà tí wọn lè bá wá sí ọdọ mi ká wá jàǹfààní ewé àtẹgbẹ o mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹyìn oro ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣan ara wa bẹẹ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí ẹ mo fi ní kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wá ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ń bẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyọ bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ tó bá fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédéé. wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Are you ready to grow your business, cut costs and increase your profit? Attention poultry farmers, if you're a poultry farmer, this workshop has been designed specially for you. What are you waiting for?
5: Hurry now, come join us at the Vital Feed Poultry Farmers Workshop.
4: You'll learn practical strategies on effective poultry management, proper nutrition and feed efficiency, disease prevention and control, maximizing yield, market exposure and sales strategies. What are you waiting for?
5: Come join us at the Vital Feed Poultry Farmers Workshop.
4: With the theme, winning strategies for poultry farmers in today's market, venue at the Super Hotel along Elisha Road, Akure. Date Monday, 20th July 2026. Time 10 a.m. For more inquiry, please call 0906-279-9013. 0906-279-9013. Attendance is free. What are you waiting for? Poultry farmers, the time is now.
6: Mo ń gbádùn àdàbà.
7: Gbogbo wa là ń gbádùn àdàbà.
8: This is Adaba FM. Stay riveted. Keep it locked on Adaba FM.

0: mọ mẹ àjọ.
1: Ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ wa lórí TikTok kẹ́ ẹ máa wò wá bá a ṣe ń ṣètò yìí.
0: Ẹgbẹ̀rún ìra wọn.
1: Ó tún máa wọ̀ ẹ́ńtátẹ́nì ju kẹ́ ẹ máa fetí nìkan gbọ́ lọ. Ìwọ náà tiẹ̀ lọ wò ó bílé agbára wa ṣe rí.
0: Ẹgbẹ́ ìṣúgà wọn ò máa
1: Oni Sátidé Ládàbà.
0: Ọmọdé wọn yóò wọ́n máa jẹ́kọ́ra wọn ó. Wọ́n máa jẹ́kọ́ra wọn.
1: TikTok account mi oni Peace Ambassador. Ẹ kàn tẹ́ síbi tí wọ́n ti ní kẹ́ ẹ SARS yẹn. Ẹ tẹ Peace Ambassador.
0: Ẹgbẹ̀rún ẹja wọn kì í máa.
1: Àjọ darapọ̀ tájọ máa ṣètò tòní. Tájọ mọ Bẹ́skẹ́skẹ́bẹ́gẹ́ tájọ mọ Tíbántì.
0: Jẹ́rùbọ̀dọ̀ àwọn ọba jẹ́kọ̀ọ́.
1: Akutukutu ọmọ wo lálà ọmọ lò nǹkan ọmọ gbé nǹkan ánú.
0: Wọ́n máa.
1: Ọdẹ àgbẹnú omi sáráńtẹ́ já àgbétí odò dàgbà ń tọ́.

0: yín ìlú lóríṣiríṣi. Tẹ ti ń gbọ́ mi nípínlẹ̀ Ondo, bẹ́ẹ̀ ti ń láìkí prógrámù yẹn tẹ́ ń ṣe a ẹ̀ ṣe wọn.
1: Èrò yà wá wò lájà ń kó wá wò.
0: Ọ̀dà ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà, ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà, ẹ jẹ́ kí n kọ́kọ́ lo ọ̀wọ̀ mọ́dẹ̀ méjẹrin ẹdún. Bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀wọ̀ àwọn ilẹ̀ Yorùbá, bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀wọ̀ àwọn ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ti ń bẹ kánrin kése nígbà nì tí wọ́n sì ń bẹ dì ìsìn ìlú ọ̀wọ̀ ní jẹ́bẹ̀. Ọ̀dà mú kí bàbá wa kábíyèsí aláyélúwà, ìyẹn kábíyèsí nílùú ọ̀wọ̀, mú bọ̀.

0: ọba.
1: Bá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba.
0: Ọba.
2: Ọ̀rọ̀ arójú.
0: Àmì àṣẹ.
1: Tó kópa nínú ìkọsílẹ̀ àti ìtàn Yorùbá tá a bá ti ka ìlú Ọ̀wọ̀ kò tí ì pé.

0: lásán.
1: Nínú àwọn ìlú tó jẹ́ pé bẹ́ẹ̀yàn bá dókèrè bẹ́ẹ̀yàn bá délùú òyìnbó.
0: Káwo àsìkò ọba o ogun.
1: Bẹ́ẹ̀ bá bí ẹlòmíì léèrè pé ibo ló ti wá nílẹ̀ Yorùbá.
2: Àwọn ṣe wá ọmọ ara yẹ.
1: Yóò nílùú ọ̀wọ̀ ló ń ti wá nígbà bá wá díẹ̀ kì í ṣe ìlú ọ̀wọ̀ nínú àwọn ìlú tí máa ń wùyàn láti dákọ pé èèyàn ti wá ìlú ọ̀wọ̀ ni.
0: ẹ̀yìn ògbẹ́ kọ́ ti wé.
1: ọdẹ ẹgẹ ṣé báyìí ná ẹgẹ kí n lọ sí abala tá a pè ní kòmó òkun ọ̀rọ̀.
0: lóró kọ́ ti wé.
1: ọ̀rọ̀ tá a fi ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ń sọ tá a fi táyé ẹni ṣe ọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ tí wọ́n fi ń sòdiwọ̀n sí gbèsè ayé wọn.

kọ ní tí àyìnlá lélẹ́yìí tẹ́ ń gbọ́ yìí. Bàbá wa kébé ń Kwara. Ìgbà náà rè bí àná yìí. Agbára kan lèèyàn ní téèyàn lè fi máa bẹ Ọlọ́run olójú àdúrà téèyàn lè ṣe. Nínú àdúrà téèyàn lè ṣe ni pé Ọlọ́run jẹ́ mi ìmí ogun jẹ́ ń rálàáfíà fi lùgbà. Àdúrà ò ṣe é ṣe pé tí máa ń dàgbà Ọlọ́run jẹ́ ń dògbó pé èèyàn fẹ́ darúgbó kéèyàn kàn máa dàgbà lọ. Béèyàn bá ti ń gbàdúrà pé kó wọn dàgbà yóò máa rẹ ara rẹ ni ara gbogbo àwọn agbára tó nítẹ́lẹ̀ yóò máa dínkù gbogbo àwọn tó lè ṣe kò ní lè ṣe mọ́.

0: gbogbo ẹ o dẹkun patapata patapata.
1: Iṣẹ́ gbogbo ènìyàn ló fẹ́ ọdẹ.
0: Sọmọrọ dáde náà wà sí fàálà sáfì lẹ́nà. Ìyẹn ni pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ìtumọ̀ gbólò ìyẹn ni wípé òdòdó yọ tanná yọ padà rẹ̀ náà ni. Ó da kọ́lọ̀ ń fún àwa náà lẹ́mìí àtàlàáfíà gbogbo àwa tá a jọ jẹ́ mate báyìí. Gbogbo àwa tá a jọ wà ní late 40 early 50.
1: Ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀. Òun ló jẹ́ kẹ́rù.
0: Ẹja ro 30 years máa yé wa tọ́lọ́ ń bá fún wa láǹfààní ẹ̀ ní o tá a sì ń bí ọlọ́run kó fún wa.
1: Ayàn ló lè ta ìjà o, àìlápọ̀ ni sì máa fòye o.
0: Ntí ó yà wà lẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa àbọ̀ ó ti bọ̀ o.

agbára wa bó ṣe rí yìí kò lè rí bíi ti tẹ́lẹ̀ mọ́ a lè máa lọ kébékébé ká máa bọ̀ kàbàkàbà bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n ó ti máa ṣe fún wa tí ó jẹ́ pé fúnra wa lá máa ṣe.

àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n ti máa ní ẹ mọ̀jẹ̀ bàbá gbọ́ o ẹ mọ̀jẹ̀ wọn gbọ́ wọn ti dàgbà ńgbà bá dé lámọ̀ fún wọn ní làbárí ẹ ẹ mọ̀jẹ̀ wọn gbọ́ o. ayé ó ti máa reject èèyàn díẹ̀ díẹ̀ wọ́n ó ti máa practice lójú èèyàn wípé wọ́n ń bẹ láyé ni ẹ já máa ṣe nǹkan tọ́jọ́ wípé ńgbà wọn ò bá sí ń bẹ̀ mọ́ náà ẹ já máa ṣe lójú ayé wọn tátùn lè máa ṣe lẹ́yìn ayé wọn náà. kì í ṣe gbogbo nǹkan ni wọ́n mọ̀ gbọ́. gbogbo àwọn oúnjẹ tí ń dùn lẹ́nu wa yìí kò ní lè dùn bíi tìgbà náà mà. gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe tá a fi ń rí ọ̀nà jẹ ìmú tá a fi ń ná tá a fi ń lò agbára wa ò ní lè ka bíi ti tẹ́lẹ̀ mọ́. ẹ pàdé mi lórí TikTok peace ambassador kẹ́ ẹ bá mi ṣí a ẹ̀.

0: ẹja pèsè fún ọ̀la láti òní wa. Bó o láṣe lu ọ̀la tí ó da, òun ló yẹ kó jẹ́ question ìbéèrè tí ó mọ wá sórí ẹ̀mí wa. Àwọn tí ò tí di grandpa lónìí, ńgbà bá rí bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá sí, wọ́n ti ń di grandpa.
1: Wọ́n ta ọmọ ní pé.
0: Àwọn àṣẹ́sí kan ń bẹ tá pàtì torí kí ọ̀la wa kó le dùn.
1: Tó bá bá ní jọ táwọn bá lè dé bẹ̀.
0: Béèyàn bá ti ń wọ bíi 40 sókè, ó ti yẹ kó máa yí àwọn ìwà kan padà kí ọjọ́ iwájú rẹ̀ kó lè da ju bí ti ń lò bọ̀ tẹ́lẹ̀ lọ.

mọ̀ wípé àwọn ìwà kan ń bẹ tó jẹ́ pé èèyàn ń wù nígbà tí èèyàn ń bẹ léwe bí kéèyàn mọ bínú àbíjù nígbà tí èèyàn ò tí mọ bílé ayé ṣe rí nìyẹn èèyàn ó bínú àwọn gbogbo èèyàn ni wọ́n mọ bẹ́ pé mọ́ ṣe bẹ́ẹ̀ ó ti tó ẹ foríjìn ẹ jẹ́ ká pa irú ìwà bẹ́ẹ̀ tì bí èèyàn bá ti dàgbà kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn máa ń kọ̀. Èèyàn bá ń kọ gbogbo ìwọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ tí ò ní máa bọ́ sí fún. Bẹ́ẹ̀ èèyàn bá ń kọ gbogbo ìwọ̀ sí àwọn oore kan bẹ tí ò ní máa tẹ èèyàn lọ́wọ́.

0: ìyàwó ilé bá ń kọ̀wọ̀ sí kò lè pẹ́ńlé ọkọ. Bí baálé ilé bá ń kọ̀wọ̀ sí lákọ̀jù kò lè ní ìyàwó lọ́ọ̀dẹ̀.
1: Mi ò lè torí afẹ́fẹ́ lẹ̀ o.
0: Irú wọn ò lè níyàwó lọ́ọ̀dẹ̀ torí pé ẹ ń bá kọ gbogbo òwò sí wàhálà ni. Ilé ayé ìgbà kan mára kọ̀ọ̀kan òun náà nílé ayé. Bàbá bá ń kọ̀wọ̀ sí ìlú a máa tún mọ́rú.

0: ààrẹ bá kọ̀wọ̀ sí a máa tú orílẹ̀-èdè. Ẹ̀yin gan ra ààrẹ wa lẹ́nujọ́ mẹ́ta ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu. Ìwọ̀sí táwọn èèyàn fi ń lọ̀ wọ́n ń pèyàwó wọn níyà alákàrà. Gbogbo orí social media ló kún bìtìbìtì tí wọ́n sọ pé ìyá alákàrà ìyá alákàrà. Ọmọ tí ò gbọdọ̀ fọwọ́ kan bàtà ẹsẹ̀ wọn gan ó ń pèyàwó wọn níyà alákàrà. Bọ́ba jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa ń wò wípé what is that nonsense? Ẹ sì lè mọ̀ pé ìyàwó mi níyà ìyá alákàrà tó náà fẹ́ kọ̀wọ̀ sí ọ̀hún. Nǹkan ò bá bàjẹ́ lẹ́nujọ́ mẹ́ta ṣùgbọ́n wọ́n fi soso wọ́n fi para ni. Nígbà àwọn gan fẹ́ address àwọn èèyàn wọ́n ní hello ladies and gentlemen.
1: Ètùmọ̀lẹ̀ fi ṣẹ́ ìwà gbogbo wa.
0: Heba heba heba tẹ́mọ́lẹ̀.
1: Ètùmọ̀lẹ̀ fi ṣẹ́ ìwà gbogbo wa.
0: Nígbà àwọn náà gan tí wọ́n fẹ́ address public tí wọ́n kí ladies and gentlemen.
1: Tàmàdù ló dá fùdí sílẹ̀.
0: Wọ́n kí àwọn sẹ́nétọ̀ nígbà wọn ó kí yàn next ìyá alákàrà wọn kí. Sẹ́ra rẹ̀ wá gan-an. Ó ga ọ́. Nígbà wọn ó kí àwọn èèyàn next ìyá alákàrà wọn kí ìyàwó my able wife ìyá alákàrà.
2: All of my darkness are gone.
0: Ẹ bá.
2: Ohun ojú rí make me strong.
0: Ṣé ẹ mọ̀ pọ́ ní Sátidé lákùn.

0: Iwọ náà gbọ́ ṣẹ́ wò.
1: Ṣòro ya pamure de dida. Ṣé kí máa fùdí?
0: Sórí pé jọra wọn ni, ṣùgbọ́n yàtọ̀ síra wọn.
1: Mọ́kànlí mọ́kànlí, àdé wa lé ayé pa. Mọ́kànlí mọ́kànlí, oya àdé kúlé pa.
0: Adaba 88.9 FM ni wọ́n ń pe rédíò eléyìí. Bó o dẹ̀ ṣe ń pàdé mi lórí ètò, lórí TikTok. Ìwọ náà máa ṣe àyà ògo rí.

0: ẹjá tún ọjọ́ ọ̀la wa ṣe lẹ̀ ká ní sùúrù pẹ̀lú àwọn ìwà àdáni wa ìwà tọ́lọ́run dá mọ́ wa. Ká máa rántí pé bí òní ti rí ọ̀la ò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ni. Àlàáfíà tá a fi ń lo òní ọjọ́ orí tá a fi ń lo òní yóò tún yàtọ̀ fún tọ̀la. Ẹ̀dá kan lè máa bẹ láyé kọ́ mọ̀ ṣàìsàn ṣùgbọ́n nígbà tí bá ń dàgbà gbogbo àwọn ẹ̀yà tí ń bẹ lára rẹ̀ yóò mọ rẹ̀ wọ́n gbogbo ẹ̀ ó mọ wálẹ̀ bó ṣe lè sáré tẹ́lẹ̀ kò lè sáré bẹ́ẹ̀ mọ́. Ìpele kan sí ìpele kan ayé máa ń fúnni lórúkọ tuntun ńgbà kan náà ń pè ní wọ́n mọ̀ pé ó ní you this boy ìwọ ọmọ yìí ìwọ ọmọ ẹ̀ ó yá wá ńgbọ̀ ọba tún yá wọ́n tún máa sọ wípé ó yá wọ́n tún pa orúkọ ẹ̀ dà. Wọ́n pa orúkọ ọ̀rẹ́ dà sọ́mọ̀ pé ìwọ ọmọ yìí ni wọ́n ń pè ọ́ tẹ́lẹ̀.
1: Agbájé barista.
0: Wọ́n tún mọ àwọn kó tún mọ pè ọ́ bọ̀dà bọ̀dà ó yá wá pẹ̀lú respect.
1: Ìráyìnde agbájé barista.
0: Ngbọ̀ báyá wọ́n máa pè ọ́ bàbá àbúrò ó yá wá.
1: Ṣáyìnlá mi ké fún ìkún wàrà.
0: Ọ̀n dágbére fáyé díẹ̀ díẹ̀ nú wo bá má ti ń pè ọ́ bàbá àbúrò. Ẹgbà báyá yóò tún dàgbà ju pé kí wọ́n tiẹ̀ máa forúkọ ọmọ rẹ pé ọ lọ. Ẹnu ó tún ti máa ti àwọn èèyàn láti máa forúkọ ọmọ rẹ pé ọ.
1: Orin wà sí láyìnde ọmọ.
0: Ọ wà rẹ tó ju ọlọ àti tí ò ju ọlọ wọn mọ pé ọ dádì dádì ẹ kú ijọ́ mẹ́ta o. Bọ́ ọba ti ń gbà kúnlé àwọn tó dàgbà ayé ń ti ọ lọ jáde díẹ̀ díẹ̀ nu. Ẹ jẹ́ tún ọ̀la wa ṣe láti òní ẹ mọ̀jà máa bínú ìbíkúbi. Ẹ jẹ́ tún lè wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ba ìdílé wọn jẹ́. Ọ̀dà kíni Serious Matter tọ̀sán yìí. Serious Matter tọ̀sán yìí 08162519919. Nọ́mbà tẹ́ pè wá sí nìyẹn 08162519919.
1: Àdàmọ̀ sákàrà ń sọ tí ẹ lọ́dọ̀.
0: Serious Matter tọ̀sán yìí ó ní wípé ẹ rí pé tẹ bá ní káwọn èèyàn máa sọ aburú ti ń bẹ nínú Nàìjíríà. Àṣìṣe àwọn olórí wa wọ́n sọ ní ìsìn ìtílẹ̀ òkun a lè mọ́ rí kọ́là lónìí tí ó pọ̀ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lónìí kí lórí tó dáa tó wà nínú Nàìjíríà tí ẹ ti ẹ̀ mọ̀ bá ṣe máa ń sọ gbogbo tí ọ̀dà nínú Nàìjíríà this Nigeria is very something Nàìjíríà ṣe kinní kan èmi ò ní bá wọn sọ̀sọ́kúsọ. Kí ni wọ́n ti ẹ̀rí tó dáa tó wà nínú Nàìjíríà tó fi appreciate pé Ọlọ́run ṣeun inú Nàìjíríà ni wọ́n dá mi sí.
1: Ibo payé ìwà lè mọ̀.
0: Ṣé ẹ rémi ẹjẹ́ mi ọ̀kọ́kọ́ sọ tèmi ẹjẹ́ ọ̀kọ́kọ́ sọ tèmi. Kíní kan tí mo appreciate nínú Nàìjíríà ni wípé wẹ́dà wa kọ̀ láfiwé.
1: Ní kíngà mi ń ṣe tán sọ.
0: Ṣé ẹ rí wẹ́dà wa tá à ń lò yìí ẹ wo gbogbo àgbáyé pátá pátápátápátá kọ̀ láfiwé o. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní orílẹ̀-èdè Germany. Òun ni wọ́n sọ wípé òòrùn ràn láràn jù wọ́n ní hot temperature débi wípé tí wọ́n bá gbé epo tí wọ́n gbé sínú sínú fry pan tí wọ́n wá gbé síta epo yẹn ó sì gbóná débi wípé wọ́n lè fi dín ẹyin. Àwọn ìjọba wọn wá pọnmi sínú ọkọ̀ wọ́n wá ń fọ́n sí àwọn èèyàn lára káàkiri ń gbòòrò. Ní orílẹ̀-èdè Nàìjíríà ní àyín gbogbo àwọn nǹkan wa ní máa ń wà normal. Mo ti lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri. Láwọn àsìkò míì bí n bá lo àwọn orílẹ̀-èdè kan nù kó tutù ò mú jù. Kò tiẹ̀ mọ́ bá èèyàn lára mú kéèyàn mọ́ lè jáde síta gan inú ilé lá wà àní lè jáde. Mo lọ sí àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ wípé ó gbóná ni bí nǹkan míì lálálálálálá. Nígbà tí mo bá fi lo ọ̀sẹ̀ méjì ní àwọn orílẹ̀-èdè yìí ó ti sumi. Mo appreciate pé wẹ́dà orílẹ̀-èdè Nàìjíríà is one of the best in the world. Ẹyẹ wo tó òjò bá ti ń rọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó òjò ń rọ̀. awon omo orilede Nigeria tun tin so pe ah Olorun eleyi po e ri po tun ti slow down bayi o tun ti slow down
1: orin number 1
0: oro wa ta ba nso bayi inu eti Olorun ni tin dun Olorun de fun wa ni response lese kese bo oru ba moju awon eyan mo wi pe ah oru ipo Olorun oru ipo nbo ba ya e tun wa ri wi pe oru yen gan yo tun ma lo le otutu o tun ma mu ojo selule kabiyesi Olorun Olorun to gbe Nigeria ka ibi to ni apere to da adupe o emi le so eleyi nipa Nigeria kini wo na le so to da nipa orilede Nigeria 08162519991 elu eka so
2: olu aye ti ban ti
0: koni baje fun yin o
2: epo jo meta o
0: eseun pupo o
2: o ki yen pe ti gan
0: eseun
2: eseun o ko ti mi jin na kasafa mo ku lata ide opese se ri nkan kan ti mo ko mo gba ni Nigeria pe Nigeria lolon da mi si
0: kabiyesi
2: akoko ma gba lu pe weda ada ni Nigeria ni ngba mo gba lu pe weda ada ni Nigeria ko si nkan ti ma si Nigeria teni o ni so si bi to ba ti mo kan to se iyen lo be nkan ti mo to like Nigeria ni pe a mo gbogun tira wa pe ta ba fe se nkan rere ka ti goke iti mo feel like Nigeria gan ni
0: e wa o
2: ba ba gbogun tira wa a le debi ta lo to ba gbogun ti o titi to ba debi to lo tan awon Nigeria na to wa ma pada rere ti e pada gbogbo wọn akọkọ gbogbo ti ọlọlá kọkọ tó máa ti pé nǹkan rere tó fẹ́ ṣe ti mo fi láìkí Nàìjíríà nìyẹn.
0: Wọ́n máa ń ròyìn lágbára látàrí kí wọ́n gbógun ti yàn.
2: Wọ́n máa ń ròyìn lágbára kíkọ́ tó bá dọ́jọ́ iwájú yìí wọ́n á fi rítàn rere sọ ní Nàìjíríà. Ti mo fi láìkí Nàìjíríà nìyẹn orúkọ tèmi ni Jenny Akasafa Amukin látàrí bí ògbẹ́sẹ̀. Ẹgbẹ́ ayé ti bá ń ti kó mọ́ lọ ẹ fún
0: àwọn alọ́fà pàṣúmà nìyẹn àwọn ti ọ̀gá ńlá àwọn ọ̀gá ńlá nìyẹn ǹjẹ́ ẹ mọ̀ pé mi náà ti di kámpù. Hello. Ẹ káàsán o kí ló kọ yín ibulẹ̀ tí ń pè wá o.
2: Ẹ mọ̀ pé ètò alára èdè láti lọ́ọ̀rẹ́ ni o.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀.
2: Gẹ́gẹ́ bí ètò tí ẹ mú wá lónìí. Nǹkan jẹ́ tèmi fẹ́ràn orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ orílẹ̀-èdè tí ń ṣàfùwàrà àti fún oyè tọ́lọ́run lẹ̀ nífẹ̀ẹ́ wa. Ṣùgbọ́n àwa jìnà sọ́lọ̀ ṣùgbọ́n ọlọ́run nífẹ̀ẹ́ wa.
0: Ọlọ́run nífẹ̀ẹ́ wa.
2: Bẹ́ẹ̀ ni. So tabaníkádẹ tó wo àwọn resources wa tá a ní náà ó ṣàfihàn ó ṣe ló dàbí ẹ̀yà Ísírẹ́lì. So nínú Bíbélì. So ọlọ́run nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n àwa la jìnà sọ́lọ̀run.
0: Ọlọ́run nífẹ̀ẹ́ wa. A jìnà sọ́lọ̀run.
2: Àwa jìnà sọ́lọ̀run bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun púpọ̀.

0: 08162519991 lẹ́ fi láǹfààní láti pè wá. Hello.
1: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán sà.
0: Kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá o?
1: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìrùn àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìrùn àkókò.
1: Bẹ́ẹ̀ ni, ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ̀ bàbá mi.
1: Nǹkan tí mo fi láìkè orílẹ̀-èdè Nàìjíríà yìí ó pọ̀, mo máa sọ díẹ̀ lára ẹ̀.
0: Ẹja gbọ́.
1: Irúgbìn ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí àwọn irúgbìn tá a fi sílẹ̀ tí ò ní wù tí ò dẹ̀ ní méso tó da jáde. Ìyẹn ẹ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti wá ṣe àlàyé náà nípa ti wẹ́dà, ẹ rí orílẹ̀-èdè míì wà tó jẹ́ pé wọ́n lè wọ aṣọ bí mẹ́ta sórí ara nígbà kan ṣoṣo. Nítorílẹ̀-èdè Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Nípa àwọn resources tọ́lọ́run fún Nàìjíríà, ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ jẹ́ pé kò yẹ kí ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ká lè tòṣì tó yẹ ká máa jẹ ká máa mú. Ṣùgbọ́n ìwà wa lórílẹ̀-èdè Nàìjíríà kò dáa. Ṣùgbọ́n a fẹ́ mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Nàìjíríà, so ìfẹ́ Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀. Ẹ ṣe ìwẹ́kú ètò.
0: Ó yá.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé Eatery wà ń bẹ̀. Fún oúnjẹ ilẹ̀ díẹ̀ tuntun òkè òkun. Ìbáà jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ rà lẹ́yẹ yọ àbẹ́yàn lára tún tà.
0: Bàbá ń bari ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Nọmba 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá àwọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀. Nípa ti Blue Sky Mall, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ilé iṣẹ́ kan bẹ̀ tí màá pe nọ́mbà ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin tẹ bá ní driver's license. Kẹ́ ẹ kàn sí ilé iṣẹ́ ọ̀hún. 08032151617. Tẹ ní driver's license ni o. 08032151617. Discount work. Ona lè fẹ́ lọ ṣe ń bẹ̀. 08032151617. Nípa ti Blue Sky Mall, ìwọ tó bá mọ̀ wípé o ní OND, NCE, tàbí tó bá ní BSC, tàbí HND, o náà ni kẹ́ lọ sí Blue Sky Mall. Blue Sky Mall. O lè pe 08032 32 15 16 17 náà fún yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo ti wí, ìyẹn ní Blue Sky Mall. Blue Sky Mall. Ẹjẹ́ ń ṣe báyìí ná. Tó mọ̀ pé o fẹ́ ṣiṣẹ́ Blue Sky Mall. Ẹ lè pe nọ́mbà ilé 08148819263. 08148819263. Gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ ṣiṣẹ́ ní Blue Sky Mall, tẹ ní àwọn qualification tí mo wí yẹn. Tàbí tó bá jẹ́ tó lè ṣiṣẹ́ dispatcher tó lè wá ọ̀kadà. Wọ́n ń pè ọ́ náà ní Blue Sky Mall. Blue Sky Mall. Níbẹ̀ náà la wà, mò ń bọ̀, àwa tí o ní sùúrù.

0: Ẹ̀lú ẹ̀ka ṣá o.
1: Ẹ̀lú ẹ̀ka ṣá o.
0: Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o?
1: Apá àjíjẹ ládùúgbò Látẹ̀rẹ̀ ni o.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹ lẹ́sà.
0: Kí ni tẹ́ ẹ rí tọ́ da tọ́ wà náà Nàìjíríà?
1: Mo fi láàgì orí Nàìjíríà ó pọ̀ o. Àkọ́kọ́ wẹ́dà wa dà nínú oòrùn òmùrùnmú jù. Òjò ọ̀pọ̀ jù. Ọyẹ́ ọ̀pọ̀ jù. Oòrùn ọ̀pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tọ́lọ́run fa dà. Àlùmọ́ọ́nì tó dẹ̀ tún pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àìsọ̀lẹ̀.
0: Àìsọ̀lẹ̀.
1: Gbogbo ìyá ìdíyàwulẹ̀ ọ̀pọ̀ tó máa là. Àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé níbi tọ́lọ́run tá a wí gan Nàìjíríà dẹ̀ ń ṣe lọ́run ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
0: Ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
1: Àmọ́ wa fẹ́ràn ara wa. Èyí tí nǹkan kan bá dé ní Nàìjíríà kó dàbí tẹnìkan á dàbí ètò gbogbo ohun tá a fẹ́ ká kóra àdẹ ni kó lọ́ọ̀bì kan.
0: Ọ̀dà ọ̀dà ẹ rí nǹkan kan sọ tọ́ da nípa àwọn olórí wa ṣe mọ̀ pé kò sí ibi téèyàn ò lè kù sí béèyàn bá ti rí kó burú tó yóò níbi kan tó ti da kí lẹ rí tó da nípa àwọn olórí wa.
1: Àwọn olórí wa ọlọ́run ṣàánú fún wa ẹ̀jẹ̀ ló ń ro gbogbo wa ẹ̀jẹ̀ ló ń ro àwọn náà wọ́n fẹ́ rò pé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí Nàìjíríà ẹ̀jẹ̀ ìmátara ẹni nìkan.
0: Ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ntọ́ da la fẹ́ sọ ń pa wọn lónìí àfẹ́ sọ kejì ẹ ṣeun púpọ̀.
1: Gbogbo àwọn olórí wa kálukú náà ní ṣe ń pípẹ́ ẹ̀ka
0: ẹni
1: gbogbo olórí ti pọ̀ tó yẹn kálukú láàrin tí kálukú ṣe.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò sí olórí kan náà ni pé dáadáa tó ṣe rè. Àmọ́ àwọn ọmọ Nàìjíríà àkì wo dáadáa n tí ò da làá máa wò. Ṣé èyí táwọn gbogbo ṣe dáadáa? Wọ́n ní mo kú ṣe dáadáa, wọ́n ò ní ṣe dáadáa.
0: Wọ́n ní ṣe dáadáa.
1: Mo ṣe dáadáa ló ń fa àwọn olórí náà. Tábà ń yìn wọ́n pé lágbádá ṣe dáadáa. Àwọn olóògbà kémi náà ò ṣe dáadáa bó ti ṣe. Àmọ́ bí àtúbí ló ń ṣe tó ìpè là máa fi ránṣẹ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun. 08162514

0: ṣe mọ̀ pé mo lẹ́yìn tó bá ní driver's license. Mo ní kó pe 08032151617. Ẹlò ẹ̀ka san.
1: Ẹ máa kú ètò.
0: Ẹ ṣeun bàbá mi ojú òní tìyìn.
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì àmì àmì àmì.
1: Ẹ ò ní tẹnu bóbí ọwọ́.
0: Àmì àmì àmì àmì.
1: Ṣé rédíò àdàgbà kò ní bàjẹ́ o?
0: Àmì àmì àmì àmì.
1: Mo gbádùn ètò yín yẹn.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀.
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì àmì.
1: Ṣé o.
0: Ẹ ṣeun. Kí lẹ rí tó dáa nínú Nàìjíríà tí Nàìjíríà fi ń wù yín pé ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà?
1: Ohun tó dáa ní Nàìjíríà pọ̀. Gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ lẹ́ẹ̀kan. Ọlọ́run fi gbogbo tẹwa lọ́rùn ní orílẹ̀-èdè.
0: Kábíyèsí.
1: Kò sí àwárí òkun tá a lè tẹ̀sùn. Bí nǹkan ọ̀gbìn lánìí kò sí. Àbí ọrọ̀ ajé. Àbí wẹ́dà wa gbogbo ẹ̀ ló wà. Ọlọ́run mo fẹ́ lè sọ pé Nàìjíríà dandan ọlọ́run jókòó sí.
0: Bẹ́ẹ̀ni. Awalakẹ́ bàjẹ́ Elédùmarè òun la fi ń yọ ayọ̀ káyọ̀.
1: Bẹ́ẹ̀ni. Òjò tá a ń sọ pé ó kọ̀ yìí. A rí ibi tí ò sì tí ì rọ̀ lọ́dún yìí. Orílẹ̀-èdè kan wà fún yá ẹ̀kan lọ́dún lójó mọ́ ọ́rọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ bá wulẹ̀ wa kò sí ohun tá a gbèsè tí ò dá. Mo kò sọ wá wa yìí tó wà mẹ́. Nípa tí àwọn olórí tẹ ń sọ. Ọ̀pọ̀lọ ní tá a bá sọ̀rọ̀ débi rù.
0: Káfù ọdẹ ṣe ń wo ojú òní tí yìí mo rò pé ẹni pé káfù yìí ò ní.
1: Òwe ni mo fa yẹ.
0: Ẹ ọ̀dà.
1: Náà ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé ṣé lára àwọn láti gbà tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ títí tìsí ilé ń sọ àbí lára àwọn olórí.
0: Ẹyin tá a kan sọ ni wípé àṣàrí dáadáa náà táwọn olórí wá ṣe àwọn oore tí wọ́n ṣe fún wa àbí olórí kan lọ́sà mú fóònù tájọ́ fi ń bára wa sọ̀rọ̀ ìwá.
1: Àtẹ̀tẹ̀nu tó bàjẹ́ lákòókò tiẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ ni náà la sọ ìpé dáadáa wọn la fẹ́ sọ lónìí.
1: A lè gba mínísítà lánàá Nàìjíríà ti dá akẹ́yìn mọ́. Àwọn olórí ti dá mi. Àwọn èèyàn láti gbàdúrà kò sí àti ẹ tó kárápà àti ẹ tó ya wèrè kò sí yàtọ̀ láàrin wọn.
0: Ọ̀dà ẹ ṣeun torí ká lè fẹ́ lómi láàyè láti pè ẹ ṣeun púpọ̀ ojú òní tí yìí. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. 08162519991. Kí ni dáadáa tó orí sọ nípa orílẹ̀-èdè yìí? Ẹlò ẹ̀ka san.
2: Ẹlò ẹ̀ka san olóòtú.
0: Kí ló kọ yín ibolẹ́tí ń pè wá o?
2: Ó lọ wà pẹ̀lú mi ló ń sọ̀rọ̀ o, bàbá ìyanu láti fọ́n.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Ọlọ́run ní balákà yín jẹ́ o.
0: Àmì kí ni dáadáa tẹ́ ẹ rí sọ nípa Nàìjíríà yìí?
2: Tábá ní ká wo Nàìjíríà, ọmọ dà ló dà sẹ́gbẹ̀ẹ́ o. Ẹgbẹ́ ò kí ń ṣe ilé ọmọ o. Kò sí orílẹ̀-èdè tá a lè fi wé Nàìjíríà o. Èmi ti lẹ́yìn tó jẹ́ kó lọ sí Dubai. Ó ní ṣe náà máa ń gáìdì wọn bígbà tí yẹn bá ń gáìdì ewúrẹ́ àbí adìyẹ. So àwọn náà la tó sì wọ́n lọ títí wọ́n á fi lọ wọlé lọ sùn. Kò sáàyè àti rìn káàkiri ìgboro. Náà nílùú òyìnbó tá à ń sọ iná bíbá ibà ìta kàn lè dé mọ rẹ́rìn-ín wà á kàn máa sọ̀rọ̀ wà á mọ rẹ́rìn-ín láàrin ìta gbangba.
0: Wà á ṣe fa ọ̀rọ̀
2: mi ní báyìí nìyí. So freedom yẹn so pọ̀. Ọ̀tẹ̀ ìṣòro tá a wá nínú pé ṣe mọ̀ pé ilé tó bá ń tòrò àwọn ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Because àwọn àkókò kan wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé èèyàn jẹ lè sílẹ̀kùn sílẹ̀ gan kó sùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Kò sí gangan. Ọ̀tẹ̀ nígbà táwọn wọ̀nyẹn tó ti dàbí pé wọ́n ti wá dàgbà báyìí ṣe mọ̀. Gbà tí tàwọn tòkè ọyá dàgbà ni wàhálà dé lókè ọyá. Ṣé o kọ́ náà kójọ kó gbà wá?
0: Àmì àmì àmì
2: àmì àmì àmì àmì àmì àmì
0: àmì àmì àmì
2: àmì àmì
0: àmì àmì àmì. Bá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó fún àwọn tó fún ọmọ ẹ̀ ní freedom. Ẹja kan sára sí àwọn ìjọba wa o. Ṣé ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí? A ní freedom tó pọ̀ gan o, tó pọ̀ gan wà láì. Àwọn olórí wa sì ń gbìyànjú o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á rí ìgbìyànjú wọn látàrí wípé ẹlòmíì ò jáde lọ kó lórílẹ̀-èdè Nàìjíríà rí. Ẹlòmíì kì í ka àwọn àkọsílẹ̀ lórí ayélujára tàbí inú ìwé kó mọ wo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní abroad. a kan bonu gbo a si fi oko kole a foko kole a ko le barakata si lori
3: so kole ju
0: tax melo le nsan le lori
3: omo tan so o te ti gogara ro pin ko ti ju o te ti gogara ro pin
0: en to je blood brother temi to wa nilu America o ni ile sohun ki le tin pe mortgage abi bo ni won ti pe je mo pe $8,000 lo nsan lori owo ile yen losu to wa san tax lododun tax to san lodun lori ile yen is $5,000 e wa si gbogbo e ke wo nto je dakun ba n te calculator $5,000 lododun ke yan ma san lori ile kan ile to je pe iwo lo ni o ki se wi pe rent ile ohun o yato fun owo po ra le to san lososu

0: ami ase olorun ba mi maso aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse se toju oju to si je pe won o fi nini la oni won tun gbe wa ledu awon maso gbogbo aso oku aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati ile ise alausa ventures
0: bati eje pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la firi na debe tori na a o gbudo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa n pa atoju oju laipe yi e de ipele osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogolodolo
0: ki la won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa leleyi se rorun ijoba lo gbele yi kale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yi ni e mu nbada lati ma fi siranlowo fawon eyan
1: a lona meji nkan ta mo na la nsise to
0: ojo wo ni ayewo itoju ti o wa
2: eto yi ti nbere ni ojo monday on the 20 ogunjo osu keje ta wa yi ati ojo tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wa yi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye
0: ni eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
2: ni oke mopo hall iyen hall to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni anfani yi o ti waye fojo meji gbako ilu owo gangan ni anfani yi o ti waye
1: 070 60 47 80 37
0: e ba n tun pe
1: 070 60 47 80 37
0: iba ba n so n pa oju ki la won nkan ti ma yo oju lenu
1: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikiyesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
0: ojo ti ma wa mi
1: lelomiin asidenti ori na
0: mo imi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin
1: bene sir
0: imi o ma dabi ẹni pé nǹkan ta di
1: lóríṣiríṣi
0: ni ọmọ wo bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó di nǹkan gbà mí àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì sí gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn
1: pẹ̀lú ògùnlọ́dọ̀lọ́
0: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn
1: gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́
0: lẹfẹ́ kan náà wá
1: lọkùnrin lóbìnrin lọmọdé
0: lágbà ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí
1: bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù
0: owó fọ́ọ̀mù ni wọ́n san
1: bẹ́ẹ̀ ni 3000 naira péré
0: lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta èlò ni wọ́n ṣe àyẹ̀wò
1: kò sí nǹkan kan mímọ́
0: èlò ni wọ́n ṣètọ́jú
1: àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni
0: gbà àgọ́ mélòó lè tó yẹ́ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́
1: láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́
0: wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù kò ní sanwó kankan
1: rárá papọ̀
0: ẹ sì ní ìṣèjọba lọ́rùn yín
1: iléeṣẹ́ aládàáni
0: ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé
2: ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ monday on the 20 ogunjọ oṣù keje ta wà yìí àti ọjọ́ tuesday on the 21 ọjọ́ kọkànlé ní ogún oṣù keje ta wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé ní òkè mọ̀pọ̀ hall ìyẹn hall tó kọjú sí palace ní òkè mọ̀pọ̀ nílùú ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko ìlú ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé
1: 070 60 47 80 37
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37
0: àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: iléeṣẹ́ aláwúsá ventures tó kalẹ̀ sí ìlú kánò
0: lábẹ́ dókítà
1: dauda kwande
0: ojú ò ní tì í sa orúkọ tí ga ti jẹ́
1: orúkọ tèmi ni dr maruf láti iléeṣẹ́ aláwúsá ventures
0: a gbọ́ pé iléeṣẹ́ aláwúsá ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn ń sọ yorùbá bó ló ṣe jẹ́
1: bẹ́ẹ̀ ni sà yorùbá lè mi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ aláwúsá ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédè á o àní wà lóòkun ayé ẹkú kan.
3: Achievers University Calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: keep it locked on Adaba FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Ti de o ti ko wonlu patam pat orisirisi sola do gode patam pat
4: ti patam pat ti tun ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra solar to ma gbe gbogbo ile yi ati tv ati fan ati nota won mo ma fi ka wi pelu gbogbo eroja le to ku be be ni oni 310,999 tun be ma da won eroja yi fun wakati to po be si le yi tun gbe freezer n be pelu just 1,000,000 naira na bo bakan na ni patam pat ti tun de pelu cctv Lẹ́yìn tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò lórí fóònù yìí for security purpose. Ẹ wò ó promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999. Fún tòní camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì pátápá. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú déédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá. Gawo ibi sakata para lati bawon oro agbasanko gbogbo awon nkan to se pataki to me eniyan nlo ni sata waye ni pataki oro solar ati phone ati freezer ta won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon nkan ti won tun kode fara ilu
5: Ele ti akode ni pe te ba se nra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke be yen ati awon brand new phone to be lati ori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
4: ah obe ma ni e

0: lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí ó sẹ́mú o 64 60 64 19 ó sẹ́mú o 64 60 64 19.
1: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
0: O ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó. Bẹ́lòmíì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀. Nígbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí nígbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí Ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn Ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára Ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o nígbà tó bá dọ́dọ̀ wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19
1: eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa kesi awon kan ta nje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baraji lo be si ma ro hun koni le soju se re ta ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun ba lo mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode laari ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin npa ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí ó ṣẹ̀mú o 64 60 64 19 ó ṣẹ̀mú o 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706464619 0706464619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: ni to ti e ba gbagbe ni jejo mo ni arabirin Barkis Aminu lati ile oluji won fi esun kan sun ni ori eto kotu mekunu won ni ogbeni blessing to nta awon solar light solar fan solar kini won ni won ko owo fun 450,000 naira pe kan ba won ra solar ngba na pe ati solar atowo won san die lara owo solar won ori solar fridge abi solar mimo katana fera ngba na to won ni won san 150,000 ninu owo na lati bi odun melo kan owo ko 300,000 naira to ye kin san won lati gba na ni won tin se won ti won sin do ni dollar ti won wo se anything nipa oro owo na a pe ogbeni blessing na ni jejo sugbon dabi pe won gbe call won ni igba na e je ki a tun gbianju na le ni ka tun pe won wo boya won gbe call ka na le salaye ye bi oro na se ri arabirin Barkis Aminu olofejo yin so ogbeni blessing lati ile oluji ton ta tanta solar materials de ki a tun pe won ko boya won gbe call won nisin eka san o Adeyemi la wa loruko mi o lati le se radio adaba hello sa ipele san o arabirin kan Barkis Aminu lo fe join so lori kotu mekunu lori to wa kotu mekunu ipe on ko solar fun yin lati bi ojo kan pe yes 115 be san yoko fun yin a le fe agbo ti enu yin bo se ri ti le kini di ti e fi fun lowo e
1: Oh,
0: ogbeni blessing ba wole wa fe ri owo yen ba wole ma ri owo yen fun won nisin ke saya minu e sise soro die fun blessing pelu go lohun ke je ki a ma gbo bi o ba se ri e ogbeni blessing na be ba tin ri die die ten san fun wa abi te ri lo ele kan te san fun wa e je ka wa na gbo number yen na number ti mo fi ko yin le pe mi si lati je ki mo boya e ti ri owo fun wa abi ero owo fun wa be ba se san e je ka mo se ti gbo arabirin barakisa minu eyin na e ma pe polowo eyan ba ti ku eyan ni reti o e se suru fun wa pe pelu go lomo ko gbe ni blessing yo sanwo na ti an ba de san e je ka tun gbo se ti gbo bi osiri niyan arabirin barkis aminu gbe ni blessing na olohun oboyin la siri e gbianju lati tete wa wo yen se ti gbo se bi e ti ta television yen abi
1: wo a ti television bo ti
0: lawun e ti ri ta ah
1: ori ta mo wa ti mo mo lo so so ti mo ko ta ro
0: ẹyin yẹn wá náà ẹ sì tún dá sí náà ní gbogbo àwọn ilé tí a ti sọ yìí kí a yà fún yín ní wọn bá àsìkò díẹ láti dá sí ètò náà kí ọlọ́run bá bo blessing náà láṣìírí kí ó lè yanjú ètò owó tó jẹ barkisa mínú bẹ́ẹ̀ náà ni sukami adeleye náà kọ́lọ́run bá bo wọn láṣìírí ká lè san owó tí adéṣídá adéníyí tí wọn jẹ kí wọn lè san yóò sakérò láti dàrí ẹ má gbàgbé ẹ pé wá sí nọmba yìí 08028948992 08028948992 nọmba tẹ lè pè wá sí lórí ètò ní ìsìn tẹ bá fẹ pè wá ọ ní 08162519991 tẹ bá jẹ pé lásìkò yìí tẹ ń gbọ wá yẹ fẹ pè wá o 08162519991 nọmba táwọn èèyàn wa náà yóò fi sá dá sítò náà nìyẹn 08162519991. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello.
2: Hello.
0: Hello. Hello.
2: Hello. Hello. ẹni àtàkùrẹ́.
0: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
2: Kini Dẹ́lìsì, ó gbowó lọ́wọ́ mi, ó ló fẹ́ bá mọ̀ mi, mo tírààfù láti gbà yẹn, kó mi pe lọ́balẹ̀ kò gbé o.
0: Kí lorúkọ ẹni tẹ́ ló gbowó lọ yín?
2: Dẹ́lìsì, Dẹ́lìsì.
0: Dẹ́lìsì kì ló ń jẹ́?
2: Dẹ́lìsì ló jẹ́ lẹ́lẹ́lẹ́ kini. Ọmọlẹ̀lójì.
0: Ilẹ̀ Olújì, ok.
3: Ilẹ̀ Olújì ló ń jẹ́ Dẹ́nìsì.
0: Ó gbowó lọ́wọ́ yín pò fẹ́ ń bá ọmọ yín ṣe traveling.
3: Ó fẹ́ bá ọmọ wọn ṣe traveling. Ló dẹ̀ gba owó yẹn láti gbà yẹn kò dẹ̀ bá wọn ṣe
0: dádì. Èló ni gbogbo ìgbà fún wọn.
3: Èló ni gbogbo ìgbà
2: fún wọn. 450.
3: During that time, gara dádì gan ìyá tán ní sókè.
0: Ok.
3: Nínú ẹ̀ ló ti sọ pé ó yẹ ẹsẹ̀ǹdì owó, ẹsẹ̀ǹdì owó kò ṣe bí tọmọ yín bá ti lọ ṣe bí a máa ṣẹ̀ǹdì owó sí ọmọ ò lọ kò ṣe o.
0: Kò kàn ṣe ìtàpadà
3: ní kò return owó padà báyìí kẹ́ni ẹlẹ́ni fi tọ́jú ara
0: ẹ̀. Ẹ ṣeun nǹkan tí ẹ máa ṣe fún wa ni pé nọ́mbà Dẹ́nìsì yẹn ẹ ṣẹ̀ǹdẹ̀ sórí fóònù tí mo pè nọ́mbà
3: yẹn
0: kì í ṣe léyìn ni o. Ẹ fi ti sílẹ̀ ẹ kọ̀ nọ́mbà ẹ sílẹ̀ ẹ test nọ́mbà ẹ àti nọ́mbà Mr. Adébọ̀wálé àti nọ́mbà ti Dẹ́nìsì yẹn. Ẹkọ Adébọ̀wálé ẹkọ nọmba ẹ ẹkọ Dennis ẹkọ nọmba ẹ ẹsẹ̀ǹdẹ̀ sí mi alẹ́pẹ́ ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ Olújì tí ẹ gbowó traveling lọ́wọ́ ọ̀gbẹ́ni Adébọ̀wálé láti Àkúrẹ́ tí pé ẹ fẹ́ bá àwọn ọmọ wọn ṣe traveling lọ sí lóyìnbó
3: ẹ gbà 450,000
0: lẹ́ti gbà láti 2020 náà lẹ́ti gbowó yẹn owó orí traveling kò ṣeé ṣe ẹjọ́ tí ẹ bá ń gborúkọ yín ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ Olújì tẹ bá morúkọ míì tó ń jẹ́ ẹ̀kọ́ Dennis nǹkan tí ń jẹ́ kẹ́kọ́ ránṣẹ́ sí wa torí Dennis lè pọ̀ nílẹ̀ Olújì ṣe ti gbọ́ ẹ jẹ́ kí a gbọ́rọ̀ látẹnu yín o Dennis láti ilẹ̀ Olújì tí ó ń ṣe ọ̀rọ̀ traveling ọ̀gbẹ́ni Adébọ̀wálé látàkùrẹ́ ó fẹ́ jọ yín sùn o pé ẹ gbowó lọ́wọ́ o láti 2020 450,000 ẹ sì ṣe traveling fọ́mọ ẹ sì dáwó padà bó bá ṣe rí ẹja gbọ́ o ọ̀gbẹ́ni Dennis láti ilẹ̀ Olújì wọ́n fẹ̀sùn yín wọ́n fi sùn lórí ètò kóòtù mẹ̀kúnnù 08162519991 àwọn tó bá fẹ́ dá sítò lónìí àbí àwọn tó fẹ́ fẹ̀sùn sùn ní ìsìn nọ́mbà tẹ́ pè ní ẹ ṣùgbọ́n lẹ́yìn ètò tá a bá ti ṣètò tán nọ́mbà tẹ́ máa pè mí sí tẹ bá fẹ́ fi ẹjọ́ sùn àbí ẹ fẹ́ sàn kankan fún mi 08028948992 08028948992 lẹ́ẹ̀kan sí 08028948992 ṣùgbọ́n ní ìsìn nínú ètò yìí bá ṣe ń ṣètò ìlọ nọ́mbà tẹ́ lè pè mí sí ní ìsìn tẹ́ fi dá sítò àbí ẹ fẹ́ sàn kankan fún wa 08162519991 08162519991 nọ́mbà tẹ́ fi dá sítò.
4: Lórí pé ó fẹ́ dọ̀lọ́rọ̀ ó fẹ́ dolówó.
0: Hello. Tọ́ àgbọ̀ tọ́ 081 hello ẹ̀ka san o. Hello 08162519991 08162519991
4: Your reward is coming.
0: Hello.
5: Ẹ ká sọ
0: orúkọ yín o.
5: Adéyẹmí látàkùrẹ́.
0: Adéyẹmí látàkùrẹ́ kí lẹ fẹ́ bá a sọ o.
5: Àwọn nípa ọ̀rọ̀ traveling náà ni.
0: Ok, Adéyẹmí látàkùrẹ́ àbí Adéyẹmí kí lẹ̀ ń jẹ́?
5: Adéyẹmí Ọláyinka.
0: Ọláyinka, ok, mo gbọ́ yín o.
5: So àwọn tó máa ń gbowó travel lọ́wọ́ èèyàn yìí àìmọye ẹni tó ti kó sí àdánwò nípa pé kán gbowó kán má ṣe nǹkankan ẹlòmíì kò mọ agent rárá ẹlòmíì gan-an bóyá àwọn kan ló kàn tiẹ̀ fún ní link tí ò sún mọ́ ẹni tó ní kinní wàá sọ pé kó máa mówó wá so kán bá ti rí wọn kán máa dín pẹ̀lú wọn gidi.
0: Ọ̀dà ẹ ṣeun kí àwọn èèyàn wa náà kí wọ́n ṣọ́ra nípa ọ̀rọ̀ ẹni tí wọ́n kówó fún kí wọ́n ṣèwádìí ẹ̀ dáadáa torí ẹlòmíì dùn tó jẹ́ pé yóò máa sọ bíi pé òun gan ló ń ṣe visa ni embassy ni oni o te oni o se gbogbo e ti eni e o fi lo eno elomi do e se wadi daada ke to ko funyan ke to ko funyan tori bi oja okukun loro and travel bi oja okukun ni eni ti o ba se bossi o opolopo awon ni jibiti lo se po soju na and travel yi ka won yan wa sora lori eni ti won ko fun gbogbo eni ti o ba se lo jibiti na to ro pe on le lu elomi ni jibiti ko ran ti pe o gbesan o 08162519991 bo ba na wo na o bo awo olohun o le ni ko won ma wo lo fun e ko je pe inaku na lo na hello e ka san e se oruko yin
6: ya lo adam simi data
0: we ya lo adam simi agbo yin
6: ejo e ti mo fe da se ni ko ton gba lo wa won mo won yin
0: okay
6: o be ni yen ni dan re o jo o yo da fun
0: mo to
6: aku fo mo de ko se teni kan o
0: be ni
6: o no bi mo
0: be ni ese ese to mo dupe lo gbogbo eyin ati e ti da sito le ni e ma ja gbagbe ogbeni Jones Akero lati dare tam gbogbo awon eyan ma ti jambo gbogbo eni owo to ba ma ni dare eni ka pe wa ki won salaye tenu won lori oro oko ti Oluwa Sijibomi Oluwole ti o fi ti o so nipa re pe won jogun fun ya won awon na si tin se lati 27 years ago won si won ni kobo won si da oko pada fun won ogbeni Jones Akero lati ilu dare gbogbo to ba ma ba so fun Dennis lati le oluji ogbeni Adebowale latakure won fe sukan yin pe gbogbo traveling lowo won pe ba awon mo se traveling sugbe e se Dennis lati le oluji teyin na ba ngbo abe to ba ma won e so fun won number wa ki won pe wa 08028948992 08028948992 gbogbo en to ba fe fi esu lati sin titi di jo Saturday tin bo number te pe nanu 08028948992 08028948992 ojo mejo ni ke ja pade mo dupe lowo awon to da si eto yi ya lu adara simi ati akure ati ogbeni Adeyemi Olayin kalatakure na to e je ki a pade lojo mejo lori eto kotun mekun titi di lojo mejo na Olorun wa mayin o God bless Nigeria.

0: Bunny. Adaba 88.9 FM. Atuti Fufere.
1: Adaba yo.
2: Gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
5: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Dako Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
7: CDKẹ, sọ́ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: of a dove.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba, ajókòó tí ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
6: Hello, send Bado Adaba.
7: Mungbado Adaba.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
9: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ẹ̀bọ́n níjẹ̀ tí ò rí ìwé igi kẹtẹ alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dún ni kẹtẹ olùsùkúrù kọ lọ́mọ iléèwé sí boarding house ó yàtọ̀ búrẹ́dì ni kí a jẹ́ size by size ni kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà ó yàtọ̀ búrẹ́dì ó gbáyé jàre dédé kó abọ̀ lulẹ̀ oṣẹ́ran lishikin republic bank road adó èkìtì kọ jùgbádùn kọ yàtọ̀ lọ́ra ó yàtọ̀ búrẹ́dì ó yóò ké sí mọ́níjà náà lórí nọ́mbà 0815-064-3082
1: ó yàtọ̀ jọ́ ẹ̀yin wa ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí la máa ń gbé mánìjà wa láti lè jẹ́ kárí búrẹ́dì yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì mánìjà ó ti wà nílé agbára pẹ̀lú mi ẹ máa káàbọ̀ sí ilé agbára.
2: akínyìn olóòtú ẹ ṣeun ṣeun.
1: àwọn yin bó la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
2: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì ó yàtọ̀ ra ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì kámọ́ ti ìlú Adó Èkìtì kámọ́ ti bẹ̀bẹ̀ rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ òkè orí omi old garage Èkìtì state hospital ti bẹ̀ ní Adébáyọ̀ kẹ́mọ̀ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0813-368-3632 ó gbọ́ àwọn èèyàn ti bẹ ní eré fún Ìkẹ́rẹ́ road poli Bashiri Nova sí Housing sí ìlókun sí ìrọ̀nà ẹ̀mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0828-81-8520 gbogbo àwọn èèyàn ti bẹ ní agbègbè abẹ kòkó sí Ìkẹ́rẹ́ road ọ̀nọ́là Emure Ise Igede Ọ̀tún Ayétoro ẹ̀mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0826677-8151 gbogbo àwọn èèyàn ti bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Spotless Stadium Fìyìnfolú àti Odò ẹ̀mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0834-30232-3 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní omission jana ẹ̀fọn aláàyè àti kankan àti ajébámidélé ní gbogbo agbègbè báhùn ẹ mọ̀ pé flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-45-002 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní bashiri faglo ọlọ́run ṣògo teaching hospital sí òkèlá sí ìwòròkó ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0832-14-5281 ní agbègbè ara mọ̀kọ àti èrìò ẹ máa pe nọ́mbà yìí 0832-93-4892 ẹ pe rodà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní ìwòròkó Adébáyọ̀ omission jana àti odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816-922550 gbogbo ẹ̀yìn tẹ wà ní ìlàwẹ̀ sí adó ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0832-24-74-70 ẹ pe ìgbà yídọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní ọlọ́run ṣògo prosperous rosebud faglo òkèlá danimọ̀ nọ́mbà yìí náà ní kẹ́mọ̀ pé 0833-45-6852 ẹ pe tí anke bright sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yìn tẹ wà ní ìwòròkó sí ààrẹ àfàọ̀ sí prison road 0706812-3863 gbogbo ẹ̀yìn tẹ wà ní housing estate odò adó adébáyọ̀ ẹ pe ìgbìmọ̀ sórí nọ́mbà yìí 0832-45-5812 ní bank road poly road ẹ pe west end sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0804-28-0157 ní agbègbè ìwárọ̀ àfàọ̀ road èkúté ẹ pe ìlọrin sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0809-24-9070 ní ìjẹ̀rọ̀ ìrọ̀nà ẹ pe god blessing sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906768-2871 ní ìkígbìṣìn ọlọ́rundà zone 8 new cbn àti afẹ́ babalọla ẹ pé ìyá abolu fayemi sórí nọ́mbà yìí 0706203-2610. Síbẹ̀sí láti ìpínlẹ̀ Èkìtì gbogbo àwọn èèyàn ti bẹ ní agbègbè ọyẹ ayégbájú ìlúpẹ́jù ìfàkì ayédèṣàn gbogbo àwọn èèyàn ti bẹ ní ìkọ̀lé ayédùn òsì ìtàpá gbogbo àwọn èèyàn ti ń bẹ ní ìyìn ìdó àti gbogbo agbègbè ẹ báhùn báhùn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ní ìkẹ̀kọ́lẹ̀ kẹ mọ̀ pé 0816515-1613 tàbí 0703-791-6259 tàbí 0806-301-889.
1: ẹ jẹ́ kí n kọjá lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá padà dé ká wa tọ̀ kọ́ṣọ́ sí ìpínlẹ̀ Ondo.

0: bẹ́ẹ̀ ni fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì ó yàtọ̀ búrẹ́dì ní o fẹ́ bí aláyọ̀ orí iléeṣẹ́ wa wà ní ó yàtọ̀ plaza lẹ́yìn chicken republic lálágbà kakurẹ́ telephone 0803-303-5183
1: nípínlẹ̀ èkìtì wọ́n wà ní chicken republic bank road ladọ èkìtì telephone 0815-064-3082
2: ní ìlú ọyẹ a wà ní dojúkojú st peter and paul primary school ọyẹ èkìtì ní ìlú ọwọ a wà ní dojúkojú baptist church ìyẹrẹ ọwọ ní ìlú ondo a wà ní pkm2 ife road lẹgbẹ valentino soka filling station ní ìlú ondo a wà lẹyìn chicken republic jubilee road ìkàrí àkókò ẹ má gbàgbé ẹka wa tún wà lẹyìn chicken republic lọkìtì pupa
3: ẹ lè kàn sí wa lórí ẹrọ káyélujára wa www.mcmakin.com.ng
0: ó yàtọ̀ iléeṣẹ́ mcmakin nigeria limited ló ń ṣe búrẹ́dì tó dára fẹ́ bí aláyọ̀.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà.
5: Mánìjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyè àtọ̀rà.
6: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí ìkàrẹ́ ugbẹ́ júbílì àgbálùkù ìyànì ìkáràmù gédégédé àjọwá àti gbogbo ẹ̀yìn tẹ́ ń béèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi ẹ lè ríra ní Àjọkúta Tòǹbẹ̀ Ìkàbà Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264 ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá Ikún Àkókó Ọ̀bà Ọ̀kà Ìdóàní Ìdógún ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834 gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá Ọkà Súpárè Imeri ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142 gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní Ìkàrẹ́ Arigidi Ọ̀gbàgì Ìmẹ̀sí Àgbádo Òkè Àgbè Oyin Omo Èkìtì Ìyàmoyè Ẹkìnrin Adé Ẹgbẹ́dá Ìyàrà Ìgbágún Ifẹ̀ Olúkọ̀tún Pọ́nyán ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508 ní agbègbè Àgbálùkù Ugbẹ̀ Ikún Àkókó Ẹpìmì Ìṣùà Ìfira Àkùngbá ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906 ní àkókò Ẹ̀dó àti Àùchi ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
4: Mánìjà ẹ káàbọ̀ padà láti àkókò ẹ jẹ́ kọjá lọ sí ẹ̀ka àpolówó ọjà tá a bá padà dé mánìjà ẹ jẹ́ ká mu láti ìlú ọ̀wọ́.
7: Mcmakin Nigeria Limited
8: iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ wa
7: ó yàtọ̀ bread
8: àwa ni bàbá
7: ó yàtọ̀ cakes.

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókò, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Adó-Èkìtì, awa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olú-ilé-iṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Ilé-iṣẹ́ mi Makin Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì ọyà tọ̀rà ní agbè ọ̀wọ̀ náà ní Ùso, Emùre, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Àrówà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣọ́ Front of Poly, Ushuada, Ẹ̀yìn Ogbe, St. Catherine, Ìyẹ̀rẹ́ àti Emùre. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìṣuada Junction, Ìṣuada Inside, Òkè Ògùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Ìṣẹ́lú, Ìṣuada Road, Uka, Ẹ̀yìn Ogbe Market, Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní ọjà Ọjọ́mọ sí Poly Side, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògùn àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
2: Manager, ohun látẹ̀kan.
3: Ẹ ṣeun gan
2: ni. Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ̀ kọ́ṣọ́ sí ìlú Òkè Tipupa.
3: Nílùú Òkè Tipupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá orí omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Gbónlá, ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè Tipupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ wà ní Ìlú Titun, Ìkọ̀yà, ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá àti agbègbè orí omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká, ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkè Tipupa, Ugbobini, Ìdèpé, ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè Tipupa àti Ìgbótako, ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́, kẹ mọ̀ pé Ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
2: Manager, ekun lataro e je ki a wa lo silu ondo ta ba ti eka polowo ojade a wa to silu ondo e je nkoja lo si eka polowo oja
4: gbogbo eya roundo ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ke ti pun gbe bread o yeto iroyin ayo re o ile ise mcmaki nigeria limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi ninu awon bread wo lu ondo wa je pelu la to dun to ki to lomi lara to duro ti getige o yato bread ni yen ti abubu tan jumbo size le ri tele te nwi titun yan yan ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo e bi alayo ma je nsoro ju itowo la ma duro be iwo na lo ra ti e o wa lejewo ni gbogbo size te ba fe ti dori with bread it's joy all the way as mcmaki nigeria limited open the state of the art ultra modern bakery at ife ondo express road ondo city you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekure alaye ti oyato bakery ni titun gbigbona felifeli eko si wa ni valentino junction beside soka filling station ife road ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager ambola ti le ri bread wa ni ilu ondo ati agbegbe
3: ni ilu ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni ademulegun Akin Jagunla Sabo Arigba Bola Oka Garage si abegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni abegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni abegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni abegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu ele mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinde Osun ele pe number yi 08130968872 ni agbegbe olode eti oni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe ife garage gani junction ati ayeyemi epe busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni okada axis e ma pe victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe opaleye sori number yi 08038305208 ni ife garage fagun jolako ati olugbenga e pe oji sori number yi 08139391717 ni agbegbe harmony south city lipakala e pe adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni adeyemo bi pe leye grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati eko
3: eseun gan
2: ka wa bo silu akure awon bo lati le ri bread o yato nilu akure tabati eka polowo ojade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Leyin atotonu gbogbo awa ewe ati gbogbo awa odo ati awon agbagba lokunrin lobirin ti ati je gbogbo bread lorisirisi awa ri gbangbangba pe bread o yato ohun lo gbegba oroke okin lo beye ologbojo ni babe gugun bread o yato o legbe ninu gbogbo bread tin sara lore tin mara aji pepe a je boko doweke
7: ko siru onje ti o bare
6: ore moimoi
7: ore wariro
6: alabarin obiata
7: oludamoran yin ati akara
6: oko afesona ti oyinbo bread o yato o tun lo lori gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. A wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó nílùú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa nílùú Ondo. A wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo. Nílùú Àkúrẹ́ a wà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Nílùú Adó Èkìtì a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Nílùú Ọyẹ a wà ní dojúkojú St. Peter and Paul Primary School Ọyẹ Èkìtì. Bírẹ́dì Oyeyàtọ̀ àjẹpọ̀nù la oúnjẹ àjẹmáraji pépé àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà manager ibo la ti lè rí bírẹ́dì Oyeyàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 0814688 1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 0806327 8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 0803070 4649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 0810465338. Ní ChopRite Nepa Oluwatuye Ìdánrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀ ẹ pé Pópóọlá sórí nọ́mbà yìí 0703471111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 0814410 1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní ọ̀wọ̀ ìpele àti ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì Ìjùwọ̀n sórí nọ́mbà yìí 0810579 5196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 0816164-7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 0804399187. Ní Ìsinigbò Àbùsọ̀rọ̀ Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 0816694368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 0803505-8596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 0803566-7977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ̀mìdára náà ní kẹ́ mọ̀ pé Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Ṣíjú Adé Wẹ́líwẹ́lí 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 0806483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 0803788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 0806303383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 0803801354. Ní Òsì Police College àti ìlú Àbóolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 0703 1328-9903. Ọ̀lànrẹ̀wájú 0803083-6702. Great Grace 0803704-0798. Glorious 0803473-3814.

Rí àtẹ̀jíṣẹ́ àkọ́kọ́ igba látọwọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tamẹ́dù. Ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ. Ó ní àwọn ń gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa ní ìlú Àkúrẹ́ àti agbègbè ẹ̀. Ó ní tó bá jẹ́ pé òun ni o. Ó ní tóun bá ti fi àwòrán ìyẹn fóònù tó wà lọ́wọ́ òun tóun fi yà á tóun rí ẹ̀rí tó dájú òun á já owó yìí gbà lọ́wọ́ ẹ̀. Òun á yọ ìwọ̀nba eléyìí tó jẹun tó bá dẹ̀ jẹ́ pé kò tó òun kí gbogbo ẹ̀ sápò òun lọ nìyẹn. Tá a mẹ́dù ṣe lè tí wọ́n fẹ́ ṣe nu ẹ bá ń gbé òkè ńlá.

orí àtẹ̀jíṣẹ́ kejì gbà ó lò ní sanmi láti òdígẹ́ ó ní olóòtú ẹ máa kúṣẹ́ ọpọlọ o ó lòun gbádùn bẹ́ẹ̀dó yàtọ̀ dáadáa ní àdúgbò òun ní ìjọka ó ní olóòtú tó bá jẹ́ pé òun ni o òun ò tiẹ̀ ní jẹ́ kó natán tóun á fi bùsọ pé òun àti ẹ̀ wọ́n á jọ dé station ni òun á dẹ̀ gba owó yìí tí kọ́bọ̀ tí ò ní yẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó lóṣòro ṣe lóore gbàǹgbé.

àtẹ̀jíṣẹ́ yìí ó láwọn ni Rahman Ajadi láti Ìjìgbá. Ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ. Ó lè tẹ́ tún mú wá lónìí ó ló gan tí ọ o. Ó ní ìṣonú ẹ̀kú ni ẹ máa pọn lánàá ni. Ó láwọn ń gbádùn bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ dáadáa ní ọ̀daràn. Ẹ ṣe ibi tẹ ti ń rówó ra ìbànújẹ́ ò ní wọlé tọ̀yìn. Ó ní olóòtú ó ní ọ̀rọ̀ ti sọra rẹ. Ó ní torí pé ẹni tó jẹun ní owó tó dẹ̀ náwó lójú ago akúkú ná owó tòun náà á ná fún pẹ̀lú eléré. Ó ní àìní ná owó tòun bẹ́ẹ̀ ó ní òun á fa gbogbo aṣọ ẹ̀ ó di station. Alhaji Ajadi odidi àfáà bàgbé òkè.

0: mo tun ri atejise kan ni ohun ni Mr. Rowolo lati ilu Ikere Ekiti ni ipinle Ekiti oni olotu e ku se opolo oni awon gbadun bread o yato dada ni ilu Ikere olohun ti ohun ma se ni pe ohun a fowo to arakunrin ohun a pe sita se bi o bura fun mi ibo lo ti wa ri owo to na fun elere yi oni ti o ba wa gba lero olohun a wa mu ni ele fun oni ru owo be ohun a gba ti o de si nkankan ti a sele e se o lati ilu Ikere e je nkoja lo si eka apoluwoja ti n ba pada de ti asiko ba si wa a si ma ka awon atejise yi eyin da loke le
1: ara ọ̀tọ̀ tún lè yí tá a gbẹ́jẹ́ o alára ní tòun ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látún gbẹ́jẹ́ àkàrà ìbò alájẹpọnula tí ń mọ̀dẹ ìyàwó òdi ọjọ́ òbí àti gbogbo ayẹyẹ ó yẹni láìyẹlẹ ṣe ti gbọ́ nípa ó yàtọ̀ fruit cake chocolate cake sponge cake coconut cake cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake ní kẹ́mọ yẹn láàyò a tún ṣe cream cake lóríṣiríṣi bó lè ṣe fẹ́ sí ṣé whipped cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò béwu dé o eléyìí yàtọ̀ sí kìtì pọpọ.
2: Iléeṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa, ní ìlú Ọ̀wọ̀, a wà ní Ìdímù Ṣáṣá. Ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá, a wà ní Jubilee Road, ní ẹgbẹ́ Adé Peter Filling Station, Ìkàrẹ́ Àkókò. Ní Àkùngbá, a wà ní Ìkàrẹ́ Road, Àkùngbá Àkókò. Ní ìpínlẹ̀ Èkìtì, a wà ní Bank Road, Adó Èkìtì.
1: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza, Alágbàká Àkúrẹ́, tàbí kẹ pé wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08079491467 tàbí 08079491481. Nígbà gbogbo, ó yàtọ̀ cakes ní kẹ́ máa yàn láàyò.
0: Kábọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Bẹ́ẹ̀ ni mo ń fi àsìkò ikí bàbá mi nínú Olúwa Prophet Dr. S.O. Aina J.P. Bàbá tí Ọlọ́run gbawọ́ ẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ Revelation of God nílùú Àkúrẹ́ àti agbègbè ẹ̀. Bàbá àdúrà yín lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ogun tẹ́ wá ti ṣẹ́ o. Kò ní padà sórí ọmọ, kò ní padà sórí aya, kò ní padà sórí ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ bàbá Prophet Dr. S.O. Aina. Ẹ tọ́ bá mi rí wọn, kò bá mi dúpẹ́ lọ bàbá yìí dáadáa.

0: fọdọ mi gbogbo ẹyin ti ṣiṣẹ ti a jẹ ruwo le lori ilu si fi sinmi fun yin akoko re eleyi ti ọlọrun ti ma ba gbogbo ọkan pade ninu ọrọ ọlọrun adura ati ọrọ asọtẹlẹ wòle latẹnu ìránṣẹ rẹ prophet ọmọnìyí prince joshua ti le ṣe ránṣẹ holy ghost liberation christian outreach ministries international èyí ti olú ìjọ yìí wà ní sars road mandela estate rukpoku port harcourt fún gbogbo ẹyin èèyàn wa nípínlẹ ondo ẹka ìjọ yìí wà ní number 5 road 1 samakiwa quarters ondo bákan náà ni àgọ àdúrà prayer camp city ti lè ṣe ìránṣẹ ìwádìí adájà igunsen ìfọṣẹ ọlọrun prophet ọmọnìyí prince joshua ní alákòóso àgbà fún ìjọ yìí tí ọlọrun sì ń lò ẹjẹ ká farabalẹ fún ìbápàdé ọlọrun tó lágbára nípasẹ ìránṣẹ rẹ.
1: mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàbọ̀ sí kàn nígbà wáyé lákòókò yìí kan náà lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ni a máa bára wa pàdé lórí ètò yìí ti iléeṣẹ́ holy ghost liberation christian outreach ministry international tí wọ́n pẹ̀ ká sílùú ondo igushin àti ní ìlú port harcourt àwọn náà mú ètò wá sí etí ìgbọ́yín pé kálíjọ máa gbọ́ dáadáa bàbá wa ìránṣẹ́ ọlọ́run alàyè prophet ọmọnìyí prince joshua wọ́n ń bẹ nílé agbára pẹ̀lú mi a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bákan náà àwọn ẹ̀rí lọ́kọ̀ọ̀kan èjèèjì bó bá ṣe ń jáde láti inú ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká máa di tiwa mú àwọn ètò ìsìn wa láàrin ọ̀sẹ̀ àti lọ́jọ́ ìsinmi gbogbo ẹ̀ náà ni bàbá ó ṣàlàyé fún wa kí gangan gan la torí wá sórí ètò lónìí ẹ gbọ́ láti ẹnu oníkàn tá a ti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kí n ṣe bí eléyìí kó tó di pé à ń tẹ̀síwájú níyí Adébáyọ̀ lórúkọ tèmi lódì kejì lọ́hùn ẹ jẹ́ á gbọ́ bí ó ṣe ń lọ.
0: Iléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Liberation Christian Outreach Ministries International ti kalẹ̀ sọ́ńdọ̀ àkókò ìyanu dé. Bẹ́ẹ̀ni, ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀ wòlíì àgbáyé ni prophet ọmọnìyí prince joshua ní port harcourt àti káàkiri àwọn ìlú ní ìlágbàáyé ìlú ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ ondo fún ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá jésù nílé iṣẹ́ ìránṣẹ́ yìí holy ghost liberation christian outreach ministries international lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 road 1 samakiwa quarters ondo kí ni ìṣòro rẹ̀ ìbàjẹ́ ìpọ́njú ègún àti ìpè ọjọ́ pípẹ́ àìsàn ogun àlákàlà àwọn ìṣòro tó ti takú ta ń di tí ò lọ lọ́gán lọ́lọ́run máa ṣe ìyanu tó sì gba ìtúsílẹ̀ bí ìwọ náà bá wá sínú àwọn ìpàdé àdúrà nílé iṣẹ́ ìránṣẹ́ holy ghost liberation christian outreach ministries international bákan náà ni àgọ́ àdúrà prayer camp city ti lè ṣe ìránṣẹ́ yìí wà ní adájà igunsin bí o bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà tètè tara ṣàṣà máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí o olú ìjọ yìí wà ní sars road mandela estate rukpoku port harcourt ìránṣẹ́ ọlọ́run prophet ọmọnìyí prince joshua tí ó jẹ́ alákòóso àgbà fún ilé iṣẹ́ ìránṣẹ́ yìí ni ọlọ́run ń lò àtàwọn ìránṣẹ́ ọlọ́run mẹ́yìn fún ìbéèrè àlàyé tàbí ìtọ́ni ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí 08033927288 lẹ́ẹ̀kan sí 08033927288 àsìkò tó jẹ́rìí sagbara ọlọ́run lóde yìí o tètè máa bọ̀ wá bàjẹ́ sọ̀kàdé.
1: òun lẹ ti gbọ́ yẹn látòdì kejì lọ́hùn-ún kó tó di pé ń máa bá yín sọ bó ṣe ń lọ ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀rọ ìléwọ́ bàbá dáadáa gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa ẹ jẹ́ kí bàbá pe màmá kí màmá pe bàbá ẹ jẹ́ kí àwa òbí ká pe àwọn ọmọ wa pé àtìgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ti wà ń kalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí ó mú wa ṣe òdiwọ̀n ayé wa 08033927288 ẹ dákun ẹ bá mú un dáadáa torí àyára pé wọ́n pọ̀ 08033927288 òun ni ẹ̀rọ ìléwọ́ tó wọlé sí ọ̀dọ̀ àwọn bàbá wa bàbá gangan fúnra wọn ni ó gbé ẹ fẹ́ kí wọ́n gbàdúrà fún yín ni àbí ẹ fẹ́ wá fún counseling gbogbo ẹ̀ náà ni nọ́mbà yẹn wà fún bàbá wa ìránṣẹ́ ọlọ́run alàyè prophet ọmọnìyí prince joshua wọ́n ti wà pẹ̀lú mi báyìí nílé agbára bàbá ẹ kí àwọn aráalé.
2: a kì í gbogbo ohun tó ń gbọ́ wa gbogbo ilé tó ń gbọ́ wa gbogbo orí tó ń gbọ́ wa gbogbo ẹ̀mí tó ń gbọ́ wa ní wákàtí àti ọ̀wọ̀ yìí a kì í yẹ kó lé agbára ọlọ́run ní orúkọ jésù á bà lé yín bí ọ̀rọ̀ ọlọ́run bá ṣe ń wá.
1: àmì bàbá ó dà náà kí ni ohun olúwa fún wa ní ti tọ̀sẹ̀ yìí.
2: ohun olúwa fún wa ní ti tọ̀sẹ̀ yìí ni wípé waging war against negative words. Waging war against negative words. Bíbá àwọn ọ̀rọ̀ òdì jagun. Bíbá àwọn ọ̀rọ̀ òdì jagun. Òun ni ohun olúwa fún tọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ẹjọ́ torí ọlọ́run mi ò fẹ́ kẹ́ fi àkókò yìí ṣeré nitori wipe Olorun funra e o setan lati ba gbogbo oro odi nile aye wa lati ba jagun
1: Jesus.
2: Ibi ti oro fi esi ni wakati ati owo yi ohun lo wa yen nkan toro so pe o ma sise nile aye e ohun lo wa yen lagbara Olorun bi oro na ba se njade mo gbadura ni oruko Jesu ase de ma tele
1: amen. Edakun gbogbo en ti o je pe ba se bere e ti sare npe wa e ma pe wa lasiko yi e je ko di eyin eto ogbon seju pere ni ta ba tin pade eto e le ma pe baba tori e gbadura fun mi e ni je ka gbadun oro Olorun ta fe gbo dada baba e ka bo lekan si
2: e se mu e ku ile gbogbo ara ile lekan si oruko mi na le ti gbo yen prophet omoniyi prince Joshua mo ni anfani lati so fun gbogbo yin wi pe ami ororo to wa lori ipe iranse yi o ti gbe aimoye eyan dide o ti so lori buruku do lori re mo gba ni adura pelu ase wipe bi won na se ngbo mi tile ori buruku e a pada dori re
1: amen
2: ini biki biti aye so e komo orun a ju e sile
1: amen
2: ni oruko nla ti Jesu iwo to wa nilele wa deni oke
1: amen
2: iwo ta aye so pe koni ri se mo ni oruko Jesu wa be si ri se
1: amen
2: be na lo ti ri ni oruko Jesu Kristi Oluwa wa
1: amen
2: a je ka pada sori oro titeni yen ni iwasu titeni koko iwasu na ni jidoju ijako awon agbara oro odi didoju ijako agbara oro odi waging war against negative words inu iwe John chapter 1 verse 1 o fi ye wa wipe ni atete ko se ni oro ti wa oro si nbe pelu olorun olorun si ni oro na ninu iwe Psalm 107 verse 20 o tun fi ye wa wipe olorun ran oro re si mu won larada o si gba won kale ninu gbogbo ohun ti won la koja olorun ran oro re olorun setan lati ran oro re sile aye enikan leni mo de gbadura pe bi oro olorun ba se nto e to ba se nto e wa ni oruko Jesu o agbara itusile abale e lori
1: amen
2: agbara iwosan abale e lori
1: amen
2: oro olorun ni se ti e ti be lo ti ri o ni oruko Jesu Kristi Oluwa wa
1: amen
2: ni oruko Jesu kini oro odi gangan oro odi o je oro ti ko ba oro olorun mu ti awon agbara okoko ti won so si ile aye omo eda ni ojojumo awon agbara okoko esu gbe awon kan kale pelu o fun won ni agbara lati ma so oro odi awon wonyi o need lati mo bi tan gbe o ni won need lati mo bi ti iwo na gbe nitori wipe emi ni oro na si ni emi elomi kari wipe on la kakalaye ori wipe bobo bon se tirato bobo bon se la kakato oju kana lo nwa sugbon ko mo nkan to nba unja oro odi ni aye fin ba eja oro odi ni aye fin ba eja mo ni afani lati so fun wa wipe to ba lo sori oke ai moye lo ti lo sori oke lo ti gbadura gbadura sugbon ti o ni abayo nitori wipe nkan to ye ko doju ijako ohun ko lo ndoju ijako ijakadi ninu emi o bere lati dijoju ijako agbara oro odi egbon nkan ti jesu funra re to so oni it is the spirit that quickeneth it is the spirit that quickeneth the flesh profited nothing the words that I speak unto you they are spirit and they are life emi ohun lo fun yan ni agbara oni erara ko si nkan to le da fun yan ko si bi to le gbe yan de oni oro ti mo so oni emi ni and iye de wa ninu re mo fe ko mo wipe emi ati iye o wa ninu oro olorun be na ni emi ati iku o wa ninu oro odi mi o fe ko gbagbe o emi ati iye o wa ninu oro olorun be na ni emi ati iku ati ijakule o wa ninu gbogbo agbara oro odi kini oro odi oro odi je wi o je nkankan ti esu ma nso gege bi aso tele lati lo duo de omo eniyan ni ojo iwaju oro odi je aso tele ti awon elemi okuku ti esu ti fun ni agbara to ma nso lati lo duo de omo eniyan ni ojo iwaju lati frustrate won lati je ki ona won ati imo won ati iran won ati ise owo won ati igbeyawo ati ministry won kori juju the bible call it frustration hallelujah
1: hallelujah
2: hallelujah
1: hallelujah
2: te ba ngbo mi ninu iwe genesis emi mi iwe mi mo fi ye wa wipe ni atete ko se ni ibere olohun nigba to fe da aye ati orun Only and the earth was without form and void. The earth was without form and void. Yoruba ni aye wa ni juju. Mi o mo bi to wa ni wakati ati owo yi. Ti esu so wipe aye wa ni juju. Sugbon ni eni agbara oro ma ba ipade.
1: Amen.
2: Agbara oro ma tun ti e se.
1: Amen.
2: Agbara oro o ma gbori esoke.
1: Amen. Eh baba, eh ko to di pe a n tesi waju ninu oro Olorun. To ba ni awon eto isin to wa laarin ose ni le jo sin wa se le ba wa salaye ati phone number yin ka won yan le ni phone number yin lowo ka ko ku mo pe atenu yin lati gbo fun ra yin
2: ni agbara olorun ni gbogbo ojo Wednesday a ma ni ipade adura to ni agbara eyi ti a fi n ba gbogbo oro odija ati pepe odi ti a fi n baja ni gbogbo ojo Wednesday wa ni gbogbo ojo Wednesday ni ago 5 si ago 6 lagbara olorun ni gbogbo ojo Sunday ni oro olorun ma nwa ti oro woli ma nwa pelu ase ni ago 8 titi di ago 10 ago 8 si ago 10 o peju patapata ni ago 11
1: ati jade
2: ati jade sugbon mo fe fi da yin loju wipe ni Sunday to nbo yi ni Sunday to nbo yi awon bi 50 to ba koko de won ri ororo gba ororo woli won ri gba ni ofe
1: tori ko ma lo ri pe awon eyan tun wo pe awon e tun de nu won tun mo ta ororo fun wa won lo fe ni
2: o ofe ni dugba awon bi 50 to ba koko
1: de
2: tan gbo ikani yi tan gbo ipe yi tan wa tan dara papo mo wa on ma fun won ni anointing oil 50 pieces for the 51st people that comes.
1: O le ti gbo yen o. Lodi keji lohun e ja sare gbo foran won be ka tun ma tesi waju.
0: Ise ise Olugos Nigerian Christian Outreach Ministries International ti kale Sondo kuku yanude.
3: Ayawa ara gbodo yo. Ara gbodo yo.
0: Be bẹ́ẹ̀ni ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀ wòlíì àgbáyé ni prophet ọmọnìyí prince joshua ní port harcourt àti káàkiri àwọn ìlú míì lágbàáyé òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ ondo fún ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun la ṣe ń ṣe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá jésù nílé iṣẹ́ ìránṣẹ́ yìí

0: lọ.
1: Ní ọgbẹ́ lọ́lọ́run máa ṣe ìyanu.
0: Tó sì gba ìtúsílẹ̀.
1: Bí ìgbà náà bá wá sínú àwọn ìpàdé àdúrà.
0: Nílé iṣẹ́ ìránṣẹ́.
1: Holy Ghost Celebration Christian Outreach Ministries International.
0: Bákan náà ni àgọ́ àdúrà.
1: Prayer Camp City.
0: Tilé iṣẹ́ ìránṣẹ́ yìí wà ní
1: Adaja.
0: Igunṣi.
1: Yorùbá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà.
0: Tètè tara ṣaṣa.
1: Máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí o.
0: Orí ìjọ yìí wà ní
1: SAS Road, Mandela Estate,
0: Lupoku,
1: Port Harcourt,
0: ìránṣẹ́ Ọlọ́run.
1: Prophet Omoniyi Prince Joshua.
0: Tí mo jẹ́ alákòóso àgbà
1: fún ilé iṣẹ́ ìránṣẹ́ yìí.
0: Ni Ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́yìn.
1: Fún ìbéèrè àlàyé tàbí ìtọ́ni,
0: ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí
1: 08033927288.
0: Lẹ́ẹ̀kan sí 08033927288.
1: Àsìkò tó jẹ́rìí sàgbára Ọlọ́run ló dé yìí o.
0: Tètè máa bọ̀.
1: Wá bá Jésù pàdé.
2: Ẹ káàbọ̀ padà látòdì kejì lọ́hùn. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ, ṣe rí ọ̀rọ̀ máa ń dá nǹkan. Ìdí nìyí tí ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ ti wà. Báìbù ò fi nǹkan kan pamọ́ fún wa rárá, nítorí pé ó sọ fún wa wípé Ọlọ́run sọ ọ̀rọ̀ wípé jẹ́ kí nǹkan báyìí wà, jẹ́ kí eléyìí wà, jẹ́ kí eléyìí wà. Ó dẹ̀ sọ wípé gbogbo ẹ̀ lọ́lọ́run rí wípé ó rí dáradára. Ọ̀rọ̀ máa ń dá nǹkan. Ọ̀rọ̀ tún máa ń generate energy. Ṣé rí gbogbo àwa tá a wà ní ayé, a wà lábẹ́ energy ọ̀rọ̀. Bí òòrùn ṣe jẹ́ energy, afẹ́fẹ́ jẹ́ energy, omi náà jẹ́ energy. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣe jẹ́ energy. Tó dẹ̀ jẹ́ wípé kò sí nǹkan tó wà ní abẹ́ ọ̀run tó lè survive without an energy. Nothing can survive on earth without an energy, but the greatest energy of all energy is the spoken word, which is the word of God. Then tẹ́ bá lọ sínú ìwé Genesis chapter 3, nígbà tí Ọlọ́run sọ pé òun ti rí gbogbo ẹ̀ orí dáradára, ìgbà yẹn gan ni èṣù wá gbé ọ̀rọ̀ òdì kalẹ̀ láti máa bá àwa ọmọ ènìyàn jà. Tẹ́ bá lọ sínú ìwé Genesis chapter 3 from verse 1, jẹ́ èṣù bẹ̀rẹ̀, ṣé mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ wípé ìdàkejì ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ òdì. Èṣù fẹ́ gbé ọ̀rọ̀ òdì kalẹ̀, ó wá bèrè wípé kí ni Ọlọ́run wí, kí ni Olúwa wí. Ó wá gbé ọ̀rọ̀ òdì kalẹ̀. Ọ̀rọ̀ òdì máa ń fúnyàn ní ìran òdì. Ó máa ń jẹ́ kéèyàn sọ ọ̀rọ̀ òdì. Ìdí nìyí tó fi jẹ́ wípé as ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o ò gbọ́dọ̀ sọ wípé o ò lè ríṣe láyé mọ́. O ò gbọ́dọ̀ sọ wípé kò ní dáa fún ẹ mọ́. O ò gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bó o ṣe rò. O gbọ́dọ̀ sọ̀rọ̀ in accordance with the word of God, because except a word is spoken, nothing can survive here on earth. The power of the spoken word is needed for everybody to survive. So also is a negative word. When it is spoken, life begin to go down. Ministry will begin to dindu. Àìmọye ìgbéyàwó tó ti fọ́nká, àìmọye ìdílé tó ti fọ́nká. Kí ni agbára tó fọ́nká? Ọ̀rọ̀ òdì ló fọ́nká. Àwọn wo ló sọ̀rọ̀ òdì? Àwọn agbára oṣù àti àjẹ́, àwọn ẹni ibi. Mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé àwọn kan wà tó máa ń gbàdúrà ju wòlíì lọ. Ṣùgbọ́n kí ni wọ́n fi àdúrà àti àwẹ̀ yìí ṣe? Àwọn kan wà tó ń sùn sí ní ibòjì, wọ́n lọ sí burial ground. Wọ́n sùn níbẹ̀ fún ogójì ọ̀sán àti ogójì òru. Irú agbára wo náà wá? Kí ọ̀rọ̀ òdì kó lè lágbára lórí ẹ̀dá ọmọ ènìyàn. Mo fẹ́ ká lọ sí inú ìwé mímọ́. In Genesis chapter 15 verse 12. A deep sleep fell upon Abraham, and lo, an honor of great darkness fell upon him. And he said unto Abraham, know of a surety that thy seed shall be a stranger in a land that is not their own, and shall serve them, and they shall afflict them 400 years. Ọ̀rọ̀ máa ń lọ síwájú, òun ló máa ń ṣokùnfà nǹkan tí àwa ọmọ ènìyàn ta máa ń bá pàdé láyé. Ọ̀rọ̀ tó lọ síwájú, òun ló ṣokùnfà nǹkan tí àwa ọmọ ènìyàn ta máa ń rí láyé. Ní agbára Ọlọ́run, gbogbo ọ̀rọ̀ òdì tó ti fa ìjákulẹ̀ lórí ìwọ àti ọmọ, lórí ìgbéyàwó ẹ, bó ṣe ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí, gbogbo agbára ọ̀rọ̀ òdì àbàjẹ́ ní orúkọ Jésù. Gbogbo agbára ọ̀rọ̀ òdì tó ti jẹ́ kí gbogbo nǹkan rí jù mọ́ ẹ lọ́wọ́, àìmọye ministry ló ti dàrú àìmọye ìgbéyàwó ló ti dàrú ṣe rí gbogbo ọmọ tó mú gbó lórí títì yẹn ọrọ̀ òdì èyí tó ti lọ ṣáájú nítorí pé nígbà tí ọlọ́run sọ ọ̀rọ̀ yìí fún Abraham ó ní àwọn èso rẹ̀ wọn àti ìbí wọn nígbà yẹn that generation has not been born adẹ̀tiri wípé gbogbo nǹkan bọ́lọ́run ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe padà rí wọ́n padà lọ sóko ẹrú 400 years bọ́lọ́run ṣe sọ ọ̀rọ̀ lọ síwájú àṣẹ tẹ̀lé bó ṣe ń gbọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo àṣẹ tó ń bá ọ̀rọ̀ òdì ṣiṣẹ́ nílé ayé ẹ ní orúkọ jésù àbàwọ́n jẹ́ ní orúkọ jésù àbàwọ́n jẹ́ ní orúkọ jésù mo sọ ọ̀rọ̀ sílé ayé ẹnìkan ní orúkọ jésù gbogbo agbára ọ̀rọ̀ òdì lórí ẹ ó bàjẹ́ ní orúkọ jésù mo sọ ọ̀rọ̀ àṣẹ tẹ̀lé láti ẹni lọ jẹ́ ẹni ìgbéga jẹ́ ẹni ìgbéga jẹ́ ẹni ìlọsíwájú bẹ́ẹ̀ ló ti rí o ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì ní orúkọ jésù.
3: ẹ̀yin ọmọ ọlọ́run lẹ ti gbọ́ yìí o ọ̀rọ̀ òdì gbogbo ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bí ìwàásù ṣe ń lọ lọ́wọ́ yẹn àní lè tọ́ bọ̀ lónìí tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ìbéèrè tí ẹ béèrè gbogbo ẹ̀ ládàáhùn tá a sì pè yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀yin tí ẹ béèrè pé kí ló máa ń fa ọ̀rọ̀ òdì ẹ̀yin tí ẹ béèrè pé àwọn òwò ló tún lè lágbára àti lè sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn nígbà tí ọlọ́run bá ti sọ̀rọ̀ pé àwọn òwò ló tún lè sọ̀rọ̀ òdì ẹnìkan náà tún bẹ̀rẹ̀ oníṣẹ́ àwọn wòlíì náà tún lè sọ̀rọ̀ òdì ni gbogbo ẹ̀ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀ lágbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ṣùgbọ́n kó tó di pé a máa darí sílé wa pé à ń lọ nítọ̀sẹ̀ yìí bàbá àwọn ètò ìsìn wa láàrin ọ̀sẹ̀ ẹ bá mi láyé àwọn tó ń gbọ́ wa nú ilé dáadáa kán sì lè mọ bí wọ́n ṣe darapọ̀ mọ́ wa.
2: mo ti sọ lẹ́ẹ̀kan lágbára ọlọ́run ní ọ̀la tó jẹ́ sunday ní ọ̀la tó jẹ́ sunday láti aago mẹ́jọ láti máa ń jọ́sìn ní sàmàkì wa bẹ́ẹ̀ náà ni olú ìjọ wa ní port harcourt ní aago mẹ́jọ làwọn náà máa ń jọ́sìn lágbára ọlọ́run àti port harcourt ni o àti ondo ní sàmàkì wa ni o 50 people that comes we have 3 prophetic anointing oil. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé ní Psalm 102:20 ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀ sì bá wọn pàdé ọ̀rọ̀ rẹ̀ mú wọn láradá ní orúkọ jésù a fi ọ̀rọ̀ tu ẹ sílẹ̀
3: àmì
2: gbogbo ibi tí a ti fi ọ̀rọ̀ de iṣẹ́ ọwọ́ rẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí mo fi ọ̀rọ̀ tu sílẹ̀
3: àmì
2: ní aago mẹ́jọ títí di aago mọ́kànlá ní ìsìn wa ní gbogbo ìjọ wa 50 people tó bá kọ́kọ́ dé a rí òróró àsọtẹ́lẹ̀ wò ní ìgbà.
3: ó dára bàbá àwọn èèyàn ti gbọ́ bí ẹ ṣe sọ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ṣe àpèjúwe ibi tí ilé ìjọsìn wọn wà gan báwọn èèyàn ṣe rìn.

fun awon ti won se iforukosile na ni o le ni ogun ipinle lorilede yi Gomina ipinle Imo Hope Uzodinma lo ti salaye are Bola Tinubu gege bi elekun yi o bo se je bi pe igbise to n gbe lori atunse si oro ajele yi lo je awon eleyi to n bagba mo o fi afokantan re lede wi pe orilede Nigeria yo se atileyin fun are lati le pada jawe olubori lekeji to ba gbegba Uzodinma lo foro na lede lakoko apeje asale kan ti won se ni Owerri lati le fi sami ipari abewo lojo meta kan eleyi ti won se si awon ise akase to je ti ipinle ati ti ijoba lati ifegbe ni pelu ifegbekegbe pelu renewed hope ambassadors ati awon igbimo to wa lati le se are Gomina n je ko di mimo wi pe igba ti Tinubu ti yo de si office o ti gbara digidigidi fun ipe nigba to n poju orilede yi ati wi pe opolopo awon atunse to n se bayi en lo ti ni lokan sile ti kan se wi pe ijoba na ba lojiji o je ko di mimo wi pe awon atunse ohun en lo wa pelu awon isoro kankan tawon eniyan koju sugbon o ti n ja si ayo bayi bo se je pe buruje lala en lo wole si awon ipinle lati le fi se awon ise akase kan rin kan rin jake jado orilede yi eni to je olurolowo pataki fun are lori iroyin ati ibanisoro lawujo sunday dare lo wa gboriyin fun Uzodinma fun awon ise akanse to nse ni ipinle re o salaye re gege bi apere rere eleyi ti o nfowo suwopo pe to je apere ifowo suwopo laarin ijoba ipinle ati ijoba apapo labe erungba re ti otun taare Bola Tinubu polongo ijoba apapo n lo ti mesan ko awon eniyan meta lorun bayi leyi to ni se pelu oro awon omo ile eko ti won jigbe nipele Oyo laipe yi atawon oluko won nijoba ibile orire awon afurasi ohun Abdulrazak Umar Yunusa Musa ati Shamsu Adamu Sani ni won fi oju wina esun oniga mewa ototo niwaju ile ejo giga le yi to wa Labuja won feso kan won wipe won dite dalulamu won jinigbe won si n fi iroyin pamo lori oro awon ajinigbe ati eleyi to gbeyin re ti se wiwa kusa lona ito olufejosun na n lo je ko di mimo wipe awon afurasi ohun ni won je omo egbe Darusalam to je ibatan fun ikọ alakataki ti Ansaru ọkan lára àwọn olùjẹjọ ọhún Abdulrazak Umar òní wọn tún fẹsùn kàn wípé ó ń lojú òpó WhatsApp láti lè fi kó àwọn ènìyàn jọ àti láti mọ ọkọ wa lọnà láti mọ ọkọ wọn lọnà tó ń gbà láti mọ dà lóru afurasí ọhún ìnírètí wà wípé wọn yóò fojú balẹ̀-ẹjọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́ lórí àwọn míì tọ́rọ̀ náà ṣẹ̀wò mọ́ lára àwọn ọmọgun orílẹ̀-èdè yìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ táwọn ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbòmí lórílẹ̀-èdè yìí ń lo ti yọrí sí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí o níbi wọ́n ti ṣe dóòlà àwọn ènìyàn 42 kúrò lákọlò àwọn ajínigbé wọ́n gbẹ̀mí àwọn agbébọ̀dà lóru 8 wọ́n sì fi páńpọ̀ fi mú àwọn afurasí 28 jákèjádò lẹ̀ yìí ní àárín ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí olùdarí ìròyìn fún àjọlógun lẹ̀ yìí ọ̀gágun Michael Onoja ló jẹ́ kó di mímọ́ wípé iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún ń ló ṣokùnfà bí wọ́n ti ṣe gba àwọn nǹkan ìjagun olóró kúrò lọ́wọ́ àwọn agbébọ̀dà lóru wọ́n sì tún ba ibi ìfọpo lọ́nà ìtọ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́ lẹ́kùn Niger Delta Onoja tún jẹ́rìí dídòòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn aláṣẹ àtàráàlú táwọn ajínigbé jí kó sínú kùrùkùrù wọn ó jẹ́ kó di mímọ́ wípé wọ́n tún gba ènìyàn mẹ́rin táwọn ajínigbé jí gbé ní gbọ̀ngàn ìdánwò nípínlẹ̀ Kogi ẹ̀wẹ̀ olùdarí ẹ̀ṣọ́ aláàbòlẹ̀ yí ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdẹ ló gbóríyìn gidigidi fún àwọn ikọ̀ ológun fún ìgbìyànjú tí wọ́n gbé pé kò orílẹ̀-èdè Nàìjíríà lè wà lálàáfíà ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ mọ́ ṣe àtìlẹ́yìn fún àwọn ológun náà nípa fífi ìròyìn tó wọn létí ní kété tí wọ́n bá kẹ́fín ìrìn mèrè ìṣègbò alùsí ẹwà kankan lágbègbè oníkálukú wọn. Iléeṣẹ́ ààrẹ lẹ̀ yìí ló ti jẹ́rìí rẹ̀ wípé ọwọ́ àwọn ọmọogun lẹ̀ yìí ló ti tẹ àwọn ará òkè òkun bíi mélòó kan tí wọ́n lásomọ́ papọ̀ pẹ̀lú ọ̀ràn tó ń pọnmi òkè orílẹ̀-èdè yìí rútodò ẹni tó jẹ́ olùbádámọ̀ràn fún ààrẹ lórí ọ̀rọ̀ ròyìn àti ìbánisọ̀rọ̀ láwùjọ Daniel Bọ̀lá jẹ́ kó di mímọ́ wípé orúkọ àwọn ènìyàn náà ni wọn yóò fi pamọ́ látàrí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wọn Bọ̀lá jẹ́ kó di mímọ́ wípé ìjọba ń lo ti bá àwọn orílẹ̀-èdè táwọn onítọ̀hún ti wá sọ̀rọ̀ tó sì jẹ́ wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní bí wọ́n ti ṣe mọ́ ń tọ́.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, òun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: My brother, I hear say Lafarge don't change name.
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
3: HBM Nigeria, formerly Lafarge.
2: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kú kalẹ̀ fúnrun yẹn lákọ̀tún ẹ̀kan sí wa ní www.adaba88.9 FM tàbí kẹ ṣàkálẹ̀ àdàbẹ́ fẹ́ máa pò ní Google Play Store. Bákan náà lè bá wa dọ̀rẹ́ ní www.facebook.com/adaba88.9 Adaba 88.9 FM láwà lójú òpó Instagram àtàlágbélébo Twitter wa. Adaba FM TV látàgbò mọ́lẹ̀ sí lójú òpó YouTube. Bẹ́yìn bá wa níròyìn nǹkan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí. Ẹ tẹ àtẹ jíṣẹ́ ránṣẹ́ sí wa ní Newsroom at Adaba 88.9 FM. Abẹ́jọ́kì ìgbénu ṣàròyìn ń tẹ̀ síwájú. Lágbẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè láṣálẹ̀ tòní, ìjọba ilẹ̀ Uganda ń ló ti ní kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ kí wọ́n ṣẹ́wélé ìrìn àjò wọn báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó tó gbẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tí kò dín ní ogún àti àwọn àgbààgbà kọ̀ọ̀kan ní àìpẹ́ yìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn míì láyọ̀ àwọn olùkọ́sílẹ̀ ni wọ́n ṣe léṣe lákòókò ìjàmbá ojú pópó ọ̀hún tó wáyé ní Kapchorwa, ìyẹn lẹ́kùn ìlà oòrùn Uganda. Ìwádìí táwọn aláṣẹ ṣe ló jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ náà ló ti yọnu fẹ́ẹ́rẹ́fẹ́ kó tó di wípé ó gba ojú ọ̀nà náà. Eléyìí tẹnu ti ń kùn fọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ìjàmbá burúkú máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àkọọ́lẹ̀ òun ni orílẹ̀-èdè Uganda ni eléyìí tó ní í ṣe pẹ̀lú ìjàmbá ojú pópó tó gbẹ̀mí àwọn ènìyàn láti bí ọdún kan sẹ́yìn báyìí. Ṣùgbọ́n eléyìí tó wáá ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ báyìí ni ló jẹ́ ọ̀kan lára irú rẹ̀ tó léwu jùlọ láti ìgbà tí wọ́n ti ṣàkọọ́lẹ̀ náà. Ènìyàn mẹ́jọ ń lo dolóògbé nígbà tí ènìyàn 52 ṣe léṣe kọjá kàsí nǹkan nígbà tí ìkọlù látojú òfurufú ilẹ̀ Ukraine tó ba àwọn nǹkan ibi ìtajà eléyìí tó jẹ́ ti oníṣòwò ojú òpó ayélujára tó tóbi jùlọ nílẹ̀ Russia jẹ́, ìyẹn tó rúkọ rẹ̀ ń jẹ́ Woodbury. Àwọn ènìyàn kan dolóògbé nígbà tí ènìyàn 37 ṣe léṣe níbi ìjàmbá eléyìí tó ṣẹlẹ̀ sí iléeṣẹ́ Woodbury míì tó wà ní agbègbè Electrostar, ìyẹn ní ẹkùn Moscow. Ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ló jẹ́ kó di mímọ̀ wípé ìkọlù náà ni wọ́n ṣe sí àwọn agbègbè ibìkan eléyìí tó ń pèsè nǹkan ìjagun lójú òfurufú fún ilẹ̀ Russia. Ó jẹ́ kó di mímọ̀ wípé ilẹ̀ Ukraine ló tún ti fojú sun àwọn agbègbè kan bí orí omi Azov, Black Sea àti àwọn agbègbè míì tó ṣe kànrìn nílẹ̀ Russia láti ṣe ìkọlù sí. Lágbọn ìròyìn eré ìdárayá láṣálẹ̀ yìí, ìdíje ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ẹ́ tó yẹ kó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà yẹn Super Falcons àti ti Ghana tí wọ́n pera wọn ní Black Queens tó yẹ kó wáyé lónìí ní Casablanca ìyẹn ní Morocco, òun ni wọ́n ti ṣẹ́wélé báyìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fòpin sí ìdíje náà látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí wọn ò mórúkọ rẹ̀ léde. Wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ wípé bóyá wọn yóò ṣe àtúnyàn ọjọ́ tí wọn yóò gba ìdíje náà tàbí wọn ti fòpin sí pátápátá, òun ni wọn ò mọ̀ títí di àkókò tá ń kóròyìn yìí jọ. Àjọ tó ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà àti ti Ghana kò tíì sọ ìdí pàtó tí wọ́n fọ́n pọngilé ìdíje ọ̀hún. Orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè France òun ni wọn yóò mọ wòókè lónìí nínú ìdíje ìgbafẹ́ yìí àgbáyé láti mọ ẹni tí yóò ṣe ipò kẹta nínú ìdíje náà. Ìdíje ọ̀hún tí yóò wáyé ní Miami òun ni yóò jẹ́ àkọ́kọ́ orú rẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè méjèèjì tí wọ́n ti jọba ara wọn gbágbẹ̀yìn nínú ìdíje ìgbafẹ́ yìí àgbáyé tọdún 2022. Àwọn ikọ̀ méjèèjì ọ̀hún ni wọ́n fìdí rẹmi nípele semi final sọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bá gba ìdíje náà. Òun ni yóò tún ṣàkóónú àti mọ ẹni tí yóò gba bàtà onígóòlù ìyẹn golden boot bó ṣe jẹ́ wípé Kylian Mbappe ọmọ ilẹ̀ Faransé àti Lionel Messi ọmọ ilẹ̀ Argentina làwọn méjèèjì jọ ní àmì kan náà báyìí, nígbàtí Harry Kane ọmọ ilẹ̀ England àti Jude Bellingham táwọn méjèèjì tí wọ́n jọ ní àmì mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀. Tọ́ ìròyìn eré ìdárayá yìí náà láfimọ̀ káàdì ẹ̀ ńlẹ̀ fún tàṣálẹ̀ tòní Ọlásùnkànmí Èlújọba lolóòtú ròyìn Adégbòye Galani lorúkọ tèmi mú kí yín. Ó rán ayọ̀ lásun o, àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn, ó dàrọ̀.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Bàbá Kérewà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tiwa sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kérewà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ, ọ̀pá ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkún inú kíkún, àyà tí ń lù pipi ìpì, má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni Bàbá Kérewà ni ó kàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀lé. Kìí ṣe ti Bàbá Kérewà. Bàbá Kérewà wà pé mi débẹ̀.
2: Bàzó Ọlọ́run máa dá ọgbọ̀n àìsàn.
3: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
4: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmba mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
4: Bàbá Kérewà, kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́gọ́ wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
3: Bàbáńgánà, Bàbá Kérewà.
4: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Fóònù nọmba mi 08164122777.
5: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
4: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Bàbáńgánà, Bàbá Kérewà. Fóònù nọmba mi 08164 1227770816412 1227770

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

wà tẹ́ ẹ ti ń gbọ́ mi. Inú mọ́tò yẹn lẹ̀yìn wà. Abẹ́gi yẹn lẹ̀yìn wà tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi gan. Ọ̀dá oríta yẹn lẹ̀yìn wà tí mo ti ń dún sí yín létí. Ok, ẹ̀yin wà nù mọ́tò lẹ́ ń fi mí ṣe fàájì. Ẹ̀yin ti wá káàkiri tẹ́ ẹ ti ń gbọ́ wa yẹn. Ọ̀yẹ́ ẹ tún já ṣe bá a ṣe ṣe lálẹ́ òní.

0: iṣẹ́ tán.
1: Àwọn tèmi ni mo mú lẹ̀, mi ò mú lẹ̀, mi ò dẹ̀ parọ́. Ìtọ́jú mi tó mo rí, òun ni mo dẹ̀ sọ. Àbí tẹ́ èèyàn bá sáà rí ní ọ̀sán àsọnà. Ọyẹ́ ẹja bọ́bẹ̀ lábala lámbà ṣe ti ṣetán. Ẹyin tèmi ẹ fún mi lámbà o, àsìkò lámbà rè o. Ẹyin tèmi ẹ fún mi lámbà jẹ́ àsìkò lámbà rè o. Ọyá náà, àwọn afúnra wa ní lámbà jẹ́ lálẹ́ òní. Ọyá ohun tó dà, ó ń dà. Ẹ jọ̀ pọ̀ ń bẹ̀ 08162549991 08162549991 ẹ̀ka lẹ́ o.
2: Ọ̀gá mi ò pẹ́ yẹ mí.
1: Aṣíwájú.
2: Mo mà dúpẹ́ pé mo mà wọlé lé ní.
1: Ẹ ti wọlé.
2: Òpó dí púpọ̀ láti jọ ẹ.
1: Ọlágbára.
2: Mo kí yẹn kú àtàárọ̀.
1: Ẹ ṣeun.
2: Èmi kàn ní kí náà ni o, mo wà pẹ̀lú yín pẹ̀lú lámbà
1: yìí. Ẹ ní kẹ́ kí mi ni.
2: A jọ bẹ̀rẹ̀, a jọ parí.
1: Ẹ kò sí wàhálà.
2: Ala dúpẹ́ pé mo wọlé lé ní.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
2: Ẹ gbé ètò bàbá.
1: Ẹ ṣeun o. Aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran. Bàbá mo kí dáadáa. Ọyá ẹja tó wẹ lómìn náà. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Ẹ ṣeun. Yes sir.
3: Ọmọ akẹ́kọ̀ọ́ bá mi.
1: Ẹ ṣeun o.
3: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti ilé ọ̀kà kọ̀ọ̀kan.
1: Wòlíì.
3: Ṣé máa pè mí ní parọ́?
1: Wòlíì máa ń múlẹ̀ níwọ̀n ìpa.
3: Mi ń parọ́. Ó kàn bí kan bí ìkẹta. Mo wà ní ṣọ́ọ̀ṣì. Bí mo ṣe wà ní ṣọ́ọ̀ṣì yẹn. Mo dẹ̀ wá dé àyíká. Mo sáré pa àyíká yẹn kùgbẹ́. Mo dẹ̀ wá ro pé báwo ni màá ṣe ro
1: àyíká yìí.
3: Àfìgbà kan tó kàn dédé fún ara ẹ̀. Mo sáré pé gbogbo àyíká yẹn. Ó sábẹ̀ sí ń ṣàkó. Mo ń rí àdá.
1: Ṣùgbọ́n ẹ̀rẹ́ ti ń san.
3: Wọ́n tún wọnú ṣọ́ọ̀ṣì. Wọ́n tún mú ìgbálẹ̀. Wọ́n tún gbá gbogbo inú ṣọ́ọ̀ṣì má pẹ́pẹ́. Wọ́n náà bá àwọn ogun òrùn gan ló jẹ́ ló sọ̀kalẹ̀ báyìí.
1: Káyì tí wọ́n bá ń sanko.
3: Àwọn màláìka kan máa ń sọ̀kalẹ̀ ní ọjọ́ Thursday yìí.
1: Ọ̀tàn.
3: Mo ní bóyá àwọn ló sọ̀kalẹ̀ báyìí pé mo ní tí wọ́n bá ti dọ̀tẹ̀ tó bọ̀ kó wá sí àdàbà. Gbogbo àyíká àdàbà yẹn.
1: Kán wá bá wa san. A ó ti dáa bẹ́ẹ̀. Ó yé mi.
4: Mo gbé fún.
5: Ẹkùn ọkọ òkè. Bàbá o. Ó gbé màlú mi tiwo-tiwo.
1: Ẹ pẹ̀lẹ́ sà, ṣe ti gbọ́.
5: Gọ̀gọ̀ bá bá.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú. Ẹ ti wà ń bẹ̀. 08162549991 wà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
6: Ẹ̀ka
1: alẹ́ sà. Yes sà, àbí yes ma ni.
6: Mami dára sí mi látòǹdó.
1: Mami dára sí mi látòǹdó. Ọyá mò ń gbọ́ yìí.
6: Mo padìyẹ ní inú oṣù karùn-ún.
1: Mọ́mi dára sí mi padìyẹ lóṣù karùn-ún.
6: Bí mo ṣe padìyẹ yẹn, bí mo ṣe gọ́rùn-ún ẹ̀bá odò yẹn, ọrùn ẹ̀bá tún lẹ̀ padà.
1: Ọba lẹ̀ papọ̀ mọ́.
6: Ó lẹ̀ papọ̀ mọ́ ló bá ń tọ́ká.
1: Ó lóògùn àìkú ni.
6: Ó lóògùn àìkú ẹ̀jẹ̀
1: sí. Ẹ pẹ̀lẹ́ mà. Ọlọ́run wà pẹ̀lú yín. Hello. Hey, ẹ ti tẹ̀ pa. Ọ̀dọ́ yín lẹ ti tẹ̀ pa o. 08162549991.
5: Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀.
1: Hello. Hello, ẹ̀ka alẹ́ o.
7: Ẹ̀ka alẹ́ o.
1: Ó kọ yín bẹ tí ń pè sà.
7: Làbí náà bá lọ láni láti ta ògbólú.
1: Ok.
7: Mo máa gbé ráìsì kan.
1: Ẹ ṣe kí ni?
7: Mo gbé ráìsì.
1: Ẹ gbé ráìsì.
7: Tó o ráìsì tí mo gbé yẹ. Tó o àwọn ẹyẹ dẹ̀ ń wá bẹ̀ tó o. Bébí ṣe ta rọ́bà sáwọn ẹyẹ nìyẹn. Àwọn ẹyẹ sá lọ.
1: Ok.
7: Tí sá lọ tán dẹ̀ sá lọ báyìí mo wá ń já ráìsì. Àwọn ẹyẹ dé. Wọ́n kàn ti gbé àpò kan nínú ẹ̀ nìyẹn pé.
1: Wọ́n bá gbé àpò kan ń bẹ̀.
7: Wọ́n gbé àpò kan lọ.
1: Wípé ìgbà tí ráìsì yìí tó ń wù dáadáa tá a jọ ń sọ táwọn ń wá bẹ̀.
7: Àwọn ráìsì yẹn báyìí mo fẹ́ wá gbé fún yín láti ọ̀tẹ̀ yẹn yẹn ní kí n má gbé wọ́n ní wọ́n wá gbé fún yín.
1: Ẹyẹ ok ṣé lè tán wá gbé yẹn ọ̀dọ̀ mi náà ń gbé bọ̀ àbí. Wọ́n sọ fún yín bẹ́ẹ̀.
7: Wọ́n gbé bọ̀ lọ́dọ̀
1: yìí. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ọlọ́run wà pẹ̀lú yín gbé fún ọ.
5: Ọkọ òkè bàbá o ó gbé mọ.
1: Hello. Hello ẹ̀ka alẹ́ o.
8: Ẹ̀ka
1: alẹ́ sà. Ó kọ O ya ngbo.
0: Olorun mo ni mo be pon mi.
1: Eh.
0: O ba ti pa mi sinu kanga, ta ni ba gbe eja meji.
1: O ba gbe eja lati nu kanga.
0: Eyo kan bayi.
1: Ah, ifa mi gbe eja lati kanga.
0: Sa?
1: Abi?
0: Eh.
1: E mo si.
0: Emosi
1: je e fi kan se pepper soup e fi kan ka e fi gata
5: mo gbe fun yin o
1: e ba je nkan yin se ti gbo 0816251999 0816251999 o na ni number to ja si bi mo nbo
8: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke, da towo re le ni, oda, ti e kan sun lo ni.
9: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, afogede gede do ti ora danu. Logo lo mo ya ba duro to ti o si ma sise akori odun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdac fun tedugba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Aba Make Sure gbugbu iga ijawa ija osi always guide me
1: Gbogbo yin ta ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 Aba Make Sure. Number na ni ke ma pe 0916062653. 0916062653. Eja
10: we lomi
1: to wa nbe. Ele ka le o.
10: E ka le o.
1: Yes sir. O ko yin be tin pe.
10: Happiness lati power line o.
1: Happiness lati power line.
10: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀yá kí ló ń ṣẹlẹ̀ gọ́gàn, happiness. Hey, o ti já àtọ̀dọ̀ yín ni. Hello.
11: Hello, ẹ̀ka alẹ́
1: o.
11: Bísọ́lá láti Àwùlẹ̀. Mo ní kìkì yín ni à ń gbádùn yín o.
1: Ẹ ṣeun o.
11: Yes, sir.
1: Ẹ ṣe àdúpẹ́ o, ẹ ṣeun.
11: Yes, sir.
1: Wọ́n láwọn ń gbádùn wa dáadáa. Ẹṣeun, ẹlọ ẹka alẹ o.
12: Ẹka alẹ sa.
1: Ẹṣeun o.
12: Mọ́mí Sọfíà Látàkúrẹ́.
1: Ọyá mò ń gbọ́ yín.
12: Sísítà mi ló fẹ́ ṣe wedding.
1: Sísítà yín fẹ́ ṣe wedding.
12: Àwa wò pé a mú déètì sásìkò òjò.
1: Ok.
12: Bàbá lọ bá bàbá kan pé bàbá ìjọ.
1: Ẹjọ́ o.
12: Ẹ̀rùn wa lọ́wọ́.
1: Ẹ̀
12: fẹ́ tí
1: òjò ọ̀rọ̀ o.
12: Káwọn bá wa rí ráìsì tá a sì
1: jẹ. Ìyẹn náà pè ní bàbá ọmọjò.
12: Bàbá bá gba owó lọ́wọ́ wa lánàá pé òun fẹ́ lọ ra èròjà tóun fẹ́ fi ṣiṣẹ́.
1: Ok.
12: Látànà di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, a ti parí wẹ́dì ibi tí bàbá ti lọ rí èròjà tó fẹ́ fi mójò dání lòjò ká bàbá.
1: Lọ́ka mọ́.
12: Òun ló ṣì ń rọ ọ̀nbẹ́ ìbí sí i látànà. Bàbá ò tí ì rúbú kú ọ̀nbẹ́.
1: Kai, ẹ sì ti parí wẹ́dì.
12: A sì ti parí wẹ́dì, bàbá sì wá níbi tó ti fẹ́ mú rá èròjà.
1: Ẹ jọ wàhálà wa wà nù. Ṣé ẹ gbowó padà ní báyà bíbò?
12: Wọ́n máa gba refund torí ojú ọ̀rọ̀.
1: Ọ̀tán. Òjò ti ká bàbá mọ́ ibi tí ó ti mójò. Ọ̀ lágbára. Bàbá mójò nu. Òjò ká bàbá mójò.
5: Bàbá o.
1: Gbé fún ìyá ni.
5: Olú mi tiwo.
1: Pa.
5: Bàbá mi ni gọ̀gọ̀.
1: Káì. O gbe fun ba. Hello.
13: Hello.
1: Ẹ ka lẹ ma.
13: Yes sir.
1: O ko yin bo e tin pe.
13: Ọmọ wù mí láti Pan Groove.
1: Ah, ki lo sele gogo?
13: Mo ri fami mi tígbà tó bọ́ sódò.
1: Ẹ ri fami tó bọ́ sódò. Ok.
13: Mo wá ta touchlight sí.
1: Ok.
13: Touchlight mi wá gbé sókè.
1: Tọ́ọ̀ṣì tẹ tàn sínú odò. Ló gbé ìfami yín.
13: Bẹ́ẹ̀.
1: Ó ní maglet ni.
13: Ó ní lára náà ni.
1: Ah, ẹ pẹ̀lẹ́ sà. Àbí ẹ pẹ̀lẹ́ mọ́. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín o.
5: Mo gbé fún yín o.
1: Èmi gan gbé fún yín mà. Hello.
14: Ẹ ká lẹ́ o.
1: Ẹ ká lẹ́ sà.
14: Ah, o ga o
1: Mr. Sule Olowo Pogbon lo nsoro.
14: Ah, okay. Eye sa mojo sa. O ga aro ana ni o.
1: Okay.
14: Mo cha wa nta, nba ti le tun mo wole mo lo sun.
1: Okay.
14: Ti mo kan buro mosquito yen ni.
1: Mosquito yen kan fe 1B.
14: Mo ni abi mosquito yin ti ere ni.
1: Ki jo wo. Ki lo fe fa bayi? Oba sa lo.
14: Nba to ma pada de. Wo. Want to be 20, walk and bring me that to the bed.
1: All of mobilize you are.
14: Open up a window guide, you just want to bring me low.
1: Oh, look, wow.
14: So, but,
1: I'm going to go. Olorun wa pelu yin sa.
5: Ekun oko oki. Baba o.
1: Hello.
15: Opo ye mi Jordan.
1: Present sir.
15: E ma ko eto.
1: E seun o.
15: E so elero lo nsoro lati run akoko.
1: E so elero.
15: E se amo pe mi kin.
1: E ma mu le ni epa.
15: O chele ni ana.
1: Lana yi.
15: Ana ile le yi lo
1: se. Hmm. Hmm.
15: Ibi egbe ibi le mi bi 31 ma ta yun.
1: Nibi egbe le yin ta tin ta yun.
15: Be.
1: Ayo olopon yen.
15: Be be.
1: Eh eh.
15: Mama to ni le be.
1: Okay.
15: Oun lo gba tenant si le.
1: Okay.
15: Tenant yen ebi loruko obinrin yen.
1: Ebi
15: be ni.
1: Kai.
15: So o wa di pe awon okunrin meji ma wa wale.
1: Eh.
15: E kan je obe.
1: Okay.
15: Ekeji nje iyan.
1: Okay.
15: So won de ti wa so fun iyan yen pe obe mama wa iyawo to fe fe afeson e
1: wa. Omo wa wale o. Hmm.
15: Bo se trace e wa niyan.
1: O ba trace e lo.
15: Bo se debe niyan.
1: Hmm.
15: Bo se ri obe nbe niyan to ba afesona yin sere
1: kai
15: bo se paju obe ma niyan o
1: kai
15: lo be se yo kale niyan
1: le bi ba fa lo ba fariwo ta
15: ah bi iyan se ri niyan pe ye wahala ni to sele
1: bo
15: se sajade niyan
1: lo ba di ebi fe pa mi o
15: bi ya onile se bere sin ki gbe niyan e ma wa woju obe muyan o wa woju obe muyan o
1: otan
15: bo se pariwo latana
1: ni pe dakun e woju obe lo wa nle yi o
15: be ni o kon muyan o
1: iyan re o e muyan na e ma je
15: be bo ti mo je ni pe iyan ma sa lo na kure niyan o ya e le baba wa ri iyan be o ya yan ko dake latana lo
1: paru pe e pele sa olagbara oju abe lo ti yo bole yi iyan na ni sa lo yi
5: ekun baba o
1: epe lesa
5: mi ti wo ogbagba mi ni gogo
16: ele kale
1: o e kale sa
16: eh sa e kweto
1: o ko yi be ti pe
16: salisu lati kare be lo sele le ni o
1: okay
16: mo nbo lati bi se
1: ehn
16: wo ari awon meji ton ja ah kilo le ma fa ija
1: kilo le fa ja
16: mo wa sumo won won ti la won la won won gbagbo ni ma pari e fun won
1: hmm
16: gba ti ma de be won wa kejo won ro won ni awon mejeji
1: eh
16: won dawo ko won ra moto
1: okay
16: eni kan wa ejo ejo eni keji
1: okay
16: oni se won lo n faja ni
1: ah
16: okay e je ko won ta n gba je ke kin owo e
1: kan pe owo e
16: won la won o gba
1: hmm
16: se kin se dajo lo wa ra mi won ni kin se
1: okay
16: wo je lo le niyan mo lo gbe aiki atada
1: le ba mu moto
16: ba pisi meji
1: e ba kin meji
16: se mo ko ta meji ba leyin ta meji ba waju
1: be ni
16: so be ni be mo je fun eni kin ni kin ni ere kan mo se fa ni keji
1: le e ba be ni keji ran keji
16: bo je fun won ni jerican yen won lo re ko si bo wa lo ni
1: kon faja kon kaluku o gbe ti e
16: be ni
1: o n kaluku won lo ni taya meji meji
16: be ni
1: e pe leza alaja ti yin to lagbara olulaja ti yin lagbara mo gbe fun yin sa
5: oko oki baba o malu mi ti wo ti
1: e je se bayi ki n sare ji se to wa waju wa na asin pada bo e ku kale
17: atoto arere gbogbo eyin eyan wa o iroyin ayo mature fun gbogbo eni to ba nigbagbo lokunrin ati lobirin iyan fun gbogbo onise owo tabi eni to le sise kan tabi omiran bi driver storekeeper cleaner supervisor loader bricklayer plumber electrician security truck driver kitchen attendant motor boy receptionist warehouse keeper factory manager
18: healthcare services experts, poultry workers, electricians, tabito le shishi agbe, ti wansi dakpe lokure ati lobiri, tojo ori won ti ju, bi omo du meji din logun, lo si a dota adolo, ti wani fe, lati lo shishi loki okun, chubo ti o si agbara owo, lati le shekbo buwe tu wanyi, ele ishe Hot Spring International, to ni a joshi pokpe luwa polo po ele ishe loki okun, lati gba awen yon sishe, la iso wo ju owo registration, ati agreement lo ti shetan, lati ba gbe nibi to ti wuwo eyi to je pe te ba ti bere ise loke okun le ma da awon owo won yi pada ni die die line ni lara ta ba ti jo ni ajo sopo to domoro number won yi ni ke ko sile ka to bere si ni ma daruko awon die ninu awon ilu ti ajo ni ajo sepo 09057056914 le ko si 09057056914 e tun gbo le kan si 09057056914 awon die ninu awon ilu ti ati ni ajosepo pelu awon na ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France ati awon ilu miran ni Schengen countries eyin ara te ba sakiyesi e ri wipe awon orilede to wa ni Europe nikan la daruko fun yin lori eto yi leyi to tumo si wipe awa ki sade ohun ti a o ba ni ikapa lori e fun enikeni iyan ni le ise Hot Spring International. This great opportunity is brought to you by Hot Spring International. About the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland, and in some other countries, especially Schengen countries, for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number 090-5705-6914. 090-5705-6914. Again, 090-5705-6914. Hot Spring International wa ni Lubadon, led by Lepo Adamatic AP Petrol Station, along Iyana Church and General Gas Road, Ibadan, Oyo State. Waka joso ni asoyepo to je pe lare osu perete wa bara re loke okun le ike ya orile de ta pe si waju yen fun eni ti o ba ni international passport tabi oko ba ti e ti ni rara iwo sha ti ba wa soro ka to sona e wa ma gbagbe o eto yi ko si fun eni ti o fe lo kawe loke okun ko si si aye lati ku omo tabi iyawo lo o di eyan odun meji te ba ti pari eto te si ti wa lohun pelu gbogbo asoyepo to wa laarin awa ati yin ati ile ise to ba gba yin sise loke okun ka to danu duro eko number yi sile 09057056914 le kan si 09057056914 e tun gbo le kan si 09057056914 tabi ke ba wa soro lori WhatsApp iyen fun gbogbo eni to ba le se driver, security, storekeeper, factory works, cooks, supervisors, loader, motorboy, ati bebe lo. Iwo sha ti pe ko so se to le se ka si gba o niyanju ka to sona lai si wahala tabi idamu kankan ero ti wi pe anfani yi ko ni pe kase nle e pe si ero ibanisoro yi tabi ke WhatsApp
19: 09057056914 le kan si 09057056914 e tun gbo le kan si 09057056914
18: office Hot Spring International wa ni Ibadan le by ile epo Adamatic AP Petrol Station opopona to ti Iyana Church lo si General Gas ni Ibadan e ma gbagbe irin ajo eleyi lo wa fun onise owo lati lo soke okun lai sanjo owo registration tabi agreement lo ire o
20: alagba siroro ke lo salukuku re to fi n gba papapa mo lo lekan mo tun pada ba oni bi
21: oh ma wo mi no de lo ba mi soketa n se ranse si mi lati ilu eko abo wa re o na lo tun ti ja yo
20: eko we se iwo o ti igbo nipa alaro motorcycle spare part nibi ti won tin ta ojulowo orisirisi spare part ni bi won se n ta aleyeyo ni won tun ta loju pali fun awon alara atuta
21: alaro ke
20: be ni alaro ko si ru spare part ti o ba n fe to oni ba pade lodo alaro bere latori jelly spare part siroro spare part ibk spare part pelu phonics ati ohun gogo ti o ba n fe lara machine tabi keke re a n re kore badon si loro wa mo iwo sha ati bere alaro spare part stores olu ile ise won wa ni number 32 isikan roundabout akure won tun wa londo ni number 12 brigadier ademulegun ro ni idojukoju sunbreaker londo won tun fi kale si number 38 odosaye okiaro ni ilu akure telephone won ni 08037481082 tabi 07060719622 taba n soro ni po ojulowo spare part nle yi alaro spare part stores
22: odo won gangan ni ke ma bo

0: ta tin gbo oriṣiriṣi awọn iroyin ẹlẹjẹ ẹ sa fun won pupọ ninu awọn iroyin lo jẹ wipe iro ni o kan dẹru sile si yin lara ni ko ri bẹ iyi to tun ba dabi re ni wipe to jẹ bi akotan ni wipe ti e ba ti ni awọn ironu yi e ma se tori pe boya e ronu ke wa so wipe e fe lo lo ogun kan tabi e be fe bere si ni moti oju wa ri pupọ ni ilewosan awọn alaboyin kan ma n se be wọn bẹrẹ sí ní mọtí wọn lè máa mu sìgá torí pé wọn ò fẹ ronú rárá o ẹ má ṣe yí o èyí tún lè pa ọmọ inú yín lára kò jù bẹẹ lọ.
1: Ẹ ṣeun dókítà.
2: Ẹ ṣeun dókítà gbogbo ohun tí ẹ ti sọ pátá láti gbọ́
0: tọ
2: ọ̀rọ̀ náà yóò sì gbìyànjú láti mú gbogbo rẹ lò
0: ó dà bẹ́ẹ̀.
2: Ẹ ṣeun parí yín ná.
3: Bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní, ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápìnrin. Gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn. Àti pé bí a bá lè ṣera wa lóṣooṣù ọ̀wọ̀, a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn. Ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí. Bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038. Lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí eafrica2@gmail.com. Bákan náà ẹ lè bá wa dọ̀rẹ́ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ Iye Africa. Ẹ má ka wàkàrẹ́ nínú dídóòlà ẹ̀mí, ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri. Àbíyè àjọ Iye Africa ló ṣagbátẹrù ẹ̀.
4: Live it, my fault.
5: ADABA.
4: ADABA.
6: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
7: Máa tẹ́ ẹ̀rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
8: tun fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan bọ́ fẹ́ béèrè onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ lẹ ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòra wa níran ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí

0: kojo olukodo ise owo awon ara bi tin somo ologo domo loponi
1: oya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba ala no spiritual
1: okunrin dandan
0: eyike iya isara
1: ko sese bere tabi olojo pipe
0: promise and faith
1: ashiri bibo
0: iyonu ebe awon agba
1: baba ala no kajue
0: iyonu agba
1: ko senti oye ko ni lowo
0: contractors oloselu
1: o lo fun interview
0: iyonu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: no tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju asiri bibo
1: atude asina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba ala anu alaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday ni lu akure
0: in la fe junction
1: so folo kada pe
0: ile baba ala anu
1: idi mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: ele ri baba ala anu
0: nina god plaza opposite alafia hotel
1: ojo
0: monday and tuesday
1: ele ri baba ala anu
0: ni bankusa street
1: opposite ile iya bankusa
0: ilu ore
1: telephone
0: 006 397 0829.
2: Eyi ni lati so feyin ti en gba ilu meta pere le ti le ri office baba lanu alaji agba yato sawon ilu meta ta ta bare ni to so fun yin wi pe alaji agba baba lanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa nla fe junction e ba won soro wi pe ki won o gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbara lodo mare ilu keje ni ilu ore ni pinle ondo e bere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibele si ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ku ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijeun le ri won ni ilu owo ni na god plaza ni dojuko ile itura lafia hotel ko pe meje te ba ti debe abusebose ere lati akure te de ilu ore ore to fi de ilu owo ko sibi ti owo ja baba laanu ode nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni o bo se fun kon yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 97 0829 08063 97 0829. Won pikini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pa re o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin aba ti n ji ta ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe. onígbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bíi pé ká sin kọ́kọ́rọ́ kò ní. ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni. ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. wọ́n fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbàlo. kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín. ẹni tọ́lọ́ ń bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gé ya ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. ẹ̀yọ́nú ayé ń lórí gbà. lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdíni ti alhaji àgbà baba láàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọléwọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba l'accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ìlú ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hún kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọ̀yẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọ̀yẹ̀ká wò wípé kọ̀yẹ̀ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú Aláàjì àgbà lórí 08063 97 0829 08063 97 0829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìgbà ń gbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbáyé látọwọ́ Aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ìyọnú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ba hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ìyọnú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gé yá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnú sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnú sẹ́dá ntọ́ba fọwọ́bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà Aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún 08063 97 0829 08063 97 0829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda kù kò lè dìdí kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan faith.
3: Àṣírí bíbò.
2: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ìyọnú
3: àgbàlú.
2: Kò
3: sẹ́ni tí
2: ò yẹ kó ni lọ́wọ́.
3: oyun ijo asiri bibo
2: atude asina
3: o ja lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
2: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
2: so folo kada pe
3: ile baba laanu
2: idi mango loki ogba lo lo
3: Saturday and Sunday
2: ele ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
2: ojo
3: Monday and Tuesday
2: ele ri baba laanu
3: ni Bakusa Street
2: opposite ile ya Bakusa
3: ilu ore
2: telephone
3: 0063970829
4: Live it, live it, my father.
5: ADABA
4: 89 Adaba.

0: ṣá.
1: Iná ṣá.
0: Àti gbogbo àgbègbè.
1: Ibi ọba wà.
0: Ibi tí ẹ̀ka wa wà. Ọjọ́ Sunday.
1: Sunday.
0: Ó máa ní agbára o.
1: Ó yẹ ṣá.
0: Ní aago méjì àárọ̀.
1: Méjì àárọ̀ ni.
0: Ibi ọba wà.
1: Kẹ́ni ṣá.
0: Mẹ́sàn ọ̀pọ̀ dé ilé ṣá.
1: Máa bọ̀ lẹ́ṣọ̀.
0: Orí òkè òkò tó jẹ́ ẹ̀sù.
1: Ó yẹ ṣá.
0: Orí òkè Sioni.
1: Sioni.
0: Àrẹ̀mọ̀lẹ́kun.
1: Àrẹ̀mọ̀lẹ́kun ni.
0: Májẹ̀mú fẹ́ sọ̀rọ̀ sá.
1: Hallelujah.
0: Mi ò mọnú ibi tí wọ́n gbé Májẹ̀mú ọjọ́ orí rẹ wọ̀.
1: Adániwáyé o.
0: Tí ayé rẹ fi wà lójú kan.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Májẹ̀mú yẹn da sẹ́.
1: Àmì Jésù.
0: Ibo lo ti ń gbọ́ mi?
1: Ó yẹ ṣá.
0: Ọjọ́ Sunday.
1: Sunday.
0: Ó máa ní agbára.
1: Alágbára o.
0: Nǹkan máa ṣẹlẹ̀ sá.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ọjọ́ Sunday.
1: Sunday ni o.
0: Aago méje.
1: Méje àárọ̀.
0: Méje láàárọ̀ ni.
1: Méje àárọ̀ ni o.
0: Ṣẹ́gun ọ̀tá.
1: Ṣẹ́gun ọ̀tá.
0: Ọjọ́ Sunday.
1: Sunday ni o.
0: On the 19th.
1: Hallelujah.
0: Ẹ wá sẹlẹ̀mùrẹ́tì wòlíì yín.
1: Ẹ bẹ́ẹ̀ ṣọṣọ́ o.
0: Ọjọ́ ìbí wòlíì.
1: Hallelujah.
0: Ní ṣẹ́gun ọ̀tá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀dìndín ṣẹ́ wòlíì.
1: Ó yẹ ṣá.
0: Tẹ lò kù lọ́jọ́ ìbí.
1: Ẹ o.
0: Nílé ṣá.
1: Ẹ o.
0: Ẹ ṣá.
1: Ó yẹ ṣá.
0: Mo ti gbé church bus.
1: Kábíyèsí o.
0: Gbogbo ẹ̀mọ̀ ń kọ́ bọ̀.
1: À ń kọ́ bọ̀ o.
0: Sí ṣẹ́gun ọ̀tá.
1: Ṣọ́ngọ̀ ẹ̀kú oríire o.
0: Ẹ̀yin ẹ̀wò bá ti nífẹ̀ẹ́ mi sí.
1: Ó yẹ ṣá.
0: Ipe.
1: Yẹ ṣá.
0: Wọ́n fẹ́ wá sí ibi ayẹyẹ.
1: Ṣọ́ngọ̀ ọ̀tá.
0: Ibi ayẹyẹ wòlíì.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n tó ò ní ọjọ́ ayẹyẹ rí.
1: Ó yẹ ṣá.
0: A dàkọ àtẹ̀jì Sunday.
1: Ó jáde.
0: Májẹ̀mú kan fẹ́ fọ̀ fún ẹ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ní ọjọ́ Sunday.
1: Sunday yìí ni o.
0: On the 19th.
1: On the 19th.
0: Bàbá ti parí ṣẹ́gun.
1: Ó yẹ ṣá.
0: Ó di ìlọrin lọ́jọ́ Tuesday.
1: Ìlọrin.
0: Tuesday.
1: Tuesday ni o.
0: 21.
1: 21.
0: Oṣù táwọn ẹ̀yìn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìlọrin àfọ̀já o.
1: Ìlọrin ẹ̀múra o.
0: Ní stadium ni o.
1: Stadium la máa lo.
0: Fídì stadium ni o.
1: Fídì stadium ni o.
0: Ó máa lágbára.
1: Ó yẹ ṣá.
0: Aago méje.
1: Méje àárọ̀. Kábíyèsí o.
0: Akọ́dà yẹ wíwé.
1: Ẹ o.
0: Mo fẹ́ rìn kọjá.
1: Ó máa lágbára o.
0: Peter Tẹ̀yìnwá ilọ̀.
1: Kábíyèsí o.
0: Sori ìpàdé mẹ́de
1: yìí. Ó yẹ ṣá.
0: Tà ṣe nílé ṣá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Odidi ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ó yẹ ṣá.
0: Lòjó fi rọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: À ń bèrè àmì.
1: Ó yẹ ṣá.
0: Ọ̀run dẹ̀ fi àmì.
1: Àmì fara o.
0: Ó kù tì lọ́rin.
1: Ó yẹ ṣá.
0: Àmì náà gbúdọ̀ fara o.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òun ló máa jẹ́ èdìdì.
1: Ẹ o.
0: Iṣẹ́ wòlíì.
1: Jésù.
0: Fún ọjọ́ ìbí mi.
1: Ìlọrin kún mi náà o.
0: Ẹ̀yin wọlé kárasà mi o.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Wà lọ́jọ́ ayẹyẹ.
1: Àmì Jésù.
0: Ìlọrin àfọ̀já.
1: Ìlọrin àfọ̀já o.
0: Tuesday má mi ṣe.
1: Tuesday. Má mi ṣe.
0: Má mi ṣe
1: o. Má mi ṣe.
0: Má mi ṣe o. Mo
1: ń
0: mú ọrẹ wòlíì ẹ̀sà.
1: Ó yẹ ṣá.
0: Bí àwọn tó wá léèrè.
1: Ẹ o.
0: Ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Kábíyèsí o.
0: Ni wọ́n sà fún wọn.
1: Ẹ o.
0: Wọ́n jẹun lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Wọ́n jẹ àjẹ yọ.
0: Ẹ̀sà.
1: Lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Kábíyèsí o.
0: Ìlọrin.
1: Ìlọrin o.
0: Ẹ gbádùn wòlíì.
1: Ẹ kú múra o.
0: Ní on the 21.
1: On the 21 ni o.
0: Má mi ṣí ẹ.
1: Rárá o rárá o.
0: Aago méje.
1: Ìdẹ́.
0: Àárọ̀ mi ṣí o.
1: Ó yẹ ṣá.
0: Méje láàárọ̀ ni o.
1: Méje àárọ̀ ni o.
0: Méje àárọ̀ ni.
1: Ní stadium.
0: Ní stadium.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àárọ̀ mi ṣí o.
1: Bẹ́ẹ̀ni ṣá.
0: Ẹyin ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ẹ múra lẹ̀.
1: Ẹ máa múra o.
0: Weekend tó ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni ṣá.
0: Ìjàmbá ti ń parí ti lọ́rin.
1: Ó yẹ ṣá.
0: À ń bọ̀ ní ọ̀fà.
1: Ọ̀fà ló kọ́ o.
0: Ó máa ní agbára.
1: Ṣọ́fọ̀ olúwẹ̀ hàn.
2: Yóò dára fún ọ.
3: Ìwọ́
2: gángan.
3: Lẹ́ẹ̀rí kan.

0: kankan ko si leyin e
1: magista ta se latare wa soya alubosa adu chili ati konofuru
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: magista yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
0: Wait!
4: My love, what happened?
0: Before I marry you, the TV where you promised, the fridge, car, where it is? Washing machine, car. Will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding.
5: Relax, everybody. Who said I must buy everything once?
4: I use CDK.
5: CDK?
4: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
0: So all those things done already there, house?
4: Abba, since last month.
0: Ah, first off, continue the wedding.
6: Yay!
4: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest. Normal market price. Download CityCare today.
7: Visit us at Danko Plaza at Jilosun beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road at Doikiti. Please call 0707-484-3351.
8: CityCare. Pay small. Live BB.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adù chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe do ohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókó má ni gbàgbé.
9: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
10: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
11: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adù chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe do ohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dà kókó má ni gbàgbé.
9: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu

0: wọn tún bẹrẹ mi ò lè ṣe aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.
4: Lílẹ̀ má fọwọ́kọ̀.
5: ADABA.
3: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.

wọ́ ọlọ́run ọba ló wà. Níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Mo kí yín pé ẹ kú u dé dé àsìkò yìí.

àsìkò kálukú ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n orí bá pẹ́ ńlẹ̀ ó ń láti dire. Ìràkìtà ò sì mọ́là wá. Àfẹ́ńtẹ́lẹ́dùmarè bá mu tó bá gbéga.

ọmọ ọlọ́jọ́ òbí ẹni gbẹgbẹ ọdún kan Queen Abiola Alaseyori Arewa ó ń kí ọmọ ọlọ́jọ́ òbí ẹni ẹ mọ̀ dá àwọn Facebook lóhun àwọn ọlọ́mọ ẹni tó sọjọ́ òbí tó ń kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí mi pé pé ọjọ́ òbí mo ní àbẹ́yẹ̀ wá gbà mí. Abẹ́lò ni mò ń sọjọ́ òbí láàrin ọdún. Àwọn tó yà lẹ́nu gan a máa yà wọ́n lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀. Èmi gan tó ń kí kó ọjọ́ òbí ó yà mí lẹ́nu pé àbẹ́yẹ̀ wá gbà mí ẹ̀ ń wò mí ràn ní ẹ̀yìn èèyàn. Facebook ló gbé wòròwòro dé ọjọ́ òbí ti á jẹ́ a ti ṣèyún kọjá. Ẹ̀sọ́ ọkọ̀ kíbi kó ọjọ́ òbí fún tèní Abiodun Akilua òun ló kọ́ kíbi fún ọjọ́ òbí fún tèní. Ògbóǹtarìgì oníròyìn nì láti iléeṣẹ́ rédíò òun ló kọ́kọ́ kí mi mo ní ẹ̀ ń wò mí ràn ni ti ọjọ́ òbí ti á jẹ́ àfi pẹ́ tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé. Èyí tó tún wá yà mí lẹ́nu ń bẹ̀ ìyàwó mi bá tún pè mí òun náà bá tún tàtẹ̀ ránṣẹ́ sí mi pé mo kó ọjọ́ òbí mo ní ẹ̀ ń wò mí ràn ni. Mo bá pè òun pé ṣé ò sí nǹkan mí ń bẹ̀ ṣé èwe ti ọjọ́ òbí kọjá nígbà tó yẹ pé nǹkan tó gbé wá lórí Facebook nìyẹn. Àbẹ́ẹ̀ wa gbà mí ó da ẹ ṣe òkè ẹ̀yin èèyàn ìfẹ́ tẹ ní síbi náà ni àpẹẹrẹ ìfẹ́ yẹn náà lè fi hàn. Afọlábí Ẹlín Sam Babayẹmi Ayọ̀ praise Olúwa Fẹ́mi.

Noah Sembella. Noah Sembella, ọmọ bíbí ilẹ̀ olùyí ò jẹ́ fọ̀n tó fi ìkàrẹ́ àkókò sí ibùgbé. Noah Ogebu Sembella, ojú òní tì ọ́. Owó fàájì kò ní tán lọ́wọ́ rẹ. Owó iyì owó àpọ́nlé kò ní tán ní ọwọ́ rẹ.

Olúbùnmi Ọláṣọ̀tọ̀ ọmọ bíbí ilẹ̀ Olúyè ò jẹ́ fọ́ni. Ìkàrẹ́ àkókò náà ló fi ṣebùgbé. Àgbà oyè Akínbùà. Ọ̀wẹ́rẹ́ ọmọ Ṣẹ́gi lówó, ìwòrí ọmọ Làpólà sọ̀rọ̀. Ọ̀gbẹ̀gbẹ̀ kọ́ ọ̀gbẹ̀gbẹ̀ tó gorí ìroko tó ń pariwo ajé tantan. Owó ò ní tán lọ́wọ́ dédé yín. Àníkún owó lẹ́lẹ́dùnmarè ó máa fi ṣe. Àgbà oyè Akínbùà ọmọ bíbí láti Òkìtì pupa títí wọ Ìdèpé. Láti Òkìtì pupa títí wọ Ìdèpé làwọn ti ń sọ̀run àjìjá tiwọn. Ó ṣe ẹ bá tọ́jú Dangote tiwa ní Gòbá. Ìyẹn Akin Single. Ẹ̀lẹ́.

0: ọlọ́mọ abìsẹ́ wàrà nífẹ̀ẹ́ àwọn ẹlẹ́sẹ̀ fọ́run mìlà bàbá ń bẹnú ọ̀sàrà ó ń bẹnú òṣòro ó ní bóun ni fọ́ọ̀sì gbénú ilé yìí là bóun ni fọ́ọ̀sì gbénú ilé yìí ló lọ.
1: ọba máa ń jẹ kárí.
0: bá ní èyí wìnìwìnì ẹyẹ òkun. èmi ni wọ́n mọ̀ ọ́n sì tèmi ni wọ́n mọ̀ ọ́n ṣe. èyí wìnìwìnì ẹyẹ ọ̀sà. èmi ni wọ́n mọ̀ ọ́n sì tèmi ni wọ́n mọ̀ ọ́n ṣe.

0: mi ṣororo.
1: Ìjọ tí a ń tọ̀nà ìrìnwó bọ̀. Ẹ rí ọjà ìjìbò mẹ́kùn lakọ́dé. Ẹ̀wọ́ kókò lakọ́ jẹ. Ó gbùsẹ̀ gàdà. Látúnjẹ̀wò òwúrà. Láwùjọ iṣu ti ń bẹ lóko. Òun lọ̀bọ́ ti yẹn wò rẹ̀ láàyò. Ẹ wá gbọ́. Ayò lá máa jẹ́ lójú.

0: Ayen Jaye. Ìgbàǹjẹ́gbà. Ìdùmàrè yóò jẹ́ ká máa bágbà mu ni, pẹ̀lá ṣe ìdùmàrè ẹ̀sì náà ó máa bágbà mu. Dédé eré la máa ṣe, a ní súra wa. Ẹ kú dédé àsìkò yí ẹ̀yin èèyàn wa. A jọ lájọṣe pé ayọ̀. Tàfágíwá.
1: Ẹ̀ṣẹ̀ mi àdúrà yìí ó.
0: Àṣẹ ìdùmàrè. Ose. Baálẹ̀ ni Ọlọ́run dá. Àyàn baálẹ̀ láti Indianapolis.
1: Ẹ̀ṣẹ̀ mi àdúrà yìí ó.
2: Káráyé máa kó bá wa.
0: Tàfágíwá olórí awo ọ̀wẹ́ náà. Ara àwọn olólùfẹ́ ètò mi ni olùfẹ́ ètò mi nìyẹn.
1: Ẹ̀ṣẹ̀ mi àdúrà yìí ó.
2: Káráyé máa kó bá wa.
0: Àmì ìdùmàrè. Mo ṣàmì ẹ̀. A ní rogun àkóbá. A ní ṣàfọwọ́fọ abú. Àti lọ àti bọ̀ kò ní múnira wá. O ṣe. Bíní tẹ́dì yẹn ń beko èèmọ̀. A ní ríjà ògùn. Àyàn baálẹ̀. Láti Indiana ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rùn. Rescue ẹkú ọjọ́ mẹ́ta, ẹkú ọjọ́ mẹ́ta ni ọmọ wí ń bẹ̀. Gbọ́n àkúrẹ́ pẹ́pẹ́pẹ́ ní tí bá ń bẹ̀ ń bẹ̀ kó múyùn jáde kó jẹ́ fi sọ̀rọ̀ àjìjà. Àjẹ́ kúkúrí àárí WhatsApp àyàn pè mọ́. Kì í sì ṣẹ̀bí wọn náà o. Kì í ṣẹ̀bí wọn kọ́lọ́run máa ṣàánú fún wa. Ẹ̀rí ọlọ́mọ jẹ́ kí ìgbà wa kó dìdàkudà. Ìdí abáni wípé àwọn tí ń bẹ lókè òkun yẹn gan-an. Bẹ́yẹn bá pè wọ́n báyìí láti ilé tìbẹ̀rù náà ń gbé ìpè èèyàn pé bóyá ó fẹ́ gbé bùkátà wá ni ẹ̀rọ á máa bà wọ́n. Èmi ohun tí ilẹ̀ yìí dà náà lékúkú rí yẹn ṣé bẹ́ẹ̀ lórí látijọ́ kò wúwú rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n kọ́lọ́run ó ṣàánú fún wa. Ibi tó kù sí Ẹlẹ́dùnmarè yóò bá wa túṣe àwọn aláṣẹ wa. Ọlọ́run ọba ọgbọ́n ìmọ̀ àtòye tí wọ́n fi máa ṣe tí ò ní bu wọ́n lọ́wọ́ Ẹlẹ́dùnmarè yóò yọ̀ǹda ẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ló máa rí. Ọlọ́run ọba kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣe ẹ̀yin èèyàn wa alàgbà Adétúnjì Bello ẹ̀lẹ́ ń bẹ̀hun. Mo kí yín pé ẹ kú ìbánigbétò náà. Adéwálé Akínníyì Wesco ọmọ bàbá àgbàlagbà tó ń jẹ́ èmi ni ọmọ Ọlọ́run. Ọlọ́run ọba mi ló ń jẹ́ èmi ni. Mo kí yín ní abẹ̀hun pé ẹ kú ìbánigbétò yẹn. Ẹ jẹ́ ká tún fọgbọ́n pa èròdà. Kí ló wà ń bẹ̀? Ẹlẹ́ran mi jìnjìn ní ìlàwà tá a gbé ń dún ìyẹn àdá.

0: ọdún 1993 tí àwọ̀ yìí jáde. Alájì àgbà kúrò ní Okron studio wọ́n po àwọ̀ orin pọ̀tàn. Ṣé ìṣe àwọ̀ orin náà ni Alájì àgbà ṣe kẹ́yìn ní tó fi ṣe àwọ̀ pálábá àtijọ́ yẹn. Àwọn tá àwọn rẹ́kọ̀dù àtijọ́ eléyìí ó dà pé èyí náà ló fi ṣe kẹ́yìn ló ṣe kẹ́yìn ló fi ṣe àwọ̀ orin yẹn kẹ́yìn lọ́dún náà lọ́hùn. Ó fantasia fuyì ó sì báwo olójúdúdú pálábá àtijọ́ yẹn ó sì bá wá. Eléyìí dimensional fuyì yes àwọ̀ onípálí àtijọ́ olójú rẹ́kọ̀dù dúdú ọjọ́ náà lọ́hùn òun náà ló bá jáde.
1: Parada adakara bí kò parada kò dé kuru.
0: Ọdún 1993.
1: Gáàrí bá parada àdẹ́gbà o.
0: Lẹ́ẹ̀.

gbọ́. Ó rìkọ́dọ̀ àwọn orin ìtàn ó jáde àwọn ayé ń tẹ́wọ́ gbà ni oríire bá wọlé tó Aláàjì Àgbà lọ́dún náà lọ́hùn. Lárè balógun ẹ̀ ń lẹ́m̀bẹ̀hun.

0: Aláàjì àgbà pé àwọn ọmọọṣẹ́ rẹ̀ dédé wọ́n mú wọ́n jọ ṣe mítìnì wọ́n sì pàdé nígbà náà pé ìrìn àjò tá à ń lọ ìkẹ́ lọ múra gírígírí ni o. Ta ló ti ralẹ̀ nínú yín, ta ló ti kọ́lé nínú yín, ẹni tó ralẹ̀, a sọ pé àwọn ralẹ̀ ẹni tí ò tí ì rà, àwọn tí ò tí ì kọ́lé, wọ́n sọ pé àwọn ò nílé lórí. Aláàjì àgbà ní ìrìn àjò táwọn ń lọ yìí, àpadàbọ̀ wá ìrìn àjò ire ló máa bá dé nítorí wípé ìgbésẹ̀ táwọn ti ṣe látọjọ́ yìí, àwọn lọ fẹ́ mumi sí ni báyìí tó yẹ pé gbogbo ẹ̀ ló dùn tí ó sì lárinrin. Ó tọ́ ni eré ni wọ́n dájọ́ ọjọ́ pé wọ́n sì fò bí ẹyẹ odi London. Nígbà tí wọ́n lọ London lọ́ bá kó àwo orin ọkọ̀ sínú àpò. Àpò tí wọ́n kó sí ó kún bìbà lọ́dún náà lọ́hùn pé àwọn ń kó lọ London àwọn fẹ́ lọ tà. Ọ̀tọ̀nà kó kẹsẹ̀tì sí, ọ̀tọ̀nà kó rẹ́kọ̀dù sí. Wọ́n sì dé London lóòótọ́ mọ́nà wáì àfi bí eré àfi bí àwàdà. O ṣe
1: bí ọgbọ̀n ọdún tó di ìṣeré
0: pọ̀. Àwọn orin ti tán pa.
1: Tó wà lẹ́nu òwẹ̀ wọn dáfò.
0: Bàbá wa olódù tòkè odò kábíyèsí bàbá wa Adébáyọ̀ Kẹ́síkú. Ó jí jealous náà ń kọ́. Bàbá wa JP Abidakun.

àwọn orin wọ London lọ́bẹ̀ sí ni mú ọ̀tà pátá gbogbo ẹ̀ tọ́ pátá po kòkó mọ́. Tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ń dùn ó ńlá rinrin. Ṣùgbọ́n sá. Ohun tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dé London tán. Ọlọ́run ló wá mọ ohun tó ṣẹlẹ̀ ṣe. Promoter ló yàdéhùn padà ni wọ́n ní promoter ò yàdéhùn padà. Ohun tí ọ̀gá bá wọn ọmọọṣẹ́ sọ kó tó di pọ́n kó Nàìjíríà kó tó di pọ́n wọ́n fò bí ẹyẹ. Wọ́n ní gbogbo iṣẹ́ tó ti ṣe látọjọ́ yìí àwọn fẹ́ lọ mọmi sí ni o gbogbo ẹ̀ máa dùn ó máa lárinrin ni.

0: láyé àánú àwọn ọmọọṣẹ́ tí ó lọ ko Alhaji Àgbà tí ó kó lójú.
1: Àwọn odò.
0: Èyí tó kó lójú Alhaji Àgbà kò fọ́tí fún.
1: Àwọn obìnrin okun etílé.
0: Ok.
1: Lọ́kọ̀ o.
0: Kí ló wá ṣẹlẹ̀ sí bí Alhaji Àgbà ló pa àwọn ọmọọṣẹ́ pé àwọn fẹ́ lọ momi sí gbogbo iṣẹ́ táwọn ti ń ṣe látọjọ́ yìí ni. Àwọn náà wọ́n ń retí owó gbẹ̀bùn kan kó jáde kán pín owó tí wọ́n bá pín fún wọn kó jẹ́ pé léè tí ò ní kìmí.
1: Wọ́n ló láyà láti ló pa.
0: Kì í ṣe pé wọn ò fún wọn lówó wọn fún wọn lówó owó táwọn yẹn ń retí ni wọn ò rí.
1: Ṣàyàgbà tó lọ lò ó.
0: Ọlọ́run ló wá mọ ohun tó ṣẹlẹ̀. Bóyá nǹkan kan wá yí padà ni àwọn ọmọọṣẹ́ ní nǹkan kan ò yí padà. Ọ̀gá ló dá tiẹ̀ ṣe.
1: Tó bá gbéra.
0: Ó dá o.
1: Láti London.
0: Wọ́n parí eré tán nìyẹn. Ìgbà tí wọ́n sì parí eré tán lọ́ bá gbéra láti bẹ̀. Ó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ẹ̀fẹ́ ẹ̀yẹ oṣù mẹ́ta náà ni.
1: Tí wákàtí mẹ́jọ wọ́n kọ́ ní àgbà ti rí àwa.
0: Kúnlé Adánrí Bàbá Adésíre.
1: Lóbìnrin.
0: Ọ má dá wọn Facebook lóhùn. Ẹni yìí sọjọ́ bí mi. Ọlọ́run ló mọ ẹ wò mí ràn ni ẹ̀yin èèyàn.
1: Wákàtí mẹ́ta.
0: Gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí mi kú ọjọ́ bí. Ọjọ́ òbí tí mo ti ṣeré kọjá. Wòròwòrò táwọn Facebook gbédé nìyẹn. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Elédùnmọ̀ rẹ̀ tí Ìsòbí Suárì dé ìṣòro ni wọ́n kọ. A dúpẹ́.
1: Wèrè pé balẹ̀ ó bá.
0: Elédùnmọ̀ rẹ̀ yóò jẹ́ máa pẹ́, yóò jẹ́ máa ríre wọn bára wa ṣe pẹ́pẹ́pẹ́ ni. A ní sẹ́ ń sún ara wa, omi kì í sẹ́ ja ẹja kì í sún omi, a bára wa lájọṣepẹ́ ayọ̀, a máa gbúrò ara wa sí rere.
1: Létí omi ìyẹn nílé wa.
0: O ṣe.
1: Ìyẹn
0: nílé. Nígbà tí wọ́n padà dé Nàìjíríà tán kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn tí wọ́n padà dé Nàìjíríà níbẹ̀ ni àwọn ọmọọṣẹ́ dédé. Ọlọ́run ló mọ ohun tó ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe pàdé ni kò tiẹ̀ yé èèyàn lọ́ bá bínú. Òun ni púpọ̀ àwọn ọmọ alárèsẹ fi ọ̀dọ̀ Bàrí ńlẹ̀ ńgbà náà. Wọ́n fẹ́ tó bí mẹ́fà sí méje tán kúrò lẹ́yìn Bàrí ńgbà yẹn àwọn ò ṣe mọ́. Àwọn ò ṣe mọ́ àwọn Bàrí ò tẹ̀ ládéhùn tó bá wọn ṣe igbá àwọ̀ ìkòkò bá ṣàṣùn. London ìrìn àjò London sì kú bí ó sì kú bí ọdún bíi mẹ́ta sí tí wọ́n tún padà rìn ọdọọdún ni wọ́n fẹ́ máa rin ìrìn àjò yẹn. Ṣùgbọ́n tó dẹ̀ yẹ pé owó máa yọ ṣùgbọ́n ìyàlẹ́nu tó wá wà níbẹ̀ ni wípé ó bá di ọdún 1994 lásìkò tó kù dẹ̀dẹ̀ kan tún máa múra fún ìrìn àjò London padà ni promoter bá dé. Promoter wo ló dé yìí? Ọmọ ilẹ̀ wa ni. Ó bá ń pé ìrìn àjò Amẹ́ríkà sílẹ̀ fún Alhaji Àgbà àti London tó wà ńlẹ̀ ńkọ́. Alhaji Àgbà bá gbé lórí scale ó gbé gbogbo ẹ̀ yẹ̀wò. Amẹ́ríkà òun yóò fẹ́ ní kìmí díẹ̀. Kì í kúkú ṣe pé ó ṣẹ̀ ń lọ Amẹ́ríkà ó ti ń lọ ó ti ń bọ̀ tipẹ́. Ẹ wo ìrìn àjò London òun á fẹ́ gbẹ̀yìn sẹ́gbẹ́ kan. Ẹja gba Amẹ́ríkà lọ. Àwọn promoter ti London yẹn ti ẹ̀ fẹ́ rí bákan pé èwo ni Alhaji Àgbà ń ṣe yìí? Alhaji Àgbà ní Amẹ́ríkà lòun fẹ́ lọ òun ò lọ London mọ́. Èyí tóun ti ṣe London ti tó a máa padà sún ti London òun síwájú. Àwọn yẹn bá wò pé Alhaji Àgbà mọ̀ fi tiẹ̀ kó bá àwọn kí làwọn ò bá ṣe ẹ jẹ́ kí a wá olórin míì tá a lè gbé láti ibí tá a lè gbé lọ sí Amẹ́ríkà lọ sí London lọ́ba ní ẹ jẹ́ ká lọ pé K1 wọ́n wá lọ pé Wàsíù Àyìndé ńgbà náà pé Wàsíù Àyìndé. Ó wá di wípé gbogbo ìrìn àjò tó yẹ kí Bàrí rìn Wàsíù Àyìndé ló rìn òun ló ṣiṣẹ́ yẹn tán. Amẹ́ríkà táwọn ọlọ́run fẹ́ lọ yìí Bàrí sọ pé Amẹ́ríkà ló fẹ́ yàn láàyò lọ́sẹ̀ yìí pé èyí tó ń lọ yìí ilẹ̀ Amẹ́ríkà tó ń lọ yìí òun fẹ́ ṣe níbi eléyìí tó ń ṣe rí ti 1986 ọ̀tọ̀ ti 87 ọ̀tọ̀ ṣùgbọ́n ti Amẹ́ríkà ọdún 1994 yìí òun fẹ́ kó ní kìmí eré ni àwàdà ni. Wọ́n bá ń pé ó dáa bàbá wa tiẹ̀ wá lọ ìrìn àjò ti Amẹ́ríkà yìí wọ́n ní ọ̀nà tá a fẹ́ gbé gbà àwọn wá artist kan àwọn wá MC kan eléyìí tó gbóná girigiri kí Bàrí bá wọn wá. Ó ní Gbẹ̀ngà Adébóyè á ṣèyẹn wọ́n dẹ̀ to ìrìn àjò gbogbo wọn tó papọ̀ Gbẹ̀ngà Adébóyè.

0: wọ́n jọ lọ sí Amẹ́ríkà ni wọ́n group Gbẹ̀ngà Adébóyè pẹ̀lú àwọn ọmọ aláré Bàrí tó yẹ kó wọ́n jọ lọ ni nígbà tó yá eré ni àwàdà ní 94 yẹn wọ́n ṣètò tán bó tilẹ̀ jẹ́ pé àwọn kùdẹ̀kudẹ kan díẹ̀ wáyé tó jẹ́ pé díẹ̀ ló kù Gbẹ̀ngà Adébóyè bá má láǹfààní àti lọ bí pé àwọn gbọ́ yìí sọ yìí àwọn ọlọ̀tẹ̀ àwọn pé ní eye service dédé oye ọ̀rọ̀ báyìí ni Gbẹ̀ngà Adébóyè sọ lẹ́yìn Bàrí ó sọ ọ̀rọ̀ Bàrí ń bì kan ó ṣe kinní kan ń bì kan Bàrí tó dẹ̀ jẹ́ pé òun àti Gbẹ̀ngà Adébóyè ọ̀rọ̀ wọn wọ̀ dáadáa nígbà tí Bàrí gbọ́rọ̀ yìí ló bá ní kí wọ́n bá òun pe Gbẹ̀ngà Adébóyè wá wọ́n lọ pè wá ó dé tán dídé tó dé tán ni Bàrí bá ń pé báyìí lòún gbọ́ pé wọ́n lò sọ báyìí tóun bá dì mọ́ èèyàn kinní kan lòún gbà lára èèyàn kinní kan ló ṣe kinní kan Gbẹ̀ngà Adébóyè ni bẹ́ẹ̀ lòún sọ òun lòún sọ ìwọ ló sọ bẹ́ẹ̀ oní bẹ́ẹ̀ ni wọn ò parọ́ mọ́ ni wọn ò parọ́ mọ́ òun lòún sọ Gbẹ̀ngà Adébóyè kẹ̀dẹ̀ nìyí ó láyà bíi kinní òun ó ní bẹ́ẹ̀ òun lòún sọ òun gbọ́ ni òun sì òun lòún sọ gbogbo akitiyan pé ìwé kan yọ Gbẹ̀ngà Adébóyè kúrò nínú ìrìn yẹn kó má lọ kò ṣeé ṣe àwọn ẹ́mbáàsì pé wọ́n bá yọ ìrìn wọ́n bá yọ pálí Gbẹ̀ngà Adébóyè ọ̀yọ́ tí wọ́n ti yọ ti pálí àwọn èèyàn méjì míì pẹ̀lú ẹ̀ táwọn èèyàn méjì tí wọ́n yọ pẹ̀lú àwọn Bàrí tó fẹ́ fọgbọ́ kó lọ ni eléyìí ò lè ṣeé ṣe ó dá ìrìn àjò Amẹ́ríkà wọ́n jọ lọ ni wọ́n dá Amẹ́ríkà tán gbogbo ayé mọ̀ kí wọ́n jọ fò bí ẹyẹ lọ Amẹ́ríkà àpadàbọ̀ padà wá àárí Gbẹ̀ngà Adébóyè kò dé níbo ni Gbẹ̀ngà Adébóyè wà wọn ló wà lamẹ́ríkà kí ló dé níbo ló wà lamẹ́ríkà wọn ló ti forílé New Jersey nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin wọn àtàlájì àgbà kí ló dé nígbà tí Gbẹ̀ngà Adébóyè dẹ̀ máa dé tán irú kí leléyìí elédùnmarè tàdédé ló tún mú tuntun dé.
1: Gentlemen, I present the man of the people, the international outstanding African comedian and classical musician, a poet and orator, Prince Gbẹ̀ngà Adébóyè, Fúnwàtá, alias Alahaji, Pastor Holuwu.
2: I am Adébóyè.

ọ̀sẹ̀. Nígbà tó mẹ́lẹ̀ padà láti Amẹ́ríkà, pé ká fún máa sọ̀rọ̀ àjìjà. Tó bẹ̀rẹ̀ sí ní ta àwo orin yìí. Nínú àwo orin yìí, àwọn ńlá kàyé ti rí pé ó dàbíi pé ọfà wà nú àwo orin yìí o. Irú ọfà báwo? Ọfà kúnú ẹ̀, ibo lọfà lọ. Àwọn náà lọ ń wá túmọ̀ sí. Wọ́n ní gbogbo ọfà yẹn wọ́n lọ́dọ̀ Alhaji Àgbà ló lọ. Irú kí leléyìí Elédùmarè. Irú ọfà bíi bó o lè tọ́ka sẹ́nìkan tó ṣe kinní kan tó ṣe kinní kan. Wọ́n ń tọ́ka méje mẹ́jọ tó ṣe kinní kan tó ṣe kinní kan. Wọ́n lọ́dọ̀ Alhaji Àgbà ló lọ. Wọ́n ní wọ́n ní náà ni. Noah Ogebu Sembella.

0: Agbo. Alájẹ àgbà ò bẹ́ẹ̀ nìkankan wí nǹkankan bọ́mọdé bá ń sọmọdé àgbà á máa ṣàgbà.
1: Ní ìgbẹ́ ni ìrònú kun fún ni láyọ̀ banú ẹni jẹ ni.
0: Alájẹ àgbà.
1: Mi kò parọ́ ló ti jẹ́.
0: Wọ́n fọwọ́ lẹ́rọ ń wòye.
1: Súnmọ́ mi kò parọ́ ló ti jẹ́ kájọ ṣeré.
0: Àwọn tó sì fẹ́ràn Alájẹ àgbà lọ sún àdàdà. Àwọn tí ó ń fẹ́ràn Gbẹ̀ngà Adébóyè náà ń lọ kánrin. Kí ló bá dé o?
1: Ìrònú kun mú ni gbádùn mú ni ìgbẹ́ni.
0: Ṣùgbọ́n.
1: Ìrònú kun fún ni láyọ̀ banú ẹni jẹ ni.
0: Nínú gbogbo ìwádìí tó kúnlẹ̀ rẹpẹtẹ.
1: Ìjẹ́ kájọjú.
0: Wọ́n rí wípé.
1: Wọ́n mi kò parọ́ ló ti jẹ́.
0: Àárín Alájẹ àgbà pẹ̀lú Gbẹ̀ngà Adébóyè Ògún lóòótọ́. Gbẹ̀ngà Adébóyè a máa ta fàwa rẹ̀ wẹ̀rẹ̀ kan lọ́wọ́ àwọn ètò rẹ̀ tí ń ṣe. OGBC ni Edeo Lagos.

0: Gbẹ̀ngà Adébó yẹ bá mú bá yẹpẹrẹ obìnrin Peter lọ dá tiẹ̀ sí. Ó tẹnu bí ẹnu kìíní tó ń dá ọ̀sọ́rọ̀ tí ò kàn.
1: Èyí tí mo fẹ́ sọ, gbogbo ayé ẹ̀tẹ́ ti mẹ́sẹ̀jì olúwa mà ní.
0: Àyá obìnrin yìí já ló bá mú ìdí lọlẹ̀ kò jọ bẹ́ẹ̀ tó dákú kò jọ bí nǹkan kan.

0: Ẹ̀yìn wọ́n ṣe ń gbé ilẹ̀ yìn wọ́n ṣe ń gbé ẹ̀yìn tì, èdè àbá ni wípé àwọn èèyàn wà túmọ̀ sórin yẹn púpọ̀. Ẹni ẹlẹ́ni sì gbórin tí ẹ̀ jáde, ó lè má tàfà, ó kàn lè jẹ́ pé ó fi tí ẹ̀ gbàyàn lámọ̀ràn lásán ni, wọ́n bá ń gbé ibi báyìí, ni onílọ̀ọ́fà ni, ó ta ni, ibi báyìí, ni báyìí ló ta bá, ẹni báyìí ló ta bá, eré ni àwàdà ni, ọ̀rọ̀ bá di wàhálà, ìjà ò ṣe é parí, gbogbo ẹ̀ ò ṣe é ṣe gbogbo ẹ̀.
1: Ẹ̀rẹ́ni àwàdà ni, ọ̀rọ̀ bá di wàhálà, ìjà ò ṣe é parí, gbogbo ẹ̀ ò ṣe é ṣe gbogbo ẹ̀.
0: Ọ̀rọ̀ ẹ̀ ní ìtàn ọ̀la. Ẹ wá gbọ́, ọ̀rọ̀ ń bẹ́ńbẹ̀ tó pọ̀, ó bani lọ́kàn jẹ́ púpọ̀ pé ohun tó ń bẹ láàrin Gbẹ̀ngà Adébóyè àti Alhaji Àgbà kò ṣe é parí títí táwọn méjèèjì fi fayé lẹ̀. Ó dẹ̀ lọ bẹ́ẹ̀ náà nìyẹn. Ẹnlẹ́ o, Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn, mò ń kí yín pé ẹkún ìbánigbétò náà, ààyè tí ò fi bẹ́ẹ̀ sí. Bàbá ni ká tún máa yànnà náà ẹ̀ jù yẹn lọ, ẹja fìyẹn lẹ̀, ẹ mọ̀ pé mi ni Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn. Èmi lèmi ń gbọ́kọ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Mò ń gbọ́kọ gbéyàwó fún ni látẹ́gùn àti lábẹ́ aṣọ, a sì ti ń gbọ́kọ gbéyàwó fún yàn ilẹ̀ ta sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fáwọn tó ti rí tiwọn ṣe lórí ètò yìí. Tán láwọn ń wọkọ, wọ́n rọkọ fẹ́, wọ́n láwọn ń wáyàwó, wọ́n ríyàwó fẹ́, a dúpẹ́. Ẹ jẹ́ ń fàwé mi mọ́ra náà nítorí pé àwọn kan wà tá a sọ nọ́mbà wọn látẹ́gùn, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ ju nọ́mbà tèmi sátẹ́gùn náà. Nọ́mbà tèmi Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn pé ẹ̀ ń wọ́kọ̀ ẹ̀ ń wáyàwó. Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn. Nọ́mbà tèmi ni 0033 65 96 09. Nọ́mbà tẹ́ fi pè mí nìyẹn 0033 65 96 09. Nọ́mbà tẹ́ fi pè mí nìyẹn. Ẹ jẹ́ ń farabalẹ̀ pé fún yín lẹ́ẹ̀kan sí. Nọ́mbà náà ni 0033 65 96 09. Tí n bá parí ètò tán, ẹ mọ pè mí, àjọbára wa sọ̀rọ̀ pé ṣé Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn nìyẹn. Èmi lèmi ń gbọ́kọ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, àwọn tó ti jàǹfààní ẹ̀ ti wà. Ṣùgbọ́n ètò tá à ń ṣe pà ń gbọ́kọ gbéyàwó fún yàn yìí, ẹ má fi lu jìbìtì o, ẹ má gbowó lọ́wọ́ ẹni ẹlẹ́ni, ẹ má ṣe bí ò ti tọ́ àti bí ò ti yẹ o, ẹ má fi lu jìbìtì. Ẹ gbàgbọ́ pé ẹ̀sán wà fún ohun gbogbo tá a bá ń ṣe, torí èní kọ́ torí ọ̀la ni. Bẹ́nìkan ò rí yín, Ọlọ́run ọba ń rí yín, gbogbo nǹkan ló sì ní àtúbọ̀tán láyé pátá, gbogbo nǹkan ayé ló látúbọ̀tán. Ẹ má lobìnrin olóbìnrin ń jìbìtì o, ẹ má fọgbọ́n gbowó lọ́wọ́ obìnrin o. Bàbá sọ nọ́mbà obìnrin látẹ́gùn tá a bá a fún yín lábẹ́ aṣọ tó lòun wọ́kọ, bẹ́ bá pè é, ẹ ní pé bo ló wà yín ni kẹ́ ẹ wá lọ. Ẹ má tiẹ̀ lo èdè àrífín kan àbí èdè àìkàyàn sí, kẹ sọ yín pé kí obìnrin yẹn ó wá yín wá, ẹ má ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lẹ́gbẹ́ pé ẹ mọ yí irú obìnrin bẹ́ẹ̀ ni. Ọgbọ́jà láti ìpẹ̀tù Ìjèṣà, ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń o, ojú ò ní tì yín. Ẹ̀yin olólùfẹ́ wa dédé, mo kí yín bẹ́ẹ̀ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn, mo ti fi nọ́mbà tèmi sátẹ́gùn. Mo sọ pé ẹ gbọ́dọ̀ lu jìbìtì, ẹ má fi lu jìbìtì, ẹ má fi ṣe ohun tí ò da, ohun tí ò tọ́, ẹ má ṣe. Mo ti pààrọ̀ wà yẹn sí yín, ẹja ṣe dáadáa bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ ń wáyàwó, à á gbéyàwó fún yín, à á gbọ́kọ fún yín. Àwọn àgbàlagbà kan wà nílé tán láwọn náà ń wá ọkọ tàbọ̀ ń wá ìyàwó tán tẹ̀ ti lọ́jọ́ lórí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ló fà á. Àgbàlagbà tán ti bímọ inú wọn tán gan, tán sọ pé àwọn ń, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ló fà á. Bí ò bá ṣe kó ọkọ ajẹ́ kọ̀ sílẹ̀, ẹ dẹ̀ mọ̀ pé àdánìkan sùn àdánìkan jí láàrin ọkùnrin àtobìnrin. Kọkùnrin ó dánìkan sùn, kọ́mọ rẹ̀ nìkankan àánú tó ń bá ni tí ń sùn tíni, tàti àjọ ń bára wa sọ̀rọ̀, a máa fa ikú kíákíá. Bẹ́ẹ̀ náà ló rí lára obìnrin tó fi jẹ́ pé loneliness ni àwọn olóyìnbó ń pè é. Nǹkan tí ò dáa ni, ìdí nìyẹn táwọn àgbàlagbà yẹn ṣe ń wá ẹni tí àwọn ó fara tì. Ìyẹn bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé àwọn ọ̀dọ́mọdé náà ni àwúwo ń gbé fún wọn. Bẹ́ẹ̀ ló la fẹ́ kà, àwọn tó ti pàṣẹ ètò yìí wà nílùú òyìnbó ti wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ló la fẹ́ kà ta fẹ́ sọ. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwa ṣáà ń bẹ̀ ni pé ẹ ṣe dáadáa, ẹ jẹ́ ká fi ṣe dáadáa. Ẹ má dẹ̀ ní lọ́kàn pé jìbìtì lẹ̀ fi lù, torí èní kọ́ torí ọ̀la ni o. Ẹ bá wá níyẹn lọ́kàn, Ọlọ́run ọba tó dá wa sókè èpè kò ní gbà fún onítọ̀hún, kò ní ṣeé ṣe. Ẹ wá gbọ́, àwọn nọ́mbà tí mo mú wá nìyí, ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀. Ọmọkùnrin kan báyìí, ó ní òun wá ìyàwó alálùbáríkà, o lati 25 si 30 years ni obirin to wu lati fe eyin obirin le yi e ku orire e pe number re 0913260792 okunrin ni omo 25 years si 30 years lo nfe 0913260792 okunrin ni won wa yawo alalubarika okunrin mi tun leleyi ohun na wa yawo alalubarika lati 26 si 30 years lo lo nfe e ku orire fun teni eyin eyan wa e ku orire fun teni e pe number arakunrin keji na 0814887 5370 0814887 5370 Etunje ipele kan si 0814887 5370 Sugbon eyin obirin okunrin ta pe number re ni ko wa yin wa eyin okunrin na te ba ro obirin to so pe ba wo re won wa yin wa o fe wa lu yin jibiti ni o ye ke mo pe yen gan o leko ile ko obirin gbera lati bi to wa ko lo n fe wo okunrin lo to pe aso number re lategun en to mo re to riri o ye ke mo pe nkan ko wa nu obirin yen bo yo fe wa ko yin leru lo ni e ki sara lokunrin lobirin ejo ma ki sara iyen be arabirin kan osise ijoba ni nurse ni o nwa ko alalubarika nurse lobirin yi o nwa ko alalubarika eri o ti ni oko ri lo to oko re si ti lo le agba o ti faye le o leyin to ko un faye le tan ki se pe un ri okunrin mi pe kan pe un o ni won pe un o ni sugbon Mr. Wesco o ni emi jibiti kun okan pupo awon okunrin o po ju o lo po ju o ni awon okunrin sin mo ni kin se gbogbo okunrin o o lo mo o ni sugbon opolopo bi pe kan gba towo eni bi pe kan se o ni looto o mo obirin lohun o mo pe ife to ba dagbe to wa laarin okunrin ati obirin won le fi nkan bara won da won le fi nkan bara won lo o ni ko si to buru nu yen o ni sugbon ke eyan kan dide ko dide bi pe o mu ko so mo la keji de ni ile o na nwa kiri o lo ohun re ko sun ohun sugbon gba to ye pe oro po ohun nikan ninu ile gbogbo awon omo ohun ti wa laaye ara won ohun kede ni ohun na ki n so omode mo agba nurse ni ohun je to n boost to n sise ijoba ohun o si ni pe retire gan ohun te dupe lowo olohun pe ohun ba ile aye ohun de aye kan to nitumo o ni iya o jeun okan ohun balẹ ohun si olohun sanu fohun lenu ise to ohun se sugbon o wa ku sibi kan ohun wa n wo eni to ohun fi ojo lowo otun companion le n pe o ni iyen lohun fe Mr. Wesco lo aye igboko fun won kii se pe ohun sese fe bi momo o ohun obi momo awon omo ohun ti se dada won ti wa laaye ara won sugbon eni to ohun kan farati iru eni to ohun ba de ma farati yen ko je bi lati bi o ni lati bi 58 years soke o ni ba ti pe 65 iba pe 70 to ba se aduro dada to se ri lokunrin to se ri moyan pe oko eyan leleyi o ni ko si ohun to buru nbe ko ohun fi se ade ori niwon ba to ku ta jo fe lo laye kan jo ri yen kan jo lo ohun ki so le ohun ni se tohun lowo ka da so pe boya gogo bukata yi ohun fe wa ru lokunrin olori oni ohun se tohun be Mr. Wesco te n ba le ba ohun saye yen ta awon okunrin ba le pe ohun mo ni yen ohun se wahala olohun o gbe igbise re de olohun yo gbe se re de yo si jere ara re eyin okunrin le ye ku orire lati 58 years titi was 70 years obirin ni ko si n to buru nbe ke n se pe awon se fe bi won mo oni ke en to ba ni fe lati fe ohun oni inu ohun ibadun eyin okunrin le ye ku orire e gbo ojo ori ti mo pin lati bi 58 titi wo 60 65 70 to ba duro dada to dara re loju o le pe mi fun number obirin bi ba ni kin ju number re sita o le di wolu kolu idi niyan ti mo se ni pe ki e pe mi en to ba bo si lowo ohun ton ku orire mo kin ni ha be n pe e ku ba ni gbe to na Adewale Akiniyi lo n kin Wesco Oluwaye Igboko fun won a pade ayo lojo meje.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, màá tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú program tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáà ṣáàgì ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ yẹn mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ.
0: Mo ti dá iye pẹ́kẹ́ sí lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye. Pẹ̀tẹ̀ orí òkè lánàá. Bàbá ipá nù ẹ tí ó sùn yẹ bí gan. Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ǹwé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi. Torí mo wá sí orí òkè Ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè Ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè Ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sam Ojo Authority. Ọlọ́run kọ́ ilé fún mi, ó dẹ̀ tún ra mọ́tò Big Daddy fún mi
1: lẹ́nu ọdún kan.
0: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi, June ni mo ní kó tó di June, but March 29 ló ra Big Daddy tí a rọ́bà ni Ọlọ́run rà fún mi.
1: Eléyìí pọ̀ o, ìnáwó ọ̀tún ẹ̀ ókè o, ṣé kí n pray for ẹ báyìí? Àwọn ìyanu gbáǹkọ́gbọ̀ lórí ara ẹ, lórí àmọ́ ó yàgbà testimony yìí permanent.